mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́n mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Thursday onímọ̀lógúnjọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ogún rẹ tó ń bẹ nínú Kristi òun là ń gbà díẹ̀díẹ̀ mọ̀mọ́ ológun nù Kristi so mo lanú lẹ̀ mo kíyín tológun tológun mo ń kíyín tẹlẹ́sọ̀ tẹlẹ́sọ̀ mo ń kíyín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run o ẹ dìde ńlẹ̀ òní ni ọjọ́ Thursday ọjọ́ àlàmísì gbogbo ẹ̀yin tẹ́ wà Sona Church ẹ̀yin náà ẹ dìde ńlẹ̀ ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ níbi pẹpẹsà gbogbo lé ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank Temi Diri Market gbági titun nílùú Ìbàdàn ẹ máa bọ̀ ẹ já lọ dọ̀bálẹ̀ níwájú bàbá mi bàbá rẹ̀ n ti ń ṣe pọ̀ lọ́tún àti lósì.

0: ẹ̀yin wo lẹ gbàgbọ́ tí n bá gbàdúrà láàárọ̀ yìí kó tó di ọjọ́ Sunday wàá san táìtì tẹ́ mẹ́rin kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá gbàgbọ́. Mo dúró nínú jìgúnjìgún àṣelédùmarè Ọlọ́run tí mo pè tí mo sì ti ń gbọ́ ohun tí n bá sọ mo bẹ̀ lé ọ lórí láàárọ̀ yìí pé kó sí gbogbo ọ̀nà ìrànlọ́wọ́ fún ọ. Ìrànlọ́wọ́ ọ̀run kọ́ sẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí in the name of Jesus. Mọ́ gbàgbé ẹ̀jẹ̀ rẹ̀ wàá mọ́ sanda mẹ́wàá rúbọ màá rí ẹ̀yọnú gbà kó tó di ọjọ́ Sunday. Fi nǹkan kan tí ẹ fi ìrúbọ kan tí fi ọrẹ kan tí ká tún fi ṣe program tọ́lá 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ẹyin ọ̀dọ́ Jésù ẹ máa múra lẹ̀ convention yín next week ni ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday, Friday, Saturday lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ibẹ̀ ni wẹ̀jẹ́ wẹ̀mú gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá wà ńbẹ̀ bí Olúwa ṣe ń bẹ àti ní gbogbo Sona Church gbogbo ẹ̀yin ọ̀dọ́ Kristi ẹ mọ̀ múra lẹ̀ o. Is our youth convention bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Arise and shine your light has come convention 2026. Gbogbo ẹ̀yin àyànfẹ́ bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ jẹ́ àka ìwé John chapter 11 títí wọ 21 ìwé Johnu Johanu John Lade ẹ jẹ́ parí ẹ̀ chapter 11 títí wọ 21 done and dusted lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹyin tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ ẹyin tẹ́ máàkì wẹ ní anniversary yín náà ẹ kúnlẹ̀ ẹ jẹ́ gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Iwájú báyìí ni ọ̀pẹ ibi ti máa ń ré sí agbára tí ọ̀sọ̀ ayé rẹ di kìkì ìyanu tó fi máa gbà lójoojúmọ́ lórúkọ ọba bàtọ́mọ àti tẹ̀mí mímọ́ ọya gbàá. Gbogbo ẹyin tẹ́ máàkì wedding anniversary yín ayé yín ó dùn ilé yín yóò dùn in Jesus name. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ní wòlíì mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ send the testimony mi call loud bí ọba loud ni gbé o ẹ wo number yìí clear 08 0 88 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín you are blessed it is well with you.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

tó ti yá tó bá ti yá ó ti yá tó bá ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tó kó tó bẹ̀rẹ̀ sí ni tún yá gbẹ̀rẹ̀ sólóde ìyá gẹ́gẹ́ látàkọ́ àti bí ni mọ̀nàkà ẹ̀ ń torí pé a tó ti dé ẹni orí ya ó di lé ọmọ ẹrú dọba ìgbóródé wa ládé ó yẹ kó ń bẹ̀ ẹ kárú akó ojúmọ̀ tó kó ojúmọ̀ mọ́ ẹbí kíbi tọ́ba ti láwọ̀ ní láti gbọ́ ìkànnì olóògùn ìkànnì alálùbáríkà ìkànnì ìdààmọ́dé fẹ́ ìyẹn lásìkò tá a wà yìí ó jálé ó jáko ó mílẹ̀ títì ẹ̀yìn tèmi ń gbòòrò ayé

bọ́lú àlàálẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹn ló yá mọ́ bá ń sọ mi ò fẹ́ gbọ́ ó ti fi tán bálẹ̀ kàṣàgbà àní kí ló ṣẹlẹ̀ gángan ẹ̀sìn mọ̀gbọ́n díje làlíkẹ́ sàǹtàdà ìyẹn ti bẹ̀rẹ̀ lápá àti bẹ̀yẹn ó dẹ́jẹ́ kámàrà bó ṣe.

gbọ́bọ̀ ló ń tà mí àmì àmì ayò méjì méjì òun làwọn méjèèjì ta pẹ̀lú bó ṣe jẹ́ pé kó gbé agbẹ́bọ̀ lùmíàmì èyí tà mí àmì ni o.

wo. Gbogbo gbogbo ẹ̀ àwọn gbọ́dọ̀ gbé agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City méjì ọ̀tọ̀ọ̀tọ̀ onáwó tó dẹ̀ fẹ́ ganu sí.

ẹjẹ sáré láǹfààní láti tún gba yín gbèsè yín lára wípé nípa ẹgbẹ́ gbọ́bọ́lú manchester city wọ́n ní ẹ̀wò gbogbo ọ̀nà ọ̀nà gbogbo àwọn fẹ́ gbé ọsọ fádádẹ̀ sí yìí o àwọn káwọn gbé ni ẹ mọ̀ pọ́jọ́.

gbọ́bọ̀lú wọn yẹn ni ebra izu ọmọ orílẹ̀-èdè brazil ó ní ẹwò ó ti làjẹ́ pé gbẹgbẹ́ gbọ́bọ̀lú láti orílẹ̀-èdè ìtàló ìyẹn gbẹgbẹ́ gbọ́bọ̀lú nàbólì tó dàbí ìlọrin tó dàbí ìlẹ́sà.

àwọn yẹn làwọn fẹ́ fi replace sẹ́wárì rìjẹ́ndà àti rọ́dì yìí wọ́n ti lọ o bọ́yẹ̀ mọ̀ nítorí pé rìjẹ́ndà ó ti balẹ̀ bàgẹ̀ sínú líìgì àgbọ̀jọ̀ lórílẹ̀‐èdè saudi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀sán náà ẹgẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ni ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lásán náà wọ́n ti láwọ́ ó dìsáìdì lórí ẹta ni wọ́n nẹ́rù bọ́yẹ yóò dúró ní àbí yóò mọ̀.

orí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica wà, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa àwọn náà ń wà láti fi sarọ́pọ̀ fún adìẹ ẹ̀yìn mú wọn. Eléyìí tí wọ́n tà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal, ó yà mọ́ ń bọ̀ ń bẹ̀, máa tẹ́ntẹ́lẹ́ ọwọ́ tọ́ bẹ̀, ó yà pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ní wọ́n.

tí mọnú ọdọ tí ó dọrọ láti ẹsí gẹgẹ bọrọ ṣe wà látakọ àti bẹyẹ ó yẹ mo ti já yín bẹta gbé yín débẹ àjá àjá tán ìjà ní dálẹ nígboro ayé ó má bá a dẹkẹ ó dẹ má bá a diṣọ atayanyan òun ló jẹ kí n máa gbé yín débẹ lẹyọkọ kejì nítorí pé ẹkọ ẹgbẹ agbẹbọlù saint mary wọn ti gbà dé wọn.

tún fọ̀rọ̀ léde onítàrí fìdíjọ junior kò bá lọ́nu ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lásánà èmi mo jẹ́ kó yẹ pé ọmọ ìyá mi má fún ó ti ní nǹkan tí mo fẹ́ ṣe fi ọ sí ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ yìí ìdí abánìyẹn o eléyìí tó fi fẹsẹ̀ rẹ̀ lójú ó tún wá sọ̀rọ̀ lórí ta ni lórí ìgbà tó wà gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu bẹ̀fíkà ọ̀rọ̀ lórí pẹ̀rẹ̀sìtíán

ẹjẹ sáré lọ sínú bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kékeré ni gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹn bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tẹ́bìlì bó ṣe wà yìí ọ̀rọ̀ tó wálẹ̀ yìí òun ni wípé wọ́n ti fẹ́ gbé àwọn ìgbìmọ̀ kankanlẹ̀ eléyìí tó jẹ́ wípé ìgbìmọ̀ onímọ̀ràn àwọn tó ti jẹ́ wípé wọ́n ti gbá bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kékeré tẹ́lẹ̀ rí àwọn yẹn ni wọ́n mọ̀ rí sí bọ́ọ̀lù ó ṣe mọ̀ rí o lórí owó eléyìí tí wọ́n mọ̀ fáwọn eléyìí tó bá jẹ́ àwọn èèyàn tó bá jáwé olúborí ìyẹn nínú ìdíje tó bá ní kìmí eléyìí tí wọ́n bá gbé kalẹ̀ ẹ wò ó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ́tàwẹ̀ ìyẹn lórílẹ̀‐èdè Scotland lọ. Wọ́n ti fẹ́ gbé ọmọ lẹ́njẹ lẹ́njẹ tí ń ṣe wọ́ndà ní gbòòrò ayé. Jàdẹ̀káńgà jàdẹ̀káńgà wọ́n ti fẹ́ gbé ọmọ náà ní sẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wà báyìí ó yàjọ́ Ajax Plain. Ẹni tí ń ṣe sporting director ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ajax Plain ìyẹn Robert Graff ó ti sọ̀rọ̀ ṣàlàyé. Ó ní ẹ má wulẹ̀ sọ wọ́n ní wọ́n pẹ́ kankan mọ́ torí pé mi ò nílò láti ta agbábọ́ọ̀lù kankan. Pé àfi tó pé ẹnu kan ni o ẹnu kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajẹ́jẹ́ ni pé báwọn bá wá mọ̀ páwọn fẹ́ ra agbábọ́ọ̀lù ìyẹn máwọn agbábọ́ọ̀lù táwọn nílẹ̀ yìí o

ẹjẹ́ bó ṣe fọ̀rọ̀ náà léde ó sọ̀rọ̀ náà di mímọ̀ ó ní ẹ̀wò ó ní bá a ṣe sí dílẹ̀ eléyìí ti kọ ẹgbẹ́ gbọ́bọ̀ ló sẹ́tì kì. Wọ́n sì ń ranjú mọ́ wa kẹ̀kẹ̀kẹ̀. À ń ní ẹ má lọ fọ́ nígboro ayé o. Àwa náà ti wà ní kò sí gọ̀. Ó ní ṣùgbọ́n ká tó wá lè rí gbé gan. À ń nílò láti ta gbá bọ́ọ̀lù. Gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn. Òun náà ni mo ṣe láǹfààní láti jẹ́ ìyìn tèmi bẹ́ta. Ṣé rájà àjà náà? Ìjà ni ó dálẹ̀ nígboro ayé. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n pa Ali Cairo lẹ̀ lánàá. Àmì ayò méjì sẹ́yọ kan ni. Ràfíà ó mi àwọn lánàá.

Cincinnati ó pa New York ilẹ̀ pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan ni. Columbus FC òun àti Montreal ló fi àjẹ́ pẹ̀lú àmì ayò méjì sí kan. DC United jìyà lọ́wọ́ New England àmì ayò mẹ́ta sódò ló fi jẹyà. New York RB ó bu àtàyàpá nù ní ìyẹn lọ́wọ́ Nashville àmì ayò kan sódò ní Orlando City ó ná jẹ̀yẹ̀ lọ́wọ́ Chicago Fire ó dáná sún pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Philadelphia pẹ̀lú Inter Miami àmì ayò ní méjì méjì náà ta wọ́n sì gbà káàdì jáde kúrò lórí pápákọ̀.

nígbà tí ta rèé nígbà tí Daniel Peter tó ná láǹfààní láti dá padà ní 21 minute ó tó wá di pé ní Pierre ó gbẹ́mí ìwọlé ní 58 minute. Láti fi kánṣu góò títa ní eléyìí kíkí kíkí kẹ́ńgẹ̀ kẹ́ńgẹ̀ Lionel Messi. Lionel Andre Messi Kusitini eléyìí tó gbà wọlé 26 minute ló bá di 2-2 ó di 90 minute ìnájọ́ fírẹ́ káàdì parí. Ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù Toronto àti Talos FC mẹ́ta mẹ́ta làwọn ẹjọ́ talápá ti bẹ̀jẹ́ ó yá kò ṣeré kò ṣe dúró wò Sporting KC pẹ̀lú.

ẹnso madeska ti sọrọ o ó ní mikel adeta mọ lọmọ dunuko dẹ má lọmọ afọ nítorí wípé wínì tó wín wa ní kọyọ community ṣì nìyẹn àwọn mẹrin tán gbé ìṣẹjú kan ìyẹn ní prezisi àwọn mẹrin yìí ó ní wà nínú first 11 wa lọjọ yẹn tẹ fi láǹfààní àti nà wá ní tírí o ó ní tí ì bá wa ṣe bẹẹ

Forty Jones, o ti di bàgẹ̀ ní Milan. Láti lọ sí àyẹ̀wò ìlera rẹ̀ ni. Ìyẹn lónìí gẹ́gẹ́, ó ní ó balẹ̀ bàgẹ̀, ìyẹn sí Milan. Àná ní gbogbo ètò wọ̀. Bákan náà rí, Darwin Núnẹ̀sì ti darapọ̀. Ẹ̀kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Adria. Pẹ̀lú bọ́rọ̀ ṣe wà báyìí, òun náà ni mo ṣe láǹfààní láti jà ní. Ó yẹ pẹ́pẹ́pẹ́, ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Chelsea. Wọ́n ti sọ wípé ẹgbẹ́ pẹ̀lú lọ́wọ́ ẹ̀yìn wọn. Aaron Azemino. Ìfẹ̀nà bàjẹ́ bá fẹ́ gbé, àyè ti wá o. Mọ́mọ́bọ̀ kan wá gbé ọmọ orílẹ̀-èdè Argentina ọ̀hún. Pẹ̀lú àdéhùn aláyàlò. Gẹ́gẹ́ bọ́rọ̀ ṣe wà báyìí. Òun náà ni mo ṣe ń jẹ́ yín lẹ́yọ̀kọ̀ kejì. Ẹyin tèmi ṣe ti sùn. Wọ́n lórun wẹ̀ irú àgọ́ ikọ̀.

olu crystal palace ati so asanya roro won ti wo lori access disaster ati gbe pelu adun alaya ni ege bo se wa lapa ti be yen o na ni mo se lava ni lati jaye lori pon fe fi disaster ma fe fi si arogbo iyen fun master slackroy eleji ko igba gbawo lu jasi ganu si ege bo se wa lapa ti be yen na o ye papapa ere gbogbo awon temi ngboro aye ani the princess with niyan o da to ba ri be eje sare lava ni lati gbe yede be bi pe ni sa toto yi awon ofin kan wa ele to je pe o gbe wale o iyan ninu ideje premier league ṣùgbọ́n kó tó di pa àgbà bí òfin wọlé láti bẹ̀rẹ̀ sí ní dàdọ̀ balẹ̀ àgbà bẹ̀ wọnú sáà tuntun wọlé lọ ẹ jẹ́ kí n mọ láǹfààní láti sọ fún yín bí pé pọ̀ pọ̀ gbà ó ti pín gàrí pẹ̀lú

ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Trabzonspor. Àwọn yẹn dẹ̀ ń wo dàwọn inúnẹ̀ẹ́ sí bí ẹni táwọn lè gbé. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Manchester United. Iná ń lé ọmọlọ́mọ kiri ìgboro. Ìyẹn ta ni Carlos Baleba. Wọ́n ní dandan lájàgùdà pálí. Àwọn gbọ́dọ̀ gbé ọmọ náà. Wọ́n ní kò bá ní ń júrì jù bẹ́ẹ̀ lọ àwọn

0: pípẹ́ bóyá wọn náà lè rí Olú Watkins gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n mọ ìgbà bí wọlé níbi àwọn ìgbésẹ̀ eléyìí tí ilíìgì àgbọ̀jẹ̀ lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì Premier League eléyìí tán fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ ní sáà tuntun. À bẹ̀rẹ̀ sáà tuntun lórúkọ bàbá lórúkọ tọmọ lórúkọ tẹ̀mí mímọ́. Lọ́láwà lákúátá ilẹ̀ bilẹ́sìm a bẹ̀rẹ̀ pẹ̀lú bí símìlà. Ó yẹ jẹ́ mọ́ gbé àyànnà tó gbóúnjẹ fẹ́ gbẹ́ tó tún rántí gba plẹ̀tì ẹ̀bọ̀. Ẹ jẹ́ kí n mọ́ láǹfààní láti gbé wọlé. Ẹ̀yin gẹ́fúrẹ́ǹdì tẹ́ ẹ bá rí tí bọ́ẹ̀fúrẹ́ǹdì yóò fún yín táìmù dis time ara yìí. Kò lẹ́lòmí o, kò ní side kick Premier League ló bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀. Ẹ bá kí ọmọ Nàìjíríà tán láǹfààní láti gbọ́.
1: Ó ti kù kẹta tó ti fi. Ó yẹ kó fi eriwo sí àyàgbọ́ àyàtọ̀. Yes, a ní ara ló lẹ mu, ìfẹ́ náà ló lọ tí. Ìkànnì Diamond FM, gbogbo nǹkan tẹ́ bá ń wá, ojú kan ló wà, ẹ dúró pa síbẹ̀. Ayọ̀dé ìṣọ́ ni wàá lórúkọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ, òfin EPL ó pọ̀. Inú wọn náà ni pé amúlé tí ó bá ti fẹ́ máa ṣeré àṣeré pé bóyá ó kàn dé ṣubú lórí pápá pé ibi tán ti ń tọ́jú ẹ̀ a máa yọ pléyà kan jáde. A pléyà ẹyọ kan tó bá ti yọ jáde yẹn ó máa dúró pé amúlé tó ń sọ àkókò nù ó máa dúó á dẹ̀ máa tọ́jú ẹ̀ ó dẹ̀ pé tó bá dẹ̀ wo EPL ojoojúmọ́ ni òfin yẹn. Ayọ̀dé ìṣọ́ ni wàá lórúkọ mi.
0: Ó dà ẹyẹ ká bẹ̀rẹ̀ láti bí pẹ̀lú pa mọ́ sọ wípé atọ́kọ̀ ayò sí dáadáa tá mọ́ sọ wípé kílé kankan ló ṣẹlẹ̀ nbẹ̀ yẹn wọ́n ti sọ báyìí wípé ní sáà tuntun yìí wípé ọ́díò eléyìí tó bá wáyé láàrin rẹ́fìrì àti pléyà wípé wọ́n mọ̀ fi síta lẹ́yìn final whistle pé wọ́n fi ọ́díò rẹ̀ síta tá a gbọ́ nǹkan jọ sọ. Ẹlẹ́ẹ̀kejì VAR wọ́n mọ explain gbogbo tó bá jẹ́ bóyá nǹkan dá sí bóyá ọ̀rọ̀ ṣe jẹ́ tán fi mú pé foul ni o offside ni o nǹkan bá dá sí ìdí tán fi dá sí wọ́n ṣàlàyé tiẹ̀ náà. Ẹlẹ́ẹ̀kẹta wá ni wípé fúngbà kọ́kọ́ tó jẹ́ wípé àwọn nǹkan tó jẹ́ wípé àwọn kókó tó ṣe kókó pàtàkì tó ní kìmí nínú nǹkan tó nínú gbogbo ìṣiṣẹ́ eléyìí tí wọ́n bá gbé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ ìtumọ̀ rẹ̀ wọ́n sì ṣàlàyé ẹ̀ láàrin ìgbésẹ̀ rẹ̀ fún ìgbésẹ̀ fi àrùn gbogbo ẹ̀ pátápátá mọ̀ pé eléyìí ó ṣe dáadáa eléyìí ẹ̀rọ wà ń bẹ̀ kankan wọ́n yẹ gbogbo ẹ̀ wò.
1: Orí pé gẹ́gẹ́ bí kata máa ń sọ ni pé àwọn ará bí yẹn EPL ni pé ọ̀hún sùn ó dẹ̀rí pé tó bá dẹ̀ wo orí èdè United Kingdom afẹ́ lè sọ pé ọ̀hún fi bẹ́ẹ̀ ní ọrọ̀ ajé san pé bóyá ṣùgbọ́n àwọn ibi tán ti máa ń rí nǹkan náà ni pé àwọn pé bóyá bí owó orí ó dẹ̀rí pé tó bá dẹ̀ wo ní Spain ẹ̀kẹ́ máa ń fẹ́ wà wàhálà máa ń fẹ́ wà lórí owó orí pé yàn kan san ṣùgbọ́n tá a bá wo EPL kì í fi bẹ́ẹ̀ sí wàhálà ó jẹ́ kó yé wa pé àwọn mọ̀ pé ibi tán ti ń rí owó ojoojúmọ́ òun ni a ń túbẹ̀ ṣe ó dẹ̀ rí pé àwọn òfin tán tún ṣe inú ẹ̀ náà pé any player tó máa ń fẹ́ fún ní kí n báyìí second yellow card kì í kàn ṣe pé wọ́n máa dédé fún wọ́n máa lọ review kí yẹn VAR yẹn ṣe ó jọ mọ́ second yellow card àti tó fi lè di red inú ẹ̀ náà a ti sọ pé bóyá tí kípa kan tó bá ń sùn a ń kọ́kọ́ yọ player kan jáde fún kípa yẹn àwọn a máa tọ́jú kípa yẹn ìkejì náà dẹ̀ ni pé player tán bá ti yọ náà fún bíi 10 seconds tí ó bá ti ń ṣeré àṣeréke bóyá kò tètè jáde bóyá ó ń de bàtà kò ní dúró fún ẹni tó yẹ kán gbé wọlé player tó yẹ kán gbé wọlé yẹn kò ní wọlé ó sì máa dúró fún bíi 1 minute níta pé torí pé o ti fi àkókò ṣòfò pé 10 seconds tó yẹ kó tètè jáde ó tètè jáde ó máa dún ta èmi kàn pé gbogbo nǹkan tán ń ṣe yìí àwọn náà ń wo àṣìṣe tí wọ́n ń ṣe òun náà ni wọ́n fi ń revive ìgbà kan wà ní 2018 gbà yẹn world cup ní russia EPL ò ṣe dáadáa gbà yẹn a dẹ̀ rí pé kò sí ẹni official referee kankan tán mú ní EPL tó lọ officiate nígbà yẹn world cup ní nígbà yẹn russia 2018 ó dẹ̀ rí pé gbogbo nǹkan yìí náà làwọn náà ṣe pé nǹkan tí kí n tó lè máa fún wa lówó EPL wà lára kì í ṣe pé wọ́n ní wọ́n pè yàn ń sọ àsọdùn afẹ́ lè sọ pé EPL ni ó jẹ́ gbajúgbajà ní àgbáyé ta bá ń sọ̀rọ̀ TV rai àwọn náà dẹ̀ ń wò pé àtiṣe táwọn ń ṣe fẹ́ máa ṣe àwọn àìṣe yẹn lọ́dọọdún òun náà fi hàn pé nǹkan tá a ṣe ní ọdún tó lọ orí pé tó bá wo pé eléyìí tá a sọ pé àwọn kípà pé wọ́n fi àkókò ṣòfò ìgbà tán review ẹ̀ ní ọdún tó lọ ó lé bíi 50 minutes ó ń lọ sí bíi 56 minutes tó yẹ pé tí àwọn kípà tí wọ́n fi àkókò ṣòfò pé bóyá ó kù bí ìṣẹ́jú méjì mẹ́ta tí díje máa bẹ̀rẹ̀ tí kípà míì tó ẹ̀sẹ̀ máa sùn so gbogbo àwọn nǹkan yẹn ọ̀ pé pléyà tí ó yẹ kán yọ ẹ́ fún bíi 10 seconds àti ò bá ti lè jáde òfin ti wà pé ẹni tó yẹ kó wọlé o ma duo iseju kan ta pe o fi akoko sofu emi wo pe le itesiwaju ohun lo tun je fun EPL pe ni saati o ma bere lola
0: kawo kawo ki loruko re Harry Kane o ti soro bi pe EPL mo ro bi pe mo le pada wa tele ngba mo fe ko ni sugbon bayi e gba igbe e inu mi ndun bi mo wa
1: enu e dun ni kan Bayern Munich sugbon oro awon player ngba mi na eyan fi be fi kin gbogbo ara tele tori awon lo ma so pe Adegun awon na lo ma so pe Adeogun iba ti kin gba Barcelona tan ra Lema lo ti kin PSG over 200 million pounds o so ngba yen pe ki lo fe lo che ni kin French League ngba ti iroyin e ja sugbon igba to wo de o de pe to ba de wa ri kin o se takuntakun to tian ohun di o se ta ta fun won sugbon ko ri nkan to ye ko gba
0: se wa ri pe ko ri fe gba o si ti ri bi kan ti ti gba fe se suro pe yo pada
1: o ti gba fe nkan to ku fun bayi abomo champions league sugbon
0: o gba fe to fi golden boot panu
1: e be sugbon pelu oluko to wa nbe bayi iyan fi se company ni pe awon meji an gbora won ye ti fi se company ti o ba si wa Bayern Munich pelu ajosepo to wa laarin awon meji ti oluko mi o ba de emi o ti lero pe ebi ti kan wa bayi e to pe gege bi oro to so ka mo tanra wa o n gbadun aye e ni Bayern o te pe to ba de wo sa to lo o tun ni o ti je kin player to je sikeji after me so pe calendar year o mo go e ma poju ibi ti an ba de tin ni fe eyan eyan obodo ko nbe owo to wa emi na mi o ti lero pe boyo le fi kin le jamo mo je si gale
0: lala lala digboluja ati lalude han jo mu nkan le Arsenal ti ko igba gbabo lu confetri champion meji an meje jojo mu nkan le
1: okay
0: ipo igba gbabo Arsenal re won gbon nkan kan bayi lowo an gi aleti debi pe ko igba gbabo Arsenal so pe awon le se be ka awon to gba premier league le keji awon ko igba gbabo lu bi je so pe ko le se se o on le puro fun yin Maguire ni Man U ye pe awon le nkan te amuye lati fi gba premier league ni sayi eja ko meteta po laarin seju kan ki seju opo le
1: boyo fe so pe ke gbo tija se Arsenal ni gbo tija sori nkan to kan wa nbe ni pe idija akoko la o se koko fun Arsenal a de ri nkan ti an foju kiniri Man City o de pe to ba de wo ele template do Sunday pelu Man City ateta gan awon player kan wa te o gbe joko iyen bi Saka Eberese team yen o ti da tan boya bi oni bayi so la bayi an tun ma pari kin di a defender omo
0: asun ko sa won ti gbe
1: ebe won ti gbe ko ti ani ani atin ri
0: gbe where we go ni
1: where we go bo post yen sugbon nkan temi kan mo ni pe team Arsenal ti balance nkan to kan wa ku ni pe owo egbe nigun eyan 11 pe en to le ma gba nitori pe kin ti lo Trossard ti lo nkan ti kin to wa won be ni pe sugbon ke biro tan so ni pe o ti de ke September 2 ko to di pe o ma pari iyen transfer market ati le so awon iko kan na wa an ti ma se an player sugbon idije ola yen ni Emirates ko si ani ani Conference City tan ba je kere ju na ma je meji
0: a we go as side ya ni
1: an si le ya ni an de pe
0: bewura ba si le ya o di dada ko do la awura ba si le
1: oro Arsenal a le fi we pe an ni kan ma lu ani malu to pe to ba je kin digboluki a to ba fi le wo iso alawo oro di porekutu a je be to pe ti o ba di kin porekutu ti a to ba pe kan ma fagidi wa awo ma fo so Conference City o fe si le ya pelu owo ti Arsenal wa Emirates yen emi wo pe an de wa lara awon favorite en to pe to si le won EPL back to back tori pe awon ti an jo nle awon oluko to ku awon ese de ni a le pe ateta ni landlord
0: oda
1: awon yoku de tenant ni EPL bayi
0: awon ni yoku de tenant
1: ni Arsenal ati oluko Aston Villa iyen
0: Unai
1: Emery awon meji yen na se peju ni EPL awon to ku won tese de
0: la e ti gba n to so bayi so ba wa possible pe ko igba gbagbo lo Arsenal lafani lati gba back to back an na ti fi ta ba le ge pelu awon agbawo ni o agbawo firiyeyo awon agbawo ni yen awon bi Sir Alex Ferguson awon bi Pep Guardiola awon tan gba ni back to back awon yen ni mo soro nipa won a ti wa wi pe ko igba gbagbo lo confetti ewura ba si le ya o di dada ko jore bagotan ba si le ya ko si ye

0: na matata pa pa pa
1: abuwala emi ogbeni basa ijetu
0: oya kilo bade
1: ah dada ma ayo ayo ni o ajesi agbon kan mo
2: eh gbon kan kan mo
1: pe ma leki so fun mi o
0: okay okay aku na matata
1: abuwala
0: oya ta lo wa na gba yi
1: atare wa de bayo ni o lati laje
0: oya ba mi ge ganu sin to wa nle yi
1: eri e ma foju di Coventry o so ti Arsenal o so yo te Arsenal ṣugbọn Coventry na o se ran ero o
2: awọn lo gba kini championship
1: ebe e mo pe Lampard e mo pe Lampard ni oluko won
0: Lampororo
2: Lampoda
1: so mo ko to le gbe wa o
2: awọn ni na ti de
1: Coventry de re o wa ni record against awọn big team ni Glasgow to wa ni championship ban a mo ko to poju Man U
0: beni beni
1: so o ma wo le gba bayi ko ke ma pe o boya Inter le na ifidi ni ko lo da Arsenal lagbo ni
0: beni 0916159111 ta lo wa nu gba yi ìpètìrè o ní 1615911 ó yá morí ẹ̀mí odúró orí òdà mọ́ òfòrò ó sànán ní òrùpá náà yọ̀gbálẹ̀ ó yá kú náà mátà tàtà ló wà ní ọgbà yìí
1: bábú wàhálà
0: ó yá àtà ló wà ń bẹ̀ yìí.
1: no chelsea no football bẹ́ẹ̀ ni akẹ́ àdúgbò sinmi bá yọ ọwọ́ ilé ti gbẹ̀tọ̀ yín àtẹ̀yìn náà
0: àmì
1: jami àgẹ̀sìn ló ń sọ̀rọ̀ látòṣogbo
0: ó yá
1: a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ligi ti bẹ̀rẹ̀ àmọ́ atọ́kùn ẹ̀ ti máa ń pọn arsenal ju
0: a ní pọn arsenal lé
1: ẹ̀yin náà lè máa ń pọn ẹ̀ máa ń pé kinní kan àti àtọ̀gá mi náà rédíjì sí ní
2: báyìí ọlá àjọ rẹ̀ ṣe ń tọ́
0: kí ló kẹ̀mí lucky for the winner kú rọ́jú for the loser ni.
1: ṣé ti ní ẹ̀ máa sọ bí newcastle ọ̀la máàkì náà fẹ́ gbá lọ́la àwọn àti converti dúọ̀ ni wọ́n gbà àjọ jòkó ti báyìí dúọ̀ ní ọgbà kò ní wọ́n ní fọ́sùn àti ó yẹ.
0: kò sí wàhálà
2: ọjọ́ wo lẹ́wọ̀ àlá.
0: kò sí wàhálà irọ́ ọjà kìrún náà náà jẹ́ ọjà kìrún.
2: ọjà sábọ̀ náà
0: ọjà kìrún monday ẹ jẹ́ ẹ wò.

pàtì lójú àkọ̀ráyè kò sọ́mọ náà tí ó jọṣẹ́ comrade promise ni apostle tó dé ajíjọlá ọlánìyàn àjẹ́ àwọn ti yẹmọ jámọ́ fọlúkù lóṣòyí ó yá mi ò ní wá yín ti brọ́dà mi àwọn ti gọ́nà sì tán dúró tán náà dẹ̀gá tán bó ti wuli ó kéré máa ó bí jẹ́ bọ́ra gbogbo kẹpa ó yá máa jẹun lọ kò sáwẹ̀. Wọ́n dà sírù balógun agbára tó gbé lọ́wọ́ tó fà lọ́wọ́ bíi lántà.

0: sebi ti kin o ba mura mura mo awon kokoko ke to ba wa ninu ju abi ninu ju ni
1: okay
0: wa da ka geje ni
1: o mi eko
0: be si re ibadi to ye ko wo mo saji to ba wa kisa o mo gba akiesi o de lowuro to ni eto yin eto wa eto atupale royin re ko ita mo le 7.7 to wa ni lorin ni ipinle kora eto ohun de lo ni
1: ọdọ
0: ti yibo la se npe awon kan won ni koko ajimu ni awon elomiran ogun eje ni
1: awon na tun da
0: mo e ri awon segun awon farida awon labaye be roka ni won gbo mi segbe fe ja
1: sinu re
0: ni ise ti royin
1: re
0: ke se panda to won ta lawon lebi kan be ni le badan awon lafure ati abole wedu ero ogun fe ni ogun ba ni nkan bi ago mejo wo koja iseju meta to lojo Thursday oni ogunjo ninu osu kejo taiwo adejemi
1: o pari ogun be o de lagun ninu AC na
0: imagination e se mi le se ni
1: imagination of when on court ego ju me tun ko ju mo di gbogbo ayi kayi te ti gbo wa lojumo to ni ode o da bi se dada laba yin oko yin ko aya yin ko awon omo yin ko nko ni se wa o awa na ma gbe on to da se ko wa ni pa lanu wa ti awa ti won yo sanu fo eleji re awon agbabo won ni ebi npa mi ko mo se fi o fe so o ke bi o ma pa yan ko ma su fi ran e su fi ran e su fi ran e o tun mo pe kini ohun o se tan ti o ji mi mo yan lowo patapata porogodo mo ni agbe o te ma je de o baba ti so bata atupale royin laaro to ni eyin na ma jo si o le fi sokijo o le fi kukerejo koda o tun le fi azon tojo sa make sure pe kini ohun o sesese si o lara lojumo to ni olare waju oye wole lo ko temi o
0: to ola
1: yes ke
0: lo wuro to ni ka ko gba aso lori iroyin ohun sebi oba mewa igba mewa ara tinobo omo ti kedoru ko elomiran to go sijo apo lori nigeria ta ni ta lo kanu se lako ta wa yi ego lowuro to ni ola
1: eleji re awon omo orilede nigeria ti won to meta le ni 80 ni won mo ti kunle orilede wa nigeria lati bo gangan orilede wo gan ni won ti wa ni pato e gbo bi royin ba wora tan laaro tun ni
0: ola ni ba dugbe to mi loke ye ebo ni yo tun pada jasi won mo fi die mule pipe won ti ja okun emi enikan nigba teyin bo pa agbo ni ilu osogbo kilofa egbo lowuro to ni ola
1: eleji e o
0: okun mo ni
1: ti o ma ti jade si gbangba wali alojumo to ni o se afomo eso akolu pe awon kan won se akolu si oko akoworin gomina adeleke bo lo ti lo bo lo ti bo gbogbo e parapata lefe ti koloni kongbe kongbe kombo ki lojumo to ni
0: ara e ola lẹkan yóò padà díkan fọlẹsì kan mọ tako àrísọ òròyìn kan pípa ń gbòfin wọn fi gbé gíwá fásitì ọhún lórí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ ọsùn fásitì wo ni ẹgbọn lówùrọ tò ní ọlá
1: ẹgbẹ òṣèlú apc gbéná wojú adeleke yẹn davido àti melayo lórí kíni gan ẹ ó láǹfààní láti gbọ ẹkúnrẹrẹ rẹ nígbà tí ìròyìn tó bá wọra tán láàárọ tò ní.
0: ọ̀rọ̀ àìdọ́lá àbàrà ajá kóbó sẹkẹrẹ lówùrọ̀ tò ní tẹnu rẹ kó lọ rẹ pọ̀ sílẹ̀ káfún ní gbà hasbro business day ọmọ gbàmù lówùrọ̀ tò ní ọlá kẹkẹ ìròyìn ní abuja lọ́wọ́ gbẹdẹ níwájú ààrẹ tinubu tó ní ọba mẹwàá ìgbà mẹwàá alẹ yìí bá tinubu ọmọ ti yan abel ẹni ìtọsípò gẹgẹ bí olórí ọṣẹyàpọ lónìí nàìjíríà yóò sì wọṣẹ tó bá di ọjọ kẹtàdínní ọgbọn oṣù kẹjọ ọdún tá a wà yé ẹni ìtàn ọmọ ìrìnàjò ọrọpọ òdìdí ẹsà wàsí jáàkì tí yóò fẹyìntì ó yẹ pé ẹni ọgọta ọdún tó ọláwò business day lówùrọ tò ní.
1: ọ̀rẹ́ eléjì rẹ̀ pápá bí ọgá ó yá o ẹja tún jọ rìnrìn àjò ayọ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn the cable tó jáde lójúmọ́ tò ní wọ́n pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó mẹ́tàléní ọgọ́rin ni yò ni wọ́n mọ̀ ti fi orílẹ̀-èdè ilẹ̀ south africa lẹ́ẹ̀bẹ́ẹ̀ ni wọ́n balẹ̀ kà sí orílẹ̀-èdè wa nàìjíríà ìlú èkó ibẹ̀ gangan ni wọ́n mọ̀ balẹ̀ sí o wọ́n ní kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tó mẹ́tàléní ọgọ́rin léyìí tí wọ́n balẹ̀ kà láti ilẹ̀ south africa sí orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ ìpínlẹ̀ èkó wọn ni ìkángun ọ̀hún ló mọ̀ kúnlẹ̀ o láti pàṣẹ oko balu South African Airwaves e ti won ni o gbe won lati ilu Johannesburg to si baleka si papa ko ofurufu monitor la Muhammad e ti won lo nbe ni ipele ko ni role ojoru o gege bi won ti fi lede en ti se agbenu so fun ile ise oba to ri soro ile okiri lori lede Nigeria ki maybe ibi enfa o fo kenke oro won o sinu atejade ke yi to fi lede gamboro si gboro yo salaye oro ile kun o ni egbe wo e fi wo eyewo lokun kejeji bo tin lo la won ganu se la won si ngbenu si o o ni awon ikagun won ni won ma bale ka lati ile South Africa sori lede wa Nigeria lo ni soki o gbe balance re abi de cable lo seri e na ro tun ni elejire
0: o olare yes kan ko wole wa le South Africa pada sile lo wuro tun ni
1: punchi ola na je kini
0: mo kejo ko wo ni
1: kejo lo se boy bayi
0: South Africa o very low
1: o gbo counseling ma
0: to punchi mo gba mo lo wuro tun ni keke royin ohun ile ise olopa ipinle osun mo gbede keke mi mo wa gbe sile mo wa ngarun lato oko to ni
1: e wole
0: o je ngede wole ati mi mo yin kan tan ko oni ewo o mo orugbo be o ati orin kilatu ko si gbedu oro ye ile ise olopa le yi eka ti ipinle osun ti bere eyo wa de to nipon lori isele ibon yin eto aye ni ilu osogbo ni ipinle osun alukoro fun ile ise olopa le yi eka ti ipinle osun dsp abiodun jaja yete to bu walu saraye tobuwolu loruko commissioner fun eto dibo ni pile osun iyen samre eta info gege bo se we ni role ana olomo ja oko emi enikan nigba ti won yin bo un to ola punch ni lowuro to ni
1: to olohun ma ko wa yoyo sanu wa ogbo eyin kini ohun bo ba ro kewu kewu bi iban akikanju ode ilu ilorin ko ri o ma ko wa yomo ni o o di wo ninu wero yin daily post to jade lojumo to ni elejire eja tujo ririn ajo ayo o ye o david o mo ti jade si bombo lojumo to ni o bi o tin se afomo esun kan bi pe awon kan ni won se akolo ti oko akoworin gomina Adeleke irawo gbaju gbaja olorin sewo tun tin se olorin takasufi omo bibi ile wa Nigeria ni David Adeleke ti opo eyan mo si Davido ni o mo ti jade si bombo lojumo tun ni o bi o tin si so loju egun ona fi ogbagba oro gbale salaye oro lorin kini won o ni egbe wo e fi wo ni bo tin lo la won na ntele legbegbegbe kikini ohun ko mo ba fi jimi ma won lowo o salaye oro ile kun lori esun akolu kan eyi ti won de o waye o si oko akoworin gomina Ademola Adeleke ke e una ti pe iroyin ti saju pe gege bi elejire bo ti nambe o ti gboro aye lojumo tun ni won ni awon gidigan ko eruku tog kan o ni won wa se akolu ti oko akoworin gomina ti ibasinro lako sugbo o tawon iko eso alabo eyi ti won se pelu gomina Adeleke la won na ni what can fa e mo mo fi rede de e mo fi re la ni gboro aye o won ni isele ohun lo mo waye o ni afin ata oja tilu osogbo iyan oba jimo oye tuje ni ojoru o amasa lori itakun ayelujara x ni irole ojoru Davido lo gba ori itakun ayelujara lo to si ni kini ohun egbo isonjo ko so on to jo ojuwe iroyin na gege bi ajara buka iroyin lasolase iroyin agbelero ofege mo lo mo pe o tesi waju ninu alaye e o je ko di mo pe e mo mo da won ti won gbe ajara buka iroyin ka kere oni se ni itaporogan ijakan lo mo suyo o ni ode afin oba alaye ohun lasiko ti awon se abewo na o mo balance lo ni soki daily post lo seri e laaro to ni elejire
0: o ola
1: eba
0: lo wuro to ni mo se wa ni ipinle osun to ni ore okere bi o ba lekan yo pada
1: amo te kan ni yes ke
0: ijumo se faisa pada yi to wa ni oyokiti tan pe ni foye te tako aisha royin kan pe panpo fi won fi gbe giwa facility ohun oyegbon joshua ogun wole pe panpo fi won ma fi gbe ile ise olopa to wa nilu abuja le mo to kopa ninu eto dibo gomina to pa ile epe yi ni ipinle osun gege bi vanguard se fi die mule adari oro royin fun facility ohun omo we sunday sanu oni ewo iroyin ohun o vege ni be o je ìrọ́lá tó jìnà sóòtọ́tò ọ̀làlówùrọ̀ tòní vangadi ló sọ̀rọ̀ sókè lówùrọ̀ tòní.
1: ọ̀rá ìṣẹ́jẹ́ àtújọ́ rìnrìn àjò ayọ̀ yìí o ó di wọ̀ nínú ìwé ìròyìn leadership tó jáde lójúmọ́ tòní eléjì rẹ̀.
0: ọkùnrin mọ̀ ní
1: kí ni wọ́n wí kí ni wọ́n sọ nígboro ayé ìpínlẹ̀ ọ̀ṣun ibi tó sẹ̀ngẹ̀rẹ̀ sí ilé góńgó sí ibẹ̀ náà lèmi náà balẹ̀ kà sí lójúmọ́ tòní wọn ni ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n mọ̀ ti gbéná wojú Davido Melaye lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú anti-ibo unrivo ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n mọ̀ ti kọ ìpàkọ́ bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ sìdá kíní ọ̀hún nù jù à sínú gbo onírúurú ẹ̀sùn léyìí tó ní ṣe pẹ̀lú unrivo tabo lásìkò ètò ìdìbò èyí tí wọ́n ní ó mọ̀ wáyé o ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni ṣé ni wọ́n ti ṣáájú fi ẹ̀sùn kan ọmọ òye fún ipò gómìnà lápẹpẹpẹ òṣèlú ọ̀hún ìyẹn aṣíwájú Muniruddin Bola Oye Bamiji o ṣùgbọ́n o ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jáde lójúmọ́ tòní bí wọ́n ti ń ṣiṣọ́ lójú ẹgbẹ́ ọ̀rọ̀ òun fi ọ̀gbọ̀gbọ̀rọ̀ náà gbalẹ̀ wọ́n ní ìsọ̀njọ́ ẹ mọ́ fi rẹ́dẹ̀ ẹ̀dẹ̀ràn dandan ẹ mọ́ mọ́ fi rẹ́ alá nígboro ayé o wọ́n ní ọwọ́ àwọn méjèèjì rèé owó làwọn ò fi kàn ọmọ làwọn ò fi gbẹ́jọ́ o wọ́n ní bọ́lẹ̀ tiri àwọn àjàrà búrúkà ìròyìn èyí tí ẹ gbé póyì ẹnu kiri wọ́n ní kíní ọ̀hún kò mọ̀ bá ara dọ́gba o bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ lọ́nìí kíní wọ́n ní àwọn ìròyìn èyí tó jàrìn rìn nílé ọ̀hún léyìí tí sẹ́yìn àwọn èèyàn gbé póyì ẹnu kiri wọ́n ní kíní ọ̀hún àgbélẹ̀rọ ìròyìn lásánlàsàn mọ́ ni èyí tí wọ́n ní àwọn kan wọ́n pilẹ̀ rẹ̀ lágbọ̀n òṣèlú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ti wá pé dókítà Dèjì Adeleke ẹni tí ń ṣe ẹ̀gbọ́n fún gómìnà Adémọ́lá Adeleke ti mọ ìràwọ̀ olórin takasúfèènì David Adeleke léyìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido ti mọ sẹ́nítọ̀ Dino Melaye wípé kí wọ́n jáde sí gbangba o kí wọ́n wá fìdí ẹ̀sùn lórí ràn léyìí tí wọ́n fi ka ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún múlẹ̀ wọ́n ní ẹ̀gbọ́ àwọn ọ̀rọ̀ èyí tó ń jáde nígboro ayé yìí kíní ọ̀hún ó mọ̀ kù díẹ̀ káàtó ọgbà bálànsì rẹ̀ eléjì rẹ̀ ló ní ṣókí leadership ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní fa.
0: tó ọlá di kébù mo gbà mú lówùúrọ̀ tòní ìwé ìròyìn ni kì í ṣe wáyà na lówùúrọ̀ tòní tó ní ọba tẹ̀wọ́ yìí aṣẹ́dọ́gbà ń pa ọba rẹ̀ kò gbúdọ̀ dábàá tí àṣẹ bá wá fẹ́ di méjì ìkanu rẹ̀ yóò mọ̀ padà di àbá ààrẹ ilẹ̀ yìí Bola Tinubu ti pàṣẹ pé àwọn owó tán bá ti gbà láti ọwọ́ àjọ ìjọba ilẹ̀ yìí tó ń fugun mọ́ àwọn tó ń ṣòwò ló mọ́kùnmọ́kùn EFCC ìyẹn owó tó máa ṣe gbẹ́sẹ̀ lé láti ọwọ́ àjọ EFCC owó ọ̀hún wọ́n máa ná fún àpò òṣùwọ̀n tán gbé ka ìlẹ̀ yìí láti yá àwọn èèyàn lò láti kẹ́ẹ̀kọ́ ìyẹn next Friday tó jẹ́ aláùsà mínísítà fún ètò ẹ̀kọ́ ló mọ̀ sọ̀rọ̀ ní àná ọjọ́rú pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ yìí fẹ́ kì í tó wáyé nínú Àbújá tó ọlá ní kébù ni lówùúrọ̀ tòní.
1: ọ̀dà eléjì rẹ̀ ọ̀pọ̀ já sáré dóko ajé náà ká mú un ti ń bẹ lórí igbákò bá a bá ti wá padà dé àtúpalẹ̀ ròyìn ó sì ń tẹ̀síwájú bá a ti kọ̀wé rẹ̀ ẹ mọ̀ yìí kó ń bẹ ìyín la wà ọlọ́run bẹ pẹ̀lú ọ fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ à ń lọ à ń bọ̀ à ní pẹ́ dé o.
0: ẹ̀rù báyìí sẹ́lárì rẹ̀ ká yọ ẹ ká lóko ajé ná.
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: Yayaya agbára ọlọ́run alaye tún ti dé ọ láti dábìrà gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ nínú ayé gbogbo ẹ̀gá alaye níbi ìsọjí àwẹ̀ àti àdúrà ọlọ́dọọdún ọlọ́jọ́ mọ́kànlélógún 21 days prayer and fasting nínú ìjọ àláfíà olúwa baptist church òsèré ìlọrin ìsọjí àwẹ̀ àti àdúrà náà ni yóò máa wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 9-29 August 2026 pẹ̀lú àkórí unlimited grace oore ọ̀fẹ́ tí kò lódiwọ̀n 2 Corinthians 9:8 àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run yóò máa lò láti mú kí oore ọ̀fẹ́ aláìlódiwọ̀n wá sórí gbogbo ẹ̀dá ọmọ ènìyàn evangelist doctor Oyèbánjí reverend Bọ́lájí Ọdẹ́jídé reverend Noah Adéọ̀ṣun tẹ́mọ̀ reverend doctor Olóyèdè ìsọjí ni yóò máa wáyé ní agogo mẹ́fà òwúrọ̀ àti agogo márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ tọjọ́ ìsinmi Sunday yóò máa wáyé ní agogo 2:00 PM òwúrọ̀ àti agogo 10:00 PM òwúrọ̀ ọ̀rẹ́ wa kí ló wá ń dúró dé ìwọ náà darapọ̀ mọ́ ìsọjí alágbára yìí láti gba unlimited grace lórí iṣẹ́ òun ìdílé rẹ̀ mo ti ṣetán láti gba tèmi ìgbìmọ̀ ìsọjí lólùkéje.
4: orí rẹ̀ dé. fún gbogbo ènìyàn. Tọmọdé tàgbà àti gbogbo èèyàn tó ti mọ owó ná. Àǹfààní ńlá kan rèé. Tí o fi lè máa fowó rẹ ṣòwò lọ́jà àgbáyé.
5: Forex trading.
4: Lọ́nà tó rọrùn.
5: Ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ADMC Trading Academy.
4: Àkànṣe ni Forex Seminar eléyìí.
5: Ìdánilẹ́kọ̀ọ́ ìdókòwò lọ́jà àgbáyé.
4: Lọ́nà tó rọrùn yìí máa wáyé ní August 22.
5: Láago mẹ́wàá òwúrọ̀.
4: Lórílẹ̀ṣẹ̀ ADMC Trading Academy.
5: Tó kalẹ̀ sí plot 9.
4: Block 17. New Yidi Road.
5: Lẹ́gbẹ̀ẹ́ Total Filling Station.
4: Nítòsí Diamond Arena.
5: Ìrẹ̀wọlé dé Ìlọrin Kwara State.
4: Ẹ máa kọ́ proven strategies,
5: market insights and practical techniques
4: láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́.
5: Bí ọ̀gá wa ní ADMC.
4: Alàgbàṣẹ́gun Adépọ̀jù.
5: Àwọn ọ̀jọ̀gbọ́n bíi
4: Ọláyinka Taiwo
5: àti Abdulsalam Akintunde.
4: Ẹ̀bùn rẹpẹtẹ wà nílẹ̀ fún àwọn olùkópa àti ẹ̀kọ́ ọ̀fẹ́ ọlọ́sẹ̀ kan.
5: For seat reservation, ẹ tọ́lá ṣẹ̀ṣẹ̀ tẹ
4: KW1
5: sí orí ẹ̀rọ 0706-168-4132.
4: ADMC Trading Academy lóníkẹ́ ẹ wá kọ́ ẹ̀kọ́.
5: Kí ẹ sì bẹ̀rẹ̀ sí pawó sápò lójoojúmọ́
4: lọ́nà tó bófin mu.

0: tó ẹ̀ka bọ̀ padà sórí ètò yìí ètò wa ètò wa tó palẹ̀ ròyìn ní kànyìndá mọ́dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ètò ọ̀hún ó máa ń tẹ̀síwájú ọ̀la dẹ́lẹ̀ pọ̀sì mú gbà mú lówùúrọ̀ ọ̀tọ̀ ní ètò ọgbà lọ́rẹ̀ ìdádọ́là ní ogúnnà gbà ààbọ̀ ìṣàkóso ààrẹ bá tinubu mọ́ ṣiṣẹ́ lójú owó tí wọ́n ti rí láti gbà láti yọ kúrò pa pẹntiró nílẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ṣe ṣàlàyé wọn ní owó tán ti rí ó mọ̀ jẹ́ tírílíọ̀nù tó jẹ́ pé ó jẹ́ owó tó jẹ́ pé ó tó tírílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún àti ààbọ̀ náírà ó mọ̀ lebelenja ó tẹ̀síwájú wípé àwọn owó ọ̀hún ó ní wọ́n ti rí bẹ́ẹ̀ àti oríṣiríṣi tó ń ṣe láti bí ọdún mẹ́ta sẹ́yìn mínísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ owó náà táwọ̀ òye dédé ló ṣàlàyé nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn gẹ́gẹ́ bó ṣe wé ó ní ẹ wò ó àtúntò tá a ṣe lórí ìpẹ́ntirú ọ̀hún owó tá a mọ̀ ti rí ó mọ̀ ti rí ní tírílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún náírà àti ààbọ̀ ó lè bẹ̀lẹ̀ ń jà tó ọlá tẹ́lẹ̀ pọ̀ sí lówùúrọ̀ tó ní.
1: ọyọ́ o ẹyọkẹwà ẹjẹ àtújọ jẹun ayọ̀ nínú ìròyìn láàárọ̀ tòní ó di wọ̀ nínú ìwé ìròyìn the cable tó jáde lójúmọ̀ tòní eléjìrẹ́ àtikú mọ̀ ti sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló fọ́ kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sẹ́tìgbọ́ ààrẹ bọ́lá ahmed tinubu ó ní kí bàbá tẹkíní ọ̀hún jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì bí wọ́n ti ṣe ń náwó tẹ mọ́ àsùnwọ̀n ibi táwọn èrè èyí tí wọ́n rí lórí yíyọ ìgúnpá orí epo ibi tí kíní ọ̀hún tó mọ̀ lọ́wọ́ ẹni tí tó ń ṣe igbákejì ààrẹ ilé wa nígbà kan àná rí alhaji atiku abubakar ló mọ̀ ti pé ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu níjà o ó ní kí wọ́n bọ́ bíi kí wọ́n tẹkíní ọ̀hún jáde lọ́kọ̀kẹ́jẹjì kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n rí i kí wọ́n sì láǹfààní láti fetíko lóní kọ́ngbẹ́kọ́ngbẹ́ kọ́ńbọ́kì ó ṣàlàyé ọ̀rọ̀ sọ̀wọ́ iwájú o ó ní gbogbo àwọn owó àpawọlé lẹ́yìn tó wọnú àsùnwọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ná jáde èyí tí wọ́n láǹfààní láti fi pamọ́ àtàwọn èyí tí wọ́n láǹfààní láti tari bóde lọ́kọ̀kẹ́jẹjì àtikú ẹni tí ń ṣe ọmọ òye láti díje fún ipò ààrẹ o lábẹ́ pẹpẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ó ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ iwájú ó ní kí ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu ó ní yóò jẹ́ èyí tí ó dùn mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà nínú àtiwé àtàgbà tọkùnrin àtobìnrin onílé àti àlejò bí wọ́n bá lè jáde sí gbangba wálíà kí wọ́n ṣe àfihàn kí wọ́n sì tẹkíní ọ̀hún jáde o lọ́kọ̀kẹ́jẹjì àsùnwọ̀n èyí tí wọ́n ní èrè tí wọ́n rí lórí yíyọ ìgúpa orí epo ibi tí kíní ọ̀hún tó mọ̀ lọ tẹ máwọn owó èyí tó ń wọlé sínú àsùnwọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ tí àtikú sọ ó pọ̀ lọ jẹ̀rọ ó pọ̀ balance rẹ̀ lóní ṣókí the cable ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní léjì rẹ̀
0: o. ọlá nigerian tribune ọmọ gbàmù lówùúrọ̀ tòní tòní awífúnni kó tó dá ní àgbàlagbà ìjà kadì náà mọ̀ ni àjọ ìjọba àlẹ́yé tó mógútó ìgbóhùnsáfẹ́fẹ́ mbc jíjà kọ̀kọ́ fún àwọn iléeṣẹ́ ìròyìn àwọn tó ń sọ iṣẹ́ ìròyìn lójú ayélujára àti àwọn èèyàn tó kù ní ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn kan rí pé wọ́n fi ojú ìtàkùn wọn ṣe ìpolongo ìròyìn òfegè àbí àwọn ọ̀rọ̀ ọkọ̀ bákùngbé bó ṣe bẹ̀rẹ̀ ìpolongo fún ètò ìdìbò ọ̀dún tó ń bọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún tó lédè wọ́n ṣàlàyé wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìpolongo fún ipò ààrẹ àti ìjókòó ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ lẹ̀ yìí bẹ̀rẹ̀ láti àná ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún tá a wà yìí àjáde tó lédè látọwọ́ moses jọláyẹmi tó jẹ́ adarí àgbà tó jẹ́ ẹnu ìbádọ́mọ̀ lórí ọ̀rọ̀ ṣẹ tó sì kọ́rọ́ṣẹ́ sí adarí àgbà ọ̀gbẹ́ni charles ebuebo àjọ ò tẹnumọ wípé bá a ṣe bẹ̀rẹ̀ ìpolongo ìbò báyìí kan rí i pé wọn àmọ́ kéde àwọn àjàrà wúkà ìròyìn àti àwọn èèyàn fẹ́gi pàápàá jùlọ kan gbajúmọ̀ gbẹ̀tọ̀ àti kọ́ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ọmọlúàbí àti láàgbé sẹ́yìn ẹnikẹ́ni tó ọlá nigerian tribune lówùúrọ̀ tó ní.
1: àwọn ni a máa sọ̀rọ̀ àwọn di alágbẹ̀dẹ tí ń rọ ìròyìn àjàrà búkà lọ tí a ò ní ta ẹyin ṣé mo láǹfààní àti mú ròyìn kan sí àbí ká máa lọ sáwọn alágbẹ̀tọ̀ ẹjọ́ sáréjú lè mọ pápá àpábí ọgá ẹjẹ́ àtújọ jẹun ayọ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ̀ tò ní kíni wọ́n wí kíni wọ́n sọ wọ́n jẹ́ kó di mọ̀ pé àjọ èyí tí ó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àtàwọn ìwà ọ̀daràn mìíràn léyìí tó fara kẹta mọ̀ sí icpc ni wọ́n ní wọ́n mọ̀ ti ṣe àwárí àòbítíbitì àwọn àjọ èyí tó jẹ́ òfegè tá a mọ̀ sí fake agency wọ́n ní kíní ọ̀hún ló mọ̀ wáyé o lẹ́yìn àṣẹ tó lágbára èyí tí ààrẹ bọ́lá ahmed tinubu léyìí tí wọ́n pa wípé kí wọ́n tanná wádìí gbogbo àwọn àjọ ọ̀hún kí wọ́n sì gbọ́n yebe yebe won fi lede o bi pe are bola ahmed tinubu ni ojo rumo ti fi de gbegbe ase kan lede fun ajo na lati se iwadi lorin kini win lori ajo eyi ti won ni kini ohun o mo lalewo labadi ti won pe ni foreign intervention promotion council eyi ti won ni o nja rinrin nile en ti se minister foro eto inawo ti tun dari eto ora jo orilede nigeria alagba taiwo oyedele lo mo so loju egun orun lasiko to n fi oro jewo o pelu awon onigegera leyin ipade igbimo alase apapo orilede yi eyi ti won ni are bola ahmed tinubu leyi to lanfani lati dari e ninu apata gagara aso nilu abuja leyi to je ipade igbimo alase orilede yi akoko leyin eyi ti won ti se ni ojo kokande logbon osu kefa o gba balance re leji re punch lo seri e laaro otuni o
0: olagbengba bata lese royin yi oni egbe awon bibi ilu ilorin yen di ilorin emirate senders progressive union ti pe pe ipolongo ibo ti won se agbodo odun ton bo oni ko lo ni rowo rose nigba ton soro pelu awon adade ile ise royin to fi ilu ilorin sebugbe ni olule ise ajo won to wa ni geri alimi nilu ilorin nigba ton soro adele adade ajo hun alhaji abrahuf baba tunde isa oke si awon ile ise royin pe kan mo pe fun alaafia papa julo kan de pe awon kan ton ko jade oni yo je ki ilu ilorin ko wa ni alaafia to damodi lo ro to ni ola
1: ode je ma lo tarata si abala keje twitter pe ni abala lami to layo lanfani lati so fi pe lami to wa won ti wa ni kale customer dada ni gbogbo ojo bojo thursday baye oga agba ni tele ri leka ti won ti ko ni pa hod former
0: hod
1: hod aye re ada tori leyin hod baye oluwa tun mu won lo
0: fi to wa ju ni giga ni
1: to awon na ni dokita do karim jimo edon ti won wa lati university of Ilorin better by far o ta won yo fi ofi okere mi ko Olorun lo ni ori be e ja gba fo Olorun to ko te di gba ma gbohun lenu alejo wa oga akorin
0: ka ko soprano ka ko wole
1: won ba wo oko o ba ko awurebe e ja lo anbo

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣẹ́

0: ṣe àti àwọn orin aládìdùn fún ìgbádùn tíyín nìkan ni o. Diamond FM ìkànnì tó ń tàn
1: yẹrin sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú òlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: kú wa pé a kú ojúmọ́ ní òní ni ọ̀jọ́bọ̀ ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí mo kí wa káàbọ̀ sórí akọ́tún ètò yín ètò wa ètò ẹ̀bá wa dá sí i ní ìkànnì diamond ti 8.7 ọ̀tọ̀ wà nílọrin ní ìpínlẹ̀ kwara ẹ̀bá wa dá sí ètò tá a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ìdájọ́ ẹ̀ka ètò ààbò ní ọ̀rọ̀ ìṣèjọba àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní agbami òṣèlú Taiwo Adeyemi ni orúkọ mi ó ní a ò lọ́nu ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ní ìpínlẹ̀ Kwara lórí ìgbìyànjú wọn àti ìdúnkùkùlàjà àti lérí wọn pé ní sẹ́wùn lọ́dún tó ń bọ̀ wípé àwọn ni àwọn ó gbàjọba ní ìpínlẹ̀ Kwara kì í ṣèròyìn mọ́ wípé PDP ṣe pàṣípàrọ̀ àwọn ọmọye wọn fún àwọn ìjókòó onílégbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àti ọwọ́ ọ̀rẹ́ tó léde látọwọ́ àwọn igun tó fapá jánu ẹgbẹ́ òṣèlú APC àti PDP ní ìpínlẹ̀ Kwara kan tá à ń gbọ́ báyìí ni pé àwọn G15 ní àtàwọn tó bí nínú APC wọ́n ti ń nawọ́ ọ̀rẹ́ ṣẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara àmọ́ ìbéèrè kan ló wà nínú ikùn àwọn èèyàn wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn G15 yìí ó nìkan tí wọ́n sọ nípa PDP àtàdáre PDP nípínlẹ̀ Kwara ìyẹn dókítà Bukola Saraki ní 2019-2023 pé ṣé báyìí kò sógun mọ́ kò sí jà mọ́ àwòrán ọ̀rọ̀ yìí lónìí alájọ omi lónìí àwọn ni Malam Ọláìtàn Ọbalówù tí wọ́n jẹ́ akọ̀wé ọ̀rọ̀ ètò fún PDP ní ìpínlẹ̀ Kwara Malam kí n gbẹ kojú mọ́.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amu ki gbogbo omo ipinle Kwara olugbe ipinle Kwara ati gbogbo bi ti ikanni Diamond FM ti o tawe to tagude ajinde aro ma je gbogbo.
0: Ana balogu.
1: Na badada.
0: Odun to nbo tin gba adu fete balogu tin gba rajadi.
1: Ki le so.
0: Odun to nbo to nbo to nbo tin gba rajadi ba ipinle Kwara.
1: Ijo ti egbe osilu kan ba ti wole. Ti ọkan ọba ti wọlé náà ni gbaradi mi ti bẹrẹ so gbaradi wọn ṣe ọrọ sí àti gbaradi wọn láti 2019 àsìrí pé wọn yíjì because ẹbá wọn result 2019 tẹ result 2023 ẹ rí pé gbaradi wọn yíjì tẹbá tún àwọn 2024 local government election tẹbá wọn performance wọn àtàwọn aráàlú ẹ rí pé àti gbaradi kò ń sọ ni.
0: Bẹ́ẹ̀ bí yín báyìí pé àná ni wọ́n ní ká bẹ̀rẹ̀ polongo fún ipò ààrẹ Nàìjíríà. Ibi
1: kile kora alese polongo fun stage ni gbogbo nkan laye ta wa yi it must so pe stage ni pe ani are titi wa ta si polongo fun but gbogbo state ta ba se na agreement ni because Kwara state ta wa yi gbogbo politics lo local so a wo manifesto are yen even gbogbo egbe la wo ewo lo pe ẹgbẹ́ òsèlú PDP ní Kwara ìwọlú pọmọ Kwara tí ó pé bàtí àǹtà bá ń sọ fara ìlú pé ìtẹ́ni lóhun ní fún wa rèé ní Kwara ìtẹ́ni lóhun ní fún wa rèé ní Kwara aráàlú ní owó òkúkè sí ní tàfẹ́ lọ gbà wálé fáwọn sí ní tó pé àwọn ni so ẹjẹ́ kí wọ́n gbé manifesto ẹgbẹ́ jáde tó bá gbé jáde àwa náà jókòó at state level níbi táwọn ti ń sojú àwọn èèyàn náà nílùú yìí àwa gbé jáde tó bá pé tí aráàlú wa bá fẹ́ náà ni gbogbo ọ̀ jáde láti tẹ̀lé any presidential candidate ti ẹgbẹ́ wa bá agri láti ṣiṣẹ́ fún.
0: Tí ìfẹnukò báyìí tẹ́ ṣiṣẹ́ fún.
1: Náà àti ìfẹnukò because tí ó mú wa fẹnukò ni mo sọ fún yẹn manifesto ẹni tó bá fẹ́ díje ṣe rí àyè pé even ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà lẹ́PC wọ́n sì ń sọ pé òun prove any gubernatorial candidate kó wọlé any state tó bá jẹ́ pé ó ní positive thinking tó fẹ́ fún state wọn or tó jẹ́ pé yóò kò ní jẹ́ kí èpè tán ṣẹ́ léhun náà pọ̀ tó bá wo ọ̀sùn tó ṣẹlẹ̀ ń sìn kò sí táwọn èèyàn wí tán federal mighty minini mighty governor mighty senator mighty kó wà but ìgbà tí ààrẹ orílẹ̀-èdè rí pé kò dìgbà tẹ́gbẹ́ òun bá wọlé ní state kan kóhun tó rí dáadáa tóun fẹ́ ṣe sí so ó túkúnlẹ̀ kò lọ bá wọn sí polongo kò lọ bá wọn sí kíríkan if tí ààrẹ orílẹ̀-èdè bá lè ru example yẹn fún kálukú pé ìlú kọ̀ọ̀kan o àwọn ohun ọ̀sán tán bá fẹ́ that means pé ìlú náà á pàràjọ ojoko pé ẹnu àwọn ààrẹ tó jáde yìí o ta ni kí ìlú wa tẹ̀lé.
0: ìyẹn pé lórí ẹrù tí wọn báyìí òní ogúnjọ oṣù kẹjọ ọdún 2006 báyìí pdp ń pinlẹ̀ Kwara
2: en te pologo fun pare fun e ti mo
1: ati desire dile o
2: e ti fe nuko
1: ati desire dile o
2: ka wa gba mi to la pe yi e se to kan
1: okay
2: teni te ba wole tan to bo I pe e wo awon fence to wa ni post office ta won to ku ni pile kwara han so I pe mo pe na ri fun kan la pe yi to lu jade ti e pe oko kan o lo gba o ja won fence awon kan ni se ma se pe ogbori gumuna baba baza kin pile kwara tan ma odi yi yi ka post office ni o se se te pe emi o sun ni bi jambo ko yi ala baba wa yin so yin eni e wo ni yẹni pe ọkọ ara dam yẹni ibi ti won si taja
1: e je ki n so kan fun ile ni ni lo pe 20 years mo ti ra personal car fun ra mi that was 2020 se ri gba ti mo ra moto yen titi mo ko wa dada o si run tele le verse lojo oba ti n lo to mo ti mo pe oja na n pe be and ku si ti wo verse le nbe eyan ni nkan sele si ti mo ba je ni na o moto mi ku de ka tu parts ti mo fe lo nbe ni pe kan to bi emi kan to bi malam abraman abrazak ton si governor wa ni lui ni ti junction ti wa ni challenge ti a ni amadu belo road a na na to lo si unity a ni to para wa si challenge to para si post office a ti ever gbo in nisrof ilu ta wa yi pe oko kan bo wa iwan wo giri lo kan bayi ko mo pe yan wa leyin ogiri so oko wa lo le gba ogiri o ka ni osogiri nbe ngba yin ka wa ni oko nbo wa lati ona amadu belowe oko wa lo le wonu awon eyan lojurin se apo jurin to wa nbe kese pdp lo sojurin sibe ijoba apako lo ti sojurin kan to bi eni to se governor wa lo le ni awa gbo pe oko kan nbo lati bi kan o wa wonu ojurin lati jo ti ilorin tin je ilorin in to wa le mu ki oko ma bo boya break e fail to wa wo ogiri ti o mo pe awon eyan wa ninu ogiri e mo ti mo so oko nbo lati government house in wa wo ogiri lo kan to ba je pe oko yen ri pe eyan wa ninu ogiri oko yen o ni gba ogiri de o pe yen o sese because yo tun da gbagbo mi ni omi ogu placement toko ba ri bayin omi o lo le gba street light toko ba ri bayin but omi wo ogiri pe igba ti ijoba ti mo di yin won ka imo imo ya yin ko sani kankan ninu be niyen in to fun oko ni god lati lo wonu ogiri bawo eyan niyen ibi ti mo wa lo nbe ni pe aso official ni pe egbe oselu pdp o ni wo owo ogiri yen ran ta ba wole o èyàn bá jẹ́ ọ̀rọ̀ àríkẹ́ ti lọ́rin àyè sí ẹ̀rọ àríkẹ́ ọ̀sùn láàfún nílẹ̀ yìí because gbogbo wa la jáde ta kúrò nílùú ta wà yìí kẹ́nìkan wá bóyá lé pc ni àbí ní wẹ́ẹ̀bà tó bá ti fẹ́ wá kó wá sọ ibi tí wọ́n ti ń dí àwọn ọlọ́jà mọ́lé pẹ̀lú ògiri wọ́n ń dí ọlọ́jà mọ́lé ẹ̀ ṣe net ni then net yẹn yóò ní pílà tó jẹ́ pé distance o wa lara net kokan ko ni po awon to wa ninu net o ma ri tin bo wa ba won awon eyan to ni koja to fe raja lowo won won yo ni to fe raja lowo re then ona ba woni abajade godo wa nbe so I am not sorry to say ko si owo ti yan le fun boya nikan na fun lowo o wa de godu lo social media ni wa nbu oba lowo ẹni tó dé gọ́ọ̀bù yẹn kó mọ̀ pé spet tó ń gas tó ń dé yẹn àwọn ọmọ tó ń ta ọjà ń bẹ̀ yẹn ìyá tí wọn ò rí gọ́ọ̀bù dé o àwọn ọmọ atàpátá dídé ló ń ta ọjà ń bẹ̀ yẹn àná mo dẹ́mu tó dúpẹ́ lọ́wọ́ àwọn gáàsì yẹn àánà tó kọ́ sí station kan láti lọ sọ̀rọ̀ pé gbogbo àwọn owó táwọn ya ní báǹkì àwọn ti dún gbèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn ti ń sá kúrò because àwọn èèyàn tẹ ẹ̀rí náà táwọn ń ta ọjà níbẹ̀ yẹn tó bá jẹ́ pé ìyá tó ń sọ̀rọ̀ bóyá wọ́n fún lówó ni I don't care to know tó ń sọ lọ́wọ́ yìí tó bá pé bí ọmọ tọmọ tiẹ̀ náà ń ní wọ́ọ̀sù tó wọ́ọ̀sù báyìí kò ní wò pé bóyá èèyàn mọ ògiri ògiri tán mọ yẹn kò safe life àwọn èèyàn that's the point number one ògiri tán mọ yẹn ọkọ̀ onímọ̀ pé èèyàn wà bẹ́ẹ̀ so tí yóò bá sógiri bí ọkọ̀ oníwọ́bẹ̀ ọkọ̀ yóò chánẹ̀ bírèkì síbò mí ni so change mind wa o à á beautify ibẹ̀ yẹn ẹ gbọ́ tí mo sọ à á ṣe àtúnṣe ibẹ̀ yẹn tó jẹ́ pé bí èèyàn bá ń bọ̀ ọ̀rì tí ń bọ̀ wá bọ̀ ọ̀rì tó fẹ́ wá bá so we change mind wa lórí ọ̀rẹ́ so e to ba bi pe ele ti won se yen na da ko si bi se buru titi laye ti oni kenikan ma ni so ni ti o ku ni ama because we mostly an go pe awon kan si lo gbo ni o ti fa kan lo stage ta wa yi ori wa si la ya lo fun won fun joba kunle kwara to ti sele losun yen to ba nawo kowo ni lu sara ni to wo to le nati odi je sara ni ko tun lu ise owo to le nati odi je sara ni ko gbon ta ara lu ise owo to le na ti odi je sara ni se n to kan ta ara lu need so that is just it
0: a je ka wa si ori oro awon moye yin ah nkan ta n gbo ba ni pe awon tetele won je placeholder ni inu ebe osilu PDP fun ipo senator ni ipe won ti duro sile bayi Kwara North. Ati mu elomi. Tale mu Kwara North bayi.
1: Point of correction. Gbogbo awon to ni ticket wa lowo. As far back as but at the primary election wa. Awon mu yi ta fa kale nu.
2: Isu da ni won.
1: Yes. But se mo pe e ma gbo candidate ni won. Se mo pe ni uru ile to clear sawon to wa nlesin. Lọ G15 ele ti o le mo clear se lo mi ni pe intra party arrangement mi mo wa intra party pe within the party o ale wo pe ke o gba ta gbe lodo Adeyemi ni Ekiti ah awon kero wa ni ke ba wa wo ah oda e ja jojoku oda e ja gbe fun lagbaja so laarin ara wa intra party awa give room fun ye ti pe even gan pe reconciliation na ba wa intra party na let you say arrangement te ba si laarin ara yin so awon to mu ticket lowo won ka won so ti won ni ticket lowo ni egbe wa gbogbo ku ta yen gbogbo 34 position ta ni won ka won so but laarin egbe la tun ti tun se agbeyewo mi le ti ofin faye kale di gbendeke kan pe ele tun wo te ba tun wo ele tun yo te ba tun yo ele si bayi so as it is now at your Kwara North listen to your Kwara North senator to wa ni APC tele o ti lo sack ji bayi and te ba wo kama baruti e ri pe assis kan na ni won te ba wo edu party ji assis kan na ni won te ba wo mo o wa center la na mete ma won tan so yi so I believe put by APC ri mi senator ticket won ri mi ni kama ti mo fo senator to n contest ni third time so definitely it is time for kimo we na contest against any here because ati mo pe zoning arrangement won ye ko work money ye so ti o ba work o ti pay for fun en to je middle person laarin awon eya mejeji ti mo da ko yi but igba te PC na tu zoning ti won na se e gbo ti mo so ta na si zoning ti won ta na gbe lo si party ji so definitely this rotation tan se yen awon lo lati tele rotation won pe rotation ta won lu fe yi o e je ka wa na fe kan si rotation yi because senator ni house of rep ni house of assembly ni awon yen believe lo rotation yen laarin ara won oke o ti egun yi ba lo ba egun ba ina ni olu so as it believe pe once to ti lo party ji ni APC so definitely alawon to kaju e na ni APC ti o se kadu to ama ronu because they pe G15 kankan o ba wa ta won ko lo ba wa so do wa a lo si party ji ka to won ni kan mo gbon ti mo so a mu yan ni party ji
2: e gba lowo
1: so wa a ba ti jo argument ni
2: pelu tani
1: e pelu eni to mu ticket lowo tele
2: tani
1: e mo gbo ati ni argument pelu eni to e mo gbo pelu ona e mo gbo ti mo so na oro party mo so to yi mi now so ati jo so mo so lo radio lati so ni gentleman laarin ara wa pe to ba pe APC na si bi pe ko lo to ta me added advantage ni fun yin ni moro you to your good to go which that job ma laarin ara wa ti o si si ja so igba to lo to wa mu negotiation de ko ke awon G15 won wa ni ma G15 to wa ara to n dupo fun senator ni egbe APC ni egbe oselu APC ni party ji ti egbe oselu APC ti o consider awon niyan so ami ta won si fun ke sara si ti won ni APC So to see what based on agreement as on senator yen para si party ji se elasan lojo ko kan kulo ji ati yen so but mo fe mo ke mo kan lowo to ba je pe awon ji 15 wa alawa ta tun le fun ni party ji tele to ba pe awon because awon yen insist lori zoning arrangement won le pc no fi ni choice of para sibe so to ba mo se insist lori to awon lori zoning arrangement won awon no ni choice. You have to go back to party.
2: Malam Obalowo.
1: Baba Dada.
2: Any adosoro pelu honorable Rotimi Ilyasu.
1: Yes, now as party man now is a party man.
2: Go ni pe Ilyasu ko papa ganu ko olu ticket sile.
1: O no ma ke ma gbo now. So gba to eh si se wa gbo pe ko fi ticket sile ni. At least one won pe le only one won pe le yin gbo. So ti wa si Diamond FM bi bai. Scotty was it happened ever? So tomorrow I have never ever ever one day you get it low. So yellow and Alawa, everything also gentleman agreement in Chepe, Cosintole, Medical for Padan Lara.
2: So Binu
1: could be no good of Binusua,
2: Ophelia,
1: Binusua.
2: She was a car out to buy, you know, no more at a more honorable psychopala Mulana.
1: As opposed to no Binu. E ka tun gbe bayi na.
2: Ma si so lori e.
1: E so o me sa
2: gbo fun. Ni iyan e pe PDT ke te se yi pe e sa se ni.
1: Kini asi se to wa
2: nbe. Awon gomina. Won bere fun ticket senator won na won wa. E wa lo fun en to wa lati ofa.
1: Lo. A fun en to wa lati ofa. Se ri ilu to ni ato Enugu state ta wa yi. Awon ti o pe won believe lori tani. Ta lo fe je poju. Àwọn Kwara South yẹn. Mo fẹ́ sọ fún irú àwọn Kwara South yẹn, wọn èyí rán pé ọmọ ẹnìkan lẹ́nìkan tó bá ti jẹ́ ọmọ gbogbo wọn. Irú sáré púpọ̀ láǹsì, ọmọ gbogbo Kwara South ni o. Ẹ bá ń sáré púpọ̀ láìbọ̀ lọ́nu irọ́ ni. Tẹ bá ń sáré púpọ̀ láìkìtì ni irọ́ ni. Tẹ bá ń sáré púpọ̀ láìgbónà ni irọ́ ni. Sáré púpọ̀ lá ọmọ gbogbo ẹ̀yà Kwara South ni. So kí a tó lè mú yàn bẹ́ẹ̀. Níbi tẹ bá ti fẹ́ lo zoning ẹ gbọdọ̀ mú ẹni tí ẹ pé gbogbo ẹ̀yà lórí bí ọmọ àwọn. So a rí ọ̀nà ìpínlẹ̀ púpọ̀ lápé àti Bona àti Èkìtì àti Òkèrọ́. So àti Èkìtì àti Ìbọ̀lọ́ wọ́n rí ọ̀nà ìpínlẹ̀ púpọ̀ lápé gẹ́gẹ́ bí Mídùmáà ni. So àwọn tó lọ mú tó bá fi èdè mú ẹ tó mú Bona torí pé Bona ni. Tí o sẹni tó mú láàrin Bona Ìbọ̀lọ́ àti Èkìtì that means pé Bona nìkan ló retí that means pé tó bá jẹ senator Bona náà fẹ́ kó wá sí and senator Kwara South ni so ẹni táwa mú àmú à senator Kwara South tó yẹ pé Ìbọ̀lọ́ ni ó wá mọ̀ pé Èkìtì Kwara South ni ó mọ̀ pé Bona Kwara South ni so kò ní sẹlẹ̀ yàmẹ̀yà láàrin yẹn.
2: Ìyẹn ni pẹ́lúgù ti yín báyìí àwọn èèyàn gómìnà tó ń béèrè fún ipò senator. Ọmọ wọn ìtẹ̀fọ́ ọmọ wọn wọ́n tẹ̀fọ́ kókọ́ láyé.
1: Ṣé wọ́n á béèrè ní Diamond?
2: Wọ́n ṣe náà wọ́n ní gbòmìnà.
1: Níbo náà wá béèrè.
2: Àkókàkiri.
1: Olóṣèlú.
2: Ó káàkiri.
1: Olóṣèlú ṣe rí ẹyẹ kí n bá yẹn sọ̀rọ̀ láti ìjọba àti ìlú tá à ń lò bí báyìí. A gbọ́ pé káwọn kan máa ní ibì kan ló kàn ibi tí ẹ bá ti láti sọ bẹ́ẹ̀ nílùú yìí. Iṣẹ́ ọwọ́ Malam Abdulrahman Abdulrazak led by APC party ni. So kò sí kankan pé ẹnìkan ló kàn èèyàn làwọn èèyàn máa ń dìbò fún nílùú tá a ti wá
2: yìí
1: pé ta ló pé náà ẹ máa gbọ́ pé sí adéyẹmí yìí ẹ máa gbọ́ àwọn tẹ́ ẹ gbọ́ pé ó sọ yẹn mo ti ń kílẹ̀ yín pé iṣẹ́ ọwọ́ ẹgbẹ́ òṣèlú apc pẹ̀lú ìfẹ́ ẹnu Malam Abdulrahman Abdulrazak ṣe ẹ gbọ́ pé ṣẹlẹ̀ pdp ni.
2: Ẹ̀rẹ́rẹ́ yìí lọ́wọ́ ìbéèrè tí mo bíi ní lógún ti yín báyìí. Àwọn ìgbòmínà wa fọmọ wọn sílẹ̀ wá lọ dìbò fún Saifukola.
1: Ẹ̀gbọ́n tí mò ń sọ sẹ́ ọ̀rọ̀ ọmọ wọn kọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí ọmọ Bona náà bí ní pé Kwara South làwọn ẹjọ́ bá sì ṣe sẹ́nẹ́tọ̀ àwọn ó gbọ́dọ̀ jẹ́ sẹ́nẹ́tọ̀ Kwara South kò gbọ́dọ̀ jẹ́ sẹ́nẹ́tọ̀ Bona so ọ̀rọ̀ South là ń sọ.
2: Ẹ jẹ́ ká wá sí
1: káàsẹ̀. Ẹ lè rọ ọmọ Bona káàsì ká gbé lọ́wọ́ pé Sáré púpọ̀ lásán ọ̀fẹ́ abọ́fẹ́ gbogbo wọn la fẹ́ tó wọ́n mọ wá ní ẹ lè rẹ́ kìtì kọ́ gbé lọ́wọ́ ẹ̀ kò ní Sáré púpọ̀ lásán ọ̀fẹ́ abọ́fẹ́ wọn làwọn fẹ́ kọ́sẹ́ mọ̀ pé ẹni tó mọ̀ pé Kwara South lòun ti wá ní òun yẹ sọ ọmọ ọ̀fà nìkan.
2: Ẹ ká wọ báyìí. Car Central. Táwọn gbọ́ báyìí ni pé Solomon Mustapha wọn ti kú ọ̀nà ẹgbẹ́ òṣèlú APC kẹta ká ní báyìí. Pé wọ́n bọ̀ lọ́dọ̀ yín. Ta lọ́mọ yín fúnpọ̀ ní Car Central fún Sẹ́nẹ́tọ̀.
1: Ẹnjìníà Ọláyinka Òtúpópó.
2: o ti koko laipe yi lori eto kan won ni awon mu ticket dani pe soja la won fun honorable Moshood Mustapha ade senator sorry Mustapha
1: but
2: any suru wala balo o ti koko nkan to so ni mo so pe oro to wa leyin to ku e ni mo julo
1: no ara o so pe gbe le mi ta ro fun koko ticket e be gbe lo fun mo wa ba so lu bi bai as state organized secretary PDP ni Kwara state pe laaro itemi ati nsoro engineer Olayinka Otukupo oun ni senator wa
2: mm wa nko
1: ah mm aspirant le mm oluwapo ni ta ti so ku boya fun won aba ni fun won
2: bo saraki e fe na won gan
1: emi
2: so ka saraki e fe na won gan
1: se mo fe na bo saraki mi o se kan mi
2: e so mo won gan
1: ah ta mo tun wa fe sun mo ni ogbe tin se
2: to ma bi n ba ko ba lowo ticket Kwara Central yi ta ni kin fun yo Moshood Mustapha ati sorry Mustapha please of fun
1: yen nkan diju kan fe ni tolorun ba gbe le lowo
2: eh ni gbagbo pe kan fun enikan na mi
1: mo ti ni gbagbo pe ko se en ti o le won ninu amejeji ko ra mo tun ni gbagbo pe otukupo to fe fi kale gan le won ti mo ti so fun ri bayi ko se ni ta gbe kale ti o ni ilu Malam Abdulrahman Al-Razzaq le ni ni Kwara City ni Kwara Central ta wa
2: awon kan ni e ka lo ba to ba para mu Moshood Mustapha awon kan ni to ba para wole won yin lo to pe eyin sarakati yi pe e ti e ni kini ipinle Kwara ipe igba ti Moshood Mustapha o si laarin yin e fi dire mi ni
1: okay
2: wa para de bayi e se wa wole
1: se Moshood Mustapha wa laarin wa local government election ta jodi
2: pelu abale sidibo ti joba ti o ba ogbo fimu PDP o wole ibere ti mo bi
1: e ma gbe n to ba ofimu ni announcement tan ba se ni sport tan ba ti se by the virtue of announcement tan se ni temi ti wa and results temi ni lowo egbe oselu PDP win ni egbe oselu
2: APC joba e ti joba damo to fi damo Kwaseki won ni PDP wole be ti mo
1: ta lo ni Kwaseki
2: e ma Kwaseki ma na
1: won o ya ki le vebe
2: ni pe ta ma pada fun Moshood Mustapha eme
1: yes
2: on a fi dem le pe e sara kati lo to pe mi lasan le ni ni pe I see ni eme mu e wole eme mo wa de tele wa wole
1: ni aye ta wa yi ni oselu ko si ba reda sohun ba reda si ni to lo ba si fiyan sa apere orire a ni ton fi se fun yo dupe erin to se en to se no dupe ni so ton lo Moshood Mustapha ba jo wa ta ba win election so a dupe un no dupe ni because cho won mo ba wa to ba wa bi tan tin wo dukia re to fe bolon se so gbo la jo dupe because ti go APC ba to pada wa leyin pe won wo dukia Moshood Mustapha won to se nkan bi to buru fun so un na jo dupe pe apara apara bara wa se apara fi reyin ota lu yi ni
2: ah sorry Mustapha ti anro pe yo abayin bayi te ba fun mo ticket awon ka so yi pe 2023 so Mustapha gan acdibo oju so ti dibo gan ka ta ngbo ni kan wole nbe so yi pe mo wole wa daru
1: egbe oni wa egbe oni wa mi je kan wole
2: won ni PDP lo
1: so wo wa la fe wa PDP ah wa ni
2: wa ni any suru won la ba lowo kai lo to ibake PDP lo me lo to e gba bi abi pe loju ko ito idibo Moshood Mustapha PDP lo wole
1: nbe te gege bi te ka jade nsin bo si bo lo e
2: pe o ni wole ta wole nbe
1: e gbo ti mo so emi o ni result ipo ni butu lo
2: ni dai ko so so fe mi ni wi pe
1: ti ta le so fun
2: ni suru yi
1: pe
2: to mo nporo yi
1: okay
2: wi pe Moshood Mustapha o wole loju oju to
1: e wa gbo ti mo so
2: eni suru ma la ba lo ko wole ni poli ni ti e pe o da ru ni PDP lo wole ni abi ni pe en to je pe ko le fowo gboya wi pe poli inu to gan o wole be fun ara re
1: eh
2: to dije fun
1: eh
2: ticket ti e fa fun en fe pa awon eyin ro gbo ni boya pe o le wole
1: se be le so si pe official statement le tele ti Malam Abdulrahman Al-Razzaq ta fi yi gbogbo wish awon eyan pa local government so eh wa bi te le official statement lo lo so li Mustapha e bi pa so official statement
2: ni official statement won ka dun be
1: e ma gbo won no won ka igbo every polling unit e ma gbo won ka igbo ni polling unit so e si polling unit yen o si waju mi bi bayi eleyi de won so nsi won le official statement te tele nigba ti Rahman Al-Razzaq ti won yi wish awon eyan pa local government so the same wish yen e no le ri te ina so nsi lowo pe ka so pe won e ma gbo so figure yen e so figure yen
2: ni
1: i no so figure
2: abagade si bua neki won kede isidibo oju oju oju
1: ko le se wa le so lori eto pe ni kan so be
2: eni suru mo so fun yin pe nkan ta won to wu yi ta won wu yi ni pe tori ke PDP wole nbe o go je ki won kede re won daru mi eni wa bi pe
1: se won daru mi
2: won won daru
1: won won daru emi o se si nbe emi o si nbe
2: ni pe PDP ticket ti yin bayi e wa be fun en to je pe loju ko eto dibo re gaga won kede
1: a fe ki wole wa tu po si mu se gbe mi lo lo ni
2: en fe pa won yo awon to do dibo yin kan na won
1: ta be gbe to wole to e lo wu ni re lo fe wa lo tu po si mu
2: awon yo fe re niyan
1: ah se awasi fe re gbe wa so a se ni ko mo bo wa abi ni de gbe wa ti po be ni aba ti pare gbe wa ni so en je ki n ba n so gbogbo leyun atamo ni tun ba so fun yin factors kan soso APC ni 2023 e ma gbo ki ogbe gbo so APC ma gbo billahi lazila ilaha wa ni kwa central Saul Mustafa ni te ba wo vote ta re ba wo voting strength wa ni first election vote te APC ri ni central ni first election won ori ni governor election ibe lo e kan ti mo pe kini si awon edibo e wole ni first election to ye pe opponent ye kara re ro ko to di pe le face election mi ni so ogun opponent yi wa le egun ara lu wa le de bi pe figure ti egbe te defeat ni first election to ni o wa increase figure ti wa decrease so that means pe so le Mustafa ton gbe ma telu yen factor re ni igbo akoko ton ri yen egba ti o si so le Mustafa ni second ballot paper ton se vote wa decrease to opponent yi increase ni sari oloselu
2: ko ye mi so like 3
1: yes
2: 3 it was one presidential at national assembly
1: yes
2: for the one ni
1: government to at national assembly lo constituency ni egbe oselu APC won ni ni presidential and as national assembly election awun ni ko da won to be clear wa ni collection center wa ka to salo. So which is pay along where I want to so any can was on radio when you PC can you was any can so figure tell me Kwara Central ni central election won they can so figure tell me gubernatorial election won ni 2023
2: yen ni pe
1: the only factor to be regarding na ni Saul Mustafa Asaden
2: yen pe Saul Mustafa bai en to bo ni won so no bai
1: nkan ti se won sheriff case not taken e bi bai so if case not taken pelu bi we fi yesin lo e me kin tan yo o suma ki ma la Abraham Abrazak boya kan resign abi cause kan na si mo bo PDP
2: e ale
1: le ko se mo PDP awon gba won o awon asise won awon tun won se be
2: gomino le wa kan fa se ni
1: won le no sir politics ba re da so won o si be o e pa won so si pe to ba wa ibi to ba ku si asa tun se won so suma ti o ba re ni kankan leyin won mo e bi kin le kin kan si speaker n lo en to be je governor o lo awon loba en kan wa ni se to be je governor nu ma ni kilo de da e wo awon ti won jo rin ni awon en to ba ku ni ku la ba je yi ibu ti o ba yi ti se wure iwon ba te ba ri be na lake awon to ku won na jo se
2: awon so to awon to la mi la kan fin lo ka tell
1: won won ti ku o nbe ni
2: awon to la
1: awon tori to wa le PC
2: emiri omo ba se kai emiri omo wo te gidi ni ina awon te mi ri awon lo selu to la mi la kan
1: pele seri emi e tun ba se program bayi e ma da ko se kai is my good brother and seri awon tun fe ke ma da ko e ti da ko te gidi ni so e ma da ko aburo gomina na si aburo gomina e ma da ko se na si so awon yen ne ma da ko fe mi yíò wá sọ fún yín pé mọ́sí láwọn láàmì lákàún ó díjú election
2: lẹ́yìn pẹ̀lú ọwọ́ ọjà yìí
1: because àwọn èdè àpọ̀wọ́ gómìnà náà ti wá àwọn àti gómìnà wọn ka polling 16 ní adéwọlé àtàwọn àti gómìnà wọn ní ìsanwó APC ni so ẹ̀wá kò lọ́dọ̀ ṣe káyí ẹbí ṣe káyí kalẹ̀ ẹni tó kọ̀kọ́ lùsì ní house of assembly ní kwara state majority leader ni tẹ bá majority leader lẹ́yìn tẹ bá bẹ̀rẹ̀ ó lóun mọ jáde pátápátá ni níbi tí dáyé àgbèrè ti wá.
2: Lẹ́yìn pẹ̀lú ọjà yìí láti sọ àjọyọ̀ arimu kílẹ̀ kẹsìmọ́ ẹkú ìkàlẹ̀.
3: Is it giving your child complete nutrition?

0: to e ka bo padu asori eto yin eto wa eto sori eto yin eto wa eto e ba wa da si ni kan 100.7 to wa ni lorin ni ipinle ekwara lojo mlo ni malamola itan oba lowo ti won ja akowe ore eto pdp ni ipinle ekwara ka to le kan ni ti e na ti de ba
1: ah won ka bo gan
0: ako ba tin lo
1: won tun wa ka bo
0: awon ka wo pe se ni buga nu won tori pe ni 2020-2019 nkan ton so pa yo da mo ko wa saraki o ga location kwara on wa lati ilu abuja ti location wa ijoba saraki amunisin ni eni pe jimi sin bayi o ti para sabe ijoba amunisin saraki oba lo
1: pe awon agba ti bo won o kewu ama won ni tira tira oro na si ni awon agba ni ti obirin o ba dan le oko meji wo o sese ko mo mo eto san so iyo oko kan ni saraki lana so batira abamu na basaki ni pe ah ile oko temi tun daju ile bi te wa un lo won si koko won si loko mi so ibatan loko mi won wo ba na won wo bo ni ah olorun si ti je pe kolorun fori joba na lo se ku fo ba na ile oba na tun se wo won pada wa nu so ti e ba si wa ba yen olorun nikan olorun nikan olorun nikan lo ba laforiji kusi ti ani se fun yan to ba pe mo wa ba o iyan bodo mo ko gbo ana ero elese ni wa gbo ton ba so si wa gbo ton so si bukola saraki a dupe fọlọrun pe won to wa foriji loju aye saraki awon na tun to wa foriji ta won no ti ku because eren to wa foriji aten to dariji yan amed mejo lai lada o eni tolorun ni dariji eni to ri pe mo se abosi abi mo wa pa abosi ni kini o eleyi ni abosi o ẹni yẹn ò wá sọ̀rọ̀ tí kú fi dé ẹnìyẹn gẹ́gẹ́ lalábùsì sọ ẹnìyẹn gẹ́gẹ́ ni ò ní ní ló ní ẹsẹ̀ ṣe láwọn g15 tó ń bọ̀ tó bá yẹ pé àlìjẹ́ náà tó fẹ́ wọ̀ báwọn ṣe máa ń tó nu islam bóyá bí ìpele kẹrin ni ẹ má jẹ́ kí n tẹ̀yẹ ẹ má fi dá sunwọ́ wọ̀ ní sí o because wọ́n rí n tí ò da wọ́n sì sọ pé n ta ni ò da yìí o ta wá lọ́ọ̀yà yìí o àṣẹ bẹ́ da so g15 gbogbo ara la fi gbà wọn wọlé àti olórí ni ẹni pé g15 àwọn olórí ló ń jẹ g15 wọn wá ní followers across the state so a gba gbogbo wọn wọlé dédé mi tá a bá fi ṣẹra wa adáríjì wọn dédé mi táwọn náà bá wò pa kùsíjọ ẹ náà táwọn náà fi sọ nǹkan sọ káwọn náà dáríjì wa so tá a bá ti dáríjì wa àlíṣà àlàyé gbé.
0: ṣojú méjì péré káwọn bá dá sínú ilé àwọn máa wọ pé kí ló dé tẹ wò pé dáníyà ni káwọn tẹlẹ ìpínlẹ kwara kì í ṣe ẹni tó jẹ pé legacy tó wà nílẹ yóò lè tẹsíwájú ìyá látọ mẹbu solid tanlad gómìnà sí náà fẹ jáná sí pé legacy làwọn fẹ pé legacy táwọn ohun lẹ ìpínlẹ kwara táwọn tẹsíwájú ìṣẹjú méjì péré ni o kábọ adásílẹ.
1: ẹni tí ò bá ní legacy gidi ò ní ní dynasty so abdulrahman abdulrasaq wọn ò bíìdì legacy gidi ẹ jẹ́ kí n sọ pé wọn ò bíìdì ẹ̀kẹ́ gbọ́nsìn ẹ rí pa àwọn ọmọ kan lórí lónìí ìjọba àná wọn jẹ gratitude wọn jẹ kíníkan mo fẹ sọ fún pé ìjọba àná san state gratitude láti kí n gbé pé wọn san di 2015 gratitude state ìjọba àná san di 2015 ìjọba afata ahmed àsìparí ìjọba yẹn ní 2019 wọn jẹ ọdún mẹrin sílẹ. Ẹ jẹ́ kí ọgbọ́n ẹgbẹ́ òṣèlú APC kan wá lónìí gratitude tí wọ́n ń jẹ lọ́wọ́ báyìí 2018 náà ti san last 2018 ṣe ní oúnjẹ 80 years tí wọ́n ti parí ìjọba wọn so ìjọba kan wá lo 16 years gbogbo gratitude tẹ́lẹ̀dé òṣìṣẹ́ ní state nígbà tí ìjọba yóò fi tẹnu bọ́pọ̀ pẹ̀lú gbogbo ìṣòro tá a ní lórí ọ̀rọ̀ allocation so ìjọba yẹn jẹ just 4 years ẹyin tẹ wa ń polówó tẹ ń gba owó tí president lẹ ń gba owó ìlọ́po márùn-ún títà náà gbà ẹ ti wá jẹ 8 years ní less than 8 years so that means pé ẹni tí ó tètè wojútùú ẹni náà ṣùgbọ́n ọ̀bọ̀lá kálẹ́kà wo ṣiṣẹ́ ìjọba ni tó ti rìtáyà òun náà mọ tí ó ṣiṣẹ́ ìjọba máa ń fíìl lórí ọ̀rọ̀ gratitude yìí so ẹni náà ṣùgbọ́n ọ̀bọ̀lá kálẹ́kà wo gbogbo gbèsè táwọn bọ̀yìí sọ́ọ̀sì káàyàn máa gbọ́ gratitude ti mala abdulrahman abdulrasaq tán jẹ ìjọba àná tó lọ́dún mẹ́rìndínlógún ò jẹ́ ẹ̀ ń gbọ́ ní state mo sọ yẹn ní local government ijoba anaje 8 years ni ni mo le to tori asiko yi ni ka ijoba ya to denu boko 2011 na so the last ijoba malam abraman abazak bu mo se so ofin won ti je 12 years e mo ti mo so ofin won ti je 12 years
0: yes won lo
1: so eh
0: 8 years won lo
1: e mo gbo se wa proof 8 years la ni kwasa la wa je lana kale awon ni 7 years ti won won ti fi additional 4 years kun so ti e ba wa lo less than 8 years to wa lo to wa tun je osise lowo 4 years lera won lawon to si se 20 to si ni got lati fe ko tan fa won yan lo ile to bayi ale lati so fun won pe eni ta n gbe bo wa bayi eni to mo je ti won o ni fi money eyin o se fe 20 pe sulaiman bola kaleka wu ndo wa e fi okan e bale pe e mo wu ti obi fe ko tu ni
0: e je ka gba ka be pe e ko jumo
2: e ka ro
0: e ko jumo wo ko yi
2: agbola ni na to kirele
0: kama kama emu emu emu
2: imo ni pa won di bi pe ni pe awon ni awon ti bi fe so yin bi to ba ni nkan ko wa to won yo se ti le se yin o wa le ile ga elek elusa
0: an gbo yin kama kama
2: so elek je ni pe ijoba yo ja o je nkan lowo e ti to yin pe ijoba yo ti nkan ni pe ko si se ti yin eh ijoba e si se ko an lo ti lo kan education to ba ti to bi duka to ba de president afeli olorun jo gba bi to bi to ri wa mo lati ma ti olorun
0: e se gan
1: ni e gin so kan si se te ba njoba e se afeke nikan wa so le to inu apc ko wa so just 30 kilometers of road
0: ni
1: ti joba mana baba mana baba sati
0: whatsapp wa isola lati start party won ni apc la won wa sugbon sai koko ola to ba lo si akọ party gan awon dibo fun won ni bi obi to ba ti lo ni awon na ma lo e kojumo e kojumo o
2: ni bare amon dije
0: ami
2: o ki ani doyin
0: kama kama emu kama kama
2: o mi ni jena amon lati okelele won soro npa mm le kan bi ko won ko ni egbe kan won soda awon to pe ti ijoba ijoba tin wo dukia awon se dukia awon ni abi dukia ijoba kama nana na eleyi o won ko da mu la kan yin tori ni kan ijoba o gidi ke tra da ko de tra ki an ni ya da ni o
0: o ti ma yen ikan joba ni eni yi olumo fawa
1: e je kan ni gbo property honorable masud mustafa ni malam abraman abrasaki wo ibi ti mo tun wa wa bi ti mo je ola itan oba lowu malam abraman abrasaki owo property temi na ti o si lo be yede ni so
0: eni yi ka ma lo sile olumo fawas won ni pdp nkele kwara ipin won duro re ipe won fe lo awon g15 lati dibo ni pe pdp
1: ada tin so fun apc nkele kwara awon na lo dc engbo apc nkele kwara awon na lo dc
0: ene re lowo
1: mo le re lowo eri re na si ni pe oselu da jo nse ma se logun mama awon na mo àwọn tẹ̀tún ṣe ti wá jáde gẹ́gẹ́ bí ọmọ ọkọ àwọn g15 ṣe ti wá jáde gẹ́gẹ́ bí ọmọ ọkọ káwọn náà jáde káwọn náà bá jọ ọmọ ọkọ àti ndc àti apc ká sọ ibi táwọn náà jọ ti ń dì.
0: Ìlú ìmọ̀ akẹ́yìn comrade azan láti ìlọrin wọ́n ní ọ̀run àgbàdúrà ọba lówù wọ́n ní mọ̀ràn ní fáwọn èèyàn ìpínlẹ̀ kwara nípa jáde kán sì dìbò fún ìjọba gidi kán lé ìjọba burúkú kúrò níjọba nípínlẹ̀ kwara wọ́n ní kan ti àtìlẹ́yìn fún pdp ìyẹn comrade ọláìtàn comrade azan láti ìlọrin káwọn lọ sílé tó yára lé níbi ni a sì máa lọ lórí lórí yìí.
1: mẹ́sẹ̀ tèmi náà ni pé ẹjì ni asùlẹ̀mọ́ àbọ́lá kálẹ́kà wò kò ní jẹ gratitude kankan so káwọn àwọn òṣìṣẹ́ kan fẹ̀mí balẹ̀ ẹ̀kọ́ náà fi ń tọ́nà fún wọn lórí gratitude n ò sanwó yẹn.
0: tó ẹ padà wá
1: iṣẹ́ aláwọ̀ kò sí
0: àwọn ni malam ọlá ìtàn ọba lówó tí wọn jẹ akọwé ọrẹ tó fẹ mọṣẹlẹ pdp ní ìpínlẹ kwara lọjọ wo lónìí lẹyìn ìsinmi ránpẹ yìí a ṣẹjẹ iṣẹ àkànṣe kan alẹ lẹkan ṣàkíyìn pé ẹkú ìkàlẹ.

0: ìtùn ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, a jọ gbọ́ ni.
1: So, ẹ kábọ̀ padà sórí ètò yìí, ètò wa, ètò ẹ bá wa dá sí ní ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ní báyìí pé kí wọ́n ti bẹ̀rẹ̀ ìpolongo fún ètò ìdìbò ti ọdún tó ń bọ̀ ní àná káàkiri tìbútò ilẹ̀ yìí fún ìpínlẹ̀ Bílò ààrẹ àti ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí. Ní ìpínlẹ̀ Kwara, àjọ ìjọba tó wà níganu àwọn pátákó tọ́fin ṣèpinnu tó nígbàgbà tó jẹ́ Kwara State Signage and Advertisement Agency. Wọ́n níṣẹ́ tó jẹ́ fún àwọn tọ́rọ̀ kan pàápàá jùlọ àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn ọmọye fún pátákó ìtàgbà tí wọ́n mọ lò fún ètò ìdìbò wọn ní ìbámu pẹ̀lú òfin iṣẹ́ ìkẹyìn tọ̀ṣẹ́ báyìí lónìí ìlú Ọ̀yọ́. Wọ́n fẹ́ fi tó àwọn èèyàn létí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti rí pé pátákó wọn gbé síta gbangba láti fi ṣe ètò ìdìbò. Wọ́n ń gbèrò láti ṣe ìpàdé ọlọ́jọ́ kan pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ kan lórí àwọn nǹkan tí wọ́n ní láti mọ̀ lórí ìpolongo fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. Tàbí kún báyìí wípé ìpàdé yìí ó ní a ti rí àwọn ẹgbẹ́ òṣèlú, àwọn ọmọ oyè tó fẹ́ díje fún ipò òṣèlú nínú ọdún tó ń bọ̀. Àjọ ọ̀hún ni àdàpọ̀ ẹ̀jẹ̀ Kwasa ó ní àjọ náà. Pàápàá jùlọ ó ní àwọn nǹkan tó yẹ kí gbogbo àwọn èèyàn mọ̀ kò ní dàbí pé àjọ yìí ń gbè sẹ́yìn ẹnikẹ́ni àbí àjọ yìí wọ́n lò láti tàbùkù èyíkéyìí ẹgbẹ́ òṣèlú. Ó ní àfojúsùn ìpàdé tí wọ́n ní yóò wáyé yìí. Bẹ́ẹ̀ ìhàn ìpàdé yìí náà àwọn iléeṣẹ́ aláàbò yóò wà níkalẹ̀, àwọn àgbààgbà ajẹ̀ṣẹ́bí nínú òṣèlú, àwọn iléeṣẹ́ ìròyìn wọ́n wà níkalẹ̀. Ìpàdé ọ̀hún yóò wáyé ní ọjọ́ méje òní ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí ní Innovation Hub ní ìlú Ìlọrin ní aago mẹ́wàá òwúrọ̀ òní wọ́n bẹ̀rẹ̀ ìpàdé yìí. Bẹ́ẹ̀ ìpàdé yìí mo sọ fún alẹ́ kan pé kò fẹ́ dàbí pé wọ́n fẹ́ dojú sọ èyíkéyìí ẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ àwọn nǹkan tẹ́yìn lè kọ sínú àwọn pátákó ètò ìdìbò tó jẹ́ pé kò ní dàbí pé yóò fa ìfanfà àbí làásìgbò tá à ń pè ní hate speech àbí ká sọ wípé àwọn nǹkan tó jẹ́ pé ajọ́rọ̀ kò bá kùn gbé àwọn nǹkan tẹ́yìn lè kọ sínú pátákó ètò ìdìbò àti bí tẹ́yìn lè gbé sí tó jẹ́ pé kò ní ṣe ìdíwọ́ fún ìrìnà ọkọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pẹ̀kẹ́lù níbi ìpàdé yìí. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí adarí àjọ Kwasa tó wà ní ìjánu ètò yìí pàápàá jùlọ tó jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ ètò yìí wọ́n darapọ̀ mọ́ mi lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí ara lẹ́ẹ̀kan sí mo kí n pé ẹ kú ìkalẹ̀.

ọjọ́ kẹta dín ní ọgbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí innovation hub ní ìlú ìlọrin nípínlẹ̀ kwara ti wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ ìpàdé yìí wọ́n retí àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olùdíje fún ipò àti àwọn iléeṣẹ́ ìròyìn pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò ìpàdé tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ yìí o ni wọ́n ṣàfi tó wọn létí àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe àwọn ìlànà tí ó yẹ kí a lò ní àwọn àtàṣẹ tó yẹ ká gbà lórí pẹ́ẹ́pẹ́ òtòlóńpó agbésíta gbangba lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí màá gbé adarí àgbà àjọ kwasa ìyẹn ọ̀nàrẹ́bù tọba adéyẹyẹ àgbìwọ̀n wọlé ẹkú kalẹ̀.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Keep listening to the music, to the sound, to the
5: Diamond FM.
4: 88.7 FM.
5: Across the airwaves right now.
6: In the mix.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti buwọ́lu àtúntò sí ìlànà òfin tó ní ṣe lórí ọ̀rọ̀ ìpèníjà ọpọlọ lórílẹ̀‐èdè yìí. Nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀, gómìnà Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣíṣọ lójú àpò òṣùwọ̀n owó tótó mílíọ̀nù lọ́nà 500 náírà láti ṣe ìrànwọ́ fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n fara kááṣá nínú lásìkò ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara Jákèjì wọ iṣẹ́ ọlọ́pàá kan jáwọ́ láti máa yẹ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó ń sùnrù lù wò. Ní ilé òkèrè, wọ́n fi páńpẹ́ òfin gbé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Liberia lórí ẹ̀sùn fún lọ́wọ́ nínú gbé ogun olóró. Rírẹ̀ ara ya ikọ̀ PSG yóò gba ìdíje àkọ́kọ́ rẹ̀ fún sáà mìíràn pápá ìṣeré mìíràn látàrí àwọn ìpèníjà kan tó lédè lórí pápá ìṣeré rẹ̀. Ẹ̀ka san akíwa pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànyìndà amọ̀lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ìròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 887 FM ẹkùnrin náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Wa lati gbori nipa ina omo rara to npe mi to tun ba gbogbo dukia je ijamba yi ye ko ma pe wa sakiyesi lati sayewo daada lati dekun ijamba ina lagbegbe wa ni ri daju pe o fi ero ape ni sakiyesi ina sinu ile re ko nipa ona abayo boya ti ijamba ina ba seyo ma se fi onje sile sori ina lai mojuto fun igba pipe e je ka ko awon omode lati mama sapamo sugbon lati sa asala fun emi won nigba ijamba ina e pa gbogbo awon ohun elo ina ti e ba n kuro ninu ile ti ijamba ina ba suyo ranti pe emi re lo se pataki julo sa asala fun emi re
2: imoran yi lo n dete ti gbo yin lati

0: ìkànnì Diamond 88.7 Ìlọrin.
1: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.

0: Diamond FM.
1: Ikoni radio ti o je ti re.
2: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ

0: ikọ oloko ola yin na ni akeku ara agba asin adigbolo mesaya ni mi ba tunde aroloko bi agogo agbo eh ajo pa ko mi ni melori ategun mo ti mama se bi wona lo nje lari aju abi akọ bi na ni ala dupe fọlọ baba abi alawura bi baba ti da gbengbele ku ni bi ogbe wu o
1: ai mo pelu mi o ja ora na lo
0: ata de to akeni to awoni to
1: lu ala imore dupe fọlọ mi
0: olutoju ani to koja dokita enje olohun eledua a wa fi gbogbo igba a ndupe ti wa tori pe nti se wo koja ope
1: alu mi o ja ora na lo mutulu ala imore
0: ọjọ́ adúgbò fún gbèsè ayé àwọn ọ̀gá wọn bí tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé ọgbọ́n ìmọ̀ àti òwe tọ́lọ̀ ń gbówó ìwé agbára kò ní fàyà láéláé àkọ́bí ọ̀rí bíbá àṣì ọ̀báṣẹ́ kí ni bá àlámà lánàá o bàbá tó bá tún ti yàtọ̀ máa dá ọgbọ́n gbá sí ni ibi títí dẹ̀yẹ kẹ̀tì ìtakú síbẹ̀ kò sì ní takú ara aga tó máa gàgá ara ṣùgbọ́n bó ti wùkọ́ pọ̀ tó táwọn ọmọ máa ju ti ń lọ sà gbogbo olólùfẹ́ àti olólùkọ́ ọ̀kan níbi tá a wà yìí pàápàá jùlọ ẹ̀rí bẹ́ẹ̀ ara ọ̀fẹ́ kọ́ síbi lé ọ̀fẹ́ kó síbi lẹ́nu ọ̀rẹ́ dákọ̀ kó dùn rẹ̀ kúnnú bẹ́ẹ̀ ládẹ́ sì dé yóò dé ó ti kẹ́rù rẹ̀ ó ti lọ pa ń sáré wáyé. àrí diamond 88.7 fm tún bẹ́ẹ̀ lè lọ́rí. bẹ́ẹ̀ ara wa lè tò ẹ rí à ń dúpẹ́ pé òkú torí pé n ti ń ṣe owó ọ̀kọ́jọ́ ọpẹ́ náà. ibrahim muhammad nala àtijọ́ lórí atẹ́gùn náà ni ajọ́ bẹ̀rẹ̀ nìyẹn.
1: bàbá sanko sa pàápàá
0: múlanú. àkọ́bí abẹ́rẹ́ lọ́kọ́ ló kò tó dí. ọ̀pọ̀ ẹ̀dá ni máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n kàn ń gbàrò yé pèrè ẹnu lásán ni. ìwọ̀n àti gbàrẹ nílẹ̀ ń tẹ́ lórí. abẹ́rẹ́ lọ́kọ́ ló kò tó dí òòrí kó lè sọ pé lágbájá náà bì lọ́rùn gì ní tẹlùmí. àkọ́bí ti tẹ́ lómi sì ni ó bàbí ń sakara sójú obìnrin ni.
1: láti
0: bẹ̀rẹ̀
1: mo
0: kọrin
1: mo
0: ní pé ọjà ti bá kọjú abẹ́rẹ́ débi tó kọ́ wà dì tọ̀dọ̀ tiẹ̀
1: ọjà ti bá sí wà lára jọ
0: abẹ́rẹ́ lọ́kọ́ ló kò tó dí ẹlòmíì ní kurúwé níjọ́
1: ẹni kó máa sùn
0: lóru ó ti mọ kurúwé dáìwé wọ́lọ́wọ́ gbọ̀n dáìwé wà lọ́wọ́ àwà etí ọgbọ́ yà etí ọgbà yà náà ni fi ń gbọ́ àkọ́bí olùbí olùdúyà àbẹ̀sẹ̀kù bí èdè ní 1+720 dice.
1: ewu ooo bàbá àbẹ́jì ẹdún jọbí.
0: àkọ́bí ti tẹlòmí nìyó. ẹlòmí ó rí ọmọọ̀rọ̀ pa ní tiẹ̀. tọ́bàrí láyé alayé pàṣẹ égé rọ.
1: sàrà falẹ̀ sọ̀ṣẹ̀.
0: wọ́n yọ akíbi lóyún wọ́n rẹ̀ ká ẹ mọ́ bẹ́ẹ̀ ní ọmọ odiyọra gbára mi lẹ́ǹdé mi ni o. bóyá wá sí mọ̀kàn gbé ilé ọlọ́wọ́ rẹ̀ kó jẹ one time. ìrọ̀lá bẹ́rẹ̀ tẹlomi kò ti ń lọ́kọ́ ló kò tó dí.
1: kórì ló ń gbọ́ làdúrà mi o. wọ́n láwọ́ tó.
0: ẹlòmíì dẹ̀ mọ́ṣẹ́ ọwọ́ ni. tí wọ́n bá gbé lọ gbá gbé ìlàwó gbé lọ kòkó bá bá sásùn.
1: wọ́n
0: gbé lọ lé gbé lóko gbé lódò gbé lọ sẹ́yìn odi.
1: kí n lọ fọganaisẹ́sọ̀n o.
0: àlàyé tó wá parí ẹ̀ tán yóò wá gbọ́wọ́ yóò gbọ́ ara nù ẹ́yìn. ẹ ti parí ẹ̀ ọ̀dà mo tún wọlé ní garanti.
1: ilé àti mò ń mú fowó rà.
0: àbí sẹ́tà ń ṣe èyí náà kọ́ni abẹ́rẹ́ ọ̀lọ́kọ́ ní okùn tó di tẹlomi nìyọ.
1: àkàlà kí n jíjà máa o.
0: ọgbọ́ àwọn màrímà gbé.
1: ọdọ bí.
0: ẹ kí ló dé kí mo wí kí mo ti sọ. wọ́n láwọn màrímà gbé.
1: o lè rọrùn o lè rọrùn o lè rọrùn.
0: màrímà ṣe gíza. látẹ́gùn bá fẹ́ wọ́n tó ṣe.
1: o
0: I don't know what I'm saying.
2: I want to go to the house.
0: monkey. Once I put a law, I want to talk to Solomon and to put a to Sakoni. I'm not a real city of anybody saying. Oh, you're a bet. Oh, God, you're a bet. Oh, God, you're a bet. Oh, God, you're a bet. Oh, God, you I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going

0: akobi o ba je tuwo ni e lo sun ma fi lala si won me yen ni ma ko ma ko ma de ko mo pe nikan se sunle yi be ende jabula ma ko ta lo fowo e mi gafe ni to fowo e ko ba kene wahala ma se de bebi e won to fowo ti e se niyan ani tu la ani de ti ani joko e ma ko o bi o re ogba o le njo ta be ode ale awon ti won gba ile to ye ki wo fowo gba ile njo na koda bo be ki won tun odo lowo awon ti won gba ile wi bi lai lowo lowo e mara na won ka fo nu wo mu wa bi won so pe asigba lagbaja o iru ada be won gbe lu se piran pita oro
1: o su made o
0: meji ni telomi Owo sa alaafia o si.
1: O ladun.
0: Okan telomi owo ni o si ma.
1: Lamba.
0: Ebe raja ye odun wa koja be. So mo pe awon to se lawon fe ko ra la nu lo tun gbe raja dinu o si.
1: Pass. O ju pade.
0: Awon lo wa be elomi wa da ju o. Ekujoku sa. Eyin na ni mo joku ti wa bayi. Arun si yin bayi. Ejo se be ti joko ti wa yi gbogbo n da so se o n ba yin lara musa
1: papa
0: o sisko
1: oro su pa
0: a go bi abere lo ko na ogun to di
1: eleun se lere
0: awe o to ni ama bere lo wa ara re pelu oro to n so ni bola gbara mo leja bẹ́ẹ̀ bá ju tó mẹ́fà méje mẹ́jọ kọ́dà bẹ́ẹ̀ bá de mẹ́wàá máa lù wọ́n
1: ilé
0: ọba gbẹ̀yìn ọ̀kan ṣoṣo lẹ́sẹ̀ẹ́
1: pé
0: pé ọba wálẹ̀
1: ilé
0: náà lọ́wọ́ mọ̀ pé
1: gíga
0: yíyá rí kìí ṣe family house bàbá rẹ̀ bá a kà ń rí wà máa ṣe owó léṣe ni ọ̀dà ọ̀dà mọ̀ mi bẹ́ẹ̀ bù ú. Ale bebe bu.
1: Ogo
0: gira gira kiti kiti. O su ese so wo oke. Awa amati ologba lese lo pa court.
1: Aba skelele.
0: Ko wa go da ju wo leri. Ala eta kaka ni gbogbo o mejeji lona.
1: Saidi bambo. O su pa saidi bambo.
0: Lo kana la we pa luda. Bẹ́ẹ̀ ẹran tó pa. Bẹ́ẹ̀ ẹran tó pa. Àlàyé tó lè le jà. Wọ́n wá ń fà ló ń fà lẹ́sẹ̀ kọ́dà kò wá jẹ́ àbọ̀.
1: Mo wá ní fẹ́ lọ sí ilé mọ́ òṣìṣẹ́ ìdè máa ń bọ̀.
0: Àní ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ àjọ tẹ̀ ẹjẹ́jẹ́. Àwa làwà ń bẹ̀ lónìí àwa lọ́lọ́run pè. Bá a sọ fẹ́ni tó lọ́lọ́run lọ́lọ́run pè yẹ.
1: Wọ́n
0: bá sepọ́ ní agbára faraó nkọ́.
1: Wọ́n
0: bá sepọ́ ní mọ̀ kí ẹ̀kẹ́ sabunẹ́sáàrí àìmọ̀ lọ ń pè é. Ẹ òun kọ́.
1: Àní
0: Bálíánù ọmọ Káúrá nínú Kùránì dà. Ọ̀dà bọ́ bá sepọ́ mà ní sẹ́ ẹnìkan nímọ̀ tó sátánì ni. Àwa wá ní láéláé ìrọ́ ní 20 years is over.

0: Ah, it's gonna be. I just come out. I'm gonna be again.
1: Abbas.
0: Oh, God, wait, say, lie. What you want to say? I better unlock one of the codes. I must have been on the lone
1: number.
0: We got you on our way. Be room.
1: Abbas.
0: We got you on our Sapa Cole Jay, Cole Ga. Two of us are done. I'm going to go to the house. Àwọn tí wọ́n ní kí ló jẹ́ ọ́dà bàbá ṣe báyìí fọ̀tà ló tó bẹ̀jẹ́ ọgbà ọlẹ̀ nígbà ayé rẹ̀ wọ́n ti kọ̀ndẹ́mù ìyá rẹ̀ àti bàbá rẹ̀
1: àbíkọ́
0: bẹ́ẹ̀ rẹ̀ pẹ̀ta ló tó gbà ọlẹ̀ sọ̀rọ̀ pé kọ́dà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló rẹ̀ tó bẹ́ẹ̀ nìyọ ogun ọdún kìí ṣe láíláì ọ̀nà náà bẹ̀bá wá ní ogun náà ní ń bẹ́
1: ìfúrúwé
0: ní ń bẹ́ ẹ̀sà àkọ́jẹ́ ní ń bẹ́ àkọ́bí àbàwí àbàìṣọ́ àbàìṣe wọ́n ní olúbìkì lọ́kọ́jẹ́wé wọ́n ní sọ àgbẹ̀mí ọmọ wọ́n ní àjàbíkì lọ́kọ́ wa egbò sọ àgbẹ̀mí ọmọ yan láàbèrè lọ́wọ́ rẹ̀ pé òun dà àwọn ìyẹn dà wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ ogun wọ́n láwọn ìjímẹ̀rẹ̀ lọ́kọ́ mẹ́ẹ̀yàn ìjímẹ̀rẹ̀ jọ́nà ńkọ́ ọ̀bọ̀ jọ́nà ńkọ́ ẹ̀jẹ̀ àjọ bèrè tí bá ń bẹ lọ́wọ́ ẹ ní ẹ má fi jambúlà ẹ̀jẹ̀ ọjọ́ gbígbà alẹ̀ ní àmọ́ abẹ́rẹ́ lọ́kọ́nà okùn tó dí. Sọ ọmọ pé bàbá lábẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ ni bọ́ọ̀ lè jábẹ́ tíntínlẹ̀ o tí wọ́n gbé kíní lè lọ́wọ́ ó ti mọ̀ ọ́ta poli abẹ́rẹ́ ọkọ̀ kan ń dajì ọ̀nà ni. Ó mà ṣe láyé o, ó mà ṣe o, àkọ́bí ó mà ṣe o.
1: Màmá olóde.
0: Gbogbo alágbára mọ́ mẹ́rò.
1: Sọ̀wà lélẹ́lẹ́ sáwà máa lè lè.
0: Tẹ̀kà ro títí tí láàyè ara yín nínú ìjòkó ara yín.
1: Sawalele,
0: ọ̀rẹ́ mi bèrè lọ́wọ́ rẹ̀ àkọ́bí ẹ̀kọ́ ọ̀dáhùn. Kí lè dá níta pé nọmba wán? Kí ló jẹ́ tá a sọ pé òun ni nọmba wán? Kọ́dà bí ọ̀bá sí lórílẹ̀ ayé yìí mọ́, wọ́n ò ní bíi tàwọn alágbájá. Wọ́n ò ní disciple kan fi sọ nínú ọdí Jésù. Wọ́n ò ní sàbẹ̀ kan mú ọ̀rọ̀ rẹ̀ wá nínú tànẹ́bì.
1: Ọ̀dà
0: àwọn ọ̀wá mú ti sàábẹ́ wọn mú ti disciple wọ́n dú àwọn èèyàn nínú bíbélì àti kùránì.
1: Làbà lábà ń fi ra ẹ̀wẹ̀ yẹ.
0: Láwọn bẹ bí ara.
1: Kò lè dẹyẹ.
0: Láwọn làǹtìláǹtì ẹ̀dá.
1: Pè tó fẹ́ fi ra ẹ̀wẹ̀ wá èlé dàbí wá.
0: Ọ̀dà àti ọba pera rẹ̀ ń bẹbẹ lónìí àwọn ti dìtàn tó ṣe é kà tó ṣe é kọ tó lè fi kọ́yẹ̀ lọ́gbẹ́ kọ́yẹ̀ lẹ́sẹ̀. Kí sínú àríkọ́sẹ̀ ọmọ ṣẹbi ti lágbájá ọmọ ṣẹbi ti ẹ̀sọ́ ọmọ tọ́kàgùn ẹ̀ mo lówó náà ni wọ́n sọ bẹ́ẹ̀ mo nípò náà ni wọ́n sọ bẹ́ẹ̀ kọ́dà bọ́ bí alẹ́nu lọ́rọ̀ tó pé a sọ̀rọ̀ sẹ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ èmi a sọ̀rọ̀ kọ́ lọ́rọ̀ gbọ́ bàbá lọ́rọ̀ bá gbọ́ kí ni ó ṣe ẹjẹ́ àṣà wọn ẹ sọ fún pé wọ́n sọ tọ́ dáa nínà ọ̀rẹ́ ẹ sọ fúnru ẹni bẹ́ẹ̀ ṣé kí n sọ àní ẹ sọ fúnru ẹni bẹ́ẹ̀ pẹ̀lẹ́gbà má forí sí akíkàkà kọlọ́rọ̀ gbọ́là wà ẹ̀sà ẹ̀sìmọ̀ ẹ̀sọ̀ ń tọ́ dáa ni.
1: Kò ṣe àyàgbà yàgbà orí ń bẹ nílẹ̀ wọ́n ń kó kò ṣe kó.
2: Máma ò lélẹ̀ sáwà lélẹ̀ sáwà má lélẹ̀ sáwà lélẹ̀ sáwà lélẹ̀ sáwà má lélẹ̀.
0: Àkọ́bí kandidate olódùmarè bá Túnde Arólókó bí aago wọ ẹ̀ṣọ́ ọ̀gbẹ́. Gbólóhùn Mẹ́sáyà.
1: Òṣùpá máa fẹ́ bọ́
0: bá. Iṣẹ́ gbólóhùn tèmi ń jẹ́ igi ayé náà lélẹ́yìí.
1: Orin
0: so so ju re go ase bi ebi ka soro na ni ki ti mo so be ri ololo loro
1: sai bi mo ba wa
0: ko aka fun mi npa mi se ni pe enu re ni mo fe lu
1: ah ori buju lelegbe
0: o who is me who am I who am I mo kan nu mete ta ni ah ma re rin mo so so la la ka le ru bo ba je ro bi mi won so fun bi so la ri ko ya mi lebo
1: na ta fi we buji la e bi o oju pa ko so rin na
0: Tawi we buji laye bi o. O bu ndie ninu nto ni mi. O wa wo boya o si to Olorun pelu e. Ama ba wa de kan. Aba wa ni kan. Aba yin ni kan. Ba bere ba para lo, ona okun do di, ngba ti o ba ipada de, alaso ti ka so nle.
1: Omo, ori wa
0: da. Ba bere ba.
1: Ana wa ko
0: lo. Ye to nko. Abere o ko na okun do di, ngba te ba idari pada alaso ti ka so re nle. Ya ko si pe ojo mo gidi loju e da bi ti e agori ya ko si pe ojo mo lu abi loju e da bi ti e
1: o ba da pa
0: ma o wa se solohun ton da gbogbo wa
1: baba to ni
0: pe o ba je pe na ni nbe lowo re bi to mo so re olodun dakun
1: ami ko
0: ni be aye go sa nu re baba mo se pa dua re ni wo se pe ah olohun si yo loku ile to kura re si
1: Tabantoro
0: anu barika lori ori fuji. Eja ai ni re ti wo ti je nu. Olobi wa si olobi wa su. Oju wa ri toki to do wa si. Mo ni ni ki to do ni wa su.
1: O si nbe.
0: Ani eja gbo ka jo fi kogbon ni.
1: So fe si.
0: Wo wa ti Olorun ba se fe da lai temporary ni. What? Akobi ele to ba to wa se fun ti wo fi se yeran. O si nu number 1. O si
1: so
0: tu ti de di confession ka o fi ile
1: emi ma ya to ninu mi si
0: champion ba ka ge da jo
1: so tu ti de di
0: o lo to mo yo o da ko si ku ya e
1: ti sa ko e ge ga o su pa o emi ka se ti yin ke
0: ke o lo ni daja ah go ahead your son mi sola ko ke ruta e bi e wa wo nda nda o
3: dindo dindo ni ranti olododo ni toto gbogbo idile babatunde ni agbole okore compound ni ilu omuaran ni ipinle kwara nse ranti odun keji baba wa oloye abraham olabanji akade babatunde jp aka emiloju ilu femi loye gbogbo ara mu mi je gbogbo ebi mu mi je the aromo one of omuaran ti won jade laye ni ogunjo osu kejo odun 2024 august 20 2024 gbogbo osu kejo ni a o ma se iranti akoni ti o fi wa sile lo olabanji akade gbohun yi na ki o to rin jina
4: omo ba nko le ojuku ni yin aromoye o dole titi mo mu pe rin ilu se didun ni asagbado olutekun ije ni amatekun ni eje ni tete egun tori amusoso wi kolo ni ma ko ni kolo ni ma ko ni mo le ko temi ẹyin lọmọ iye ilu omobinrin ma gan emobinrin ma rele emobinrin ma yi ka le nilu wowo.
5: Harvest Feed don't come again, no. Them don't come again, no. Introducing Maverick, the powerful agrochemical with the pepper weeds. If you dey farm cassava, yam, or maize, you better run now. Go grab your own Maverick herbicide, oh. You fit apply Maverick herbicide just 2 days after planting. And just like that, it go stop all weeds. It no go even allow them to germinate itself. Therefore, your crop go grow fast, fast, fast. Maverick na quality medicine. Way they affordable and available, and it easy to even apply. Waka go any agro medicine shop way near you. Ask them for Maverick. Go and apply and rest easy. No kind, no any bass boss. Maverick herbicide. Na harvest field they make them.

0: Hello, orúkọ yá àti bí dá ti pé. Eh, a mọ̀ sí nǹkan lónìí. Atẹ́gùn yìí o 091-36-55-69-52. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello.
0: Hello. Yes, sir. Orúkọ yá àti bí dá ti pé, yes, sir. Ọlọ́run ni.
1: Atọ́lọ́run
0: sògo. Ọlọ́run sògo ti gèrè alímì, Ọlọ́run sògo ti gèrè Àkàbí.
1: Gèrè alímì ni o.
0: Tọ́, ẹ tẹ̀síwájú sá. Ọlọ́run ni, Ọlọ́run ni jẹ́ báwọn Ọlọ́run sì ní ń ṣe é bẹ́ẹ̀. Ọlọ́run ni. Ami, amisa, amisa. Ami o. Ẹsẹ̀ wo sa? Amisa, amisa, ẹsẹ̀ wo sa? Igbákejì alágàrà yóò dé gángan. Alábàbàbò tí kò yára kó bá ilé. Igbákejì alágàrà. Hello, orúkọ yẹ àti ibi tẹ́ ẹ ti pè.
2: Pẹ̀lú Ọlájì.
0: Yes, sir.
2: Pastọ Ezike láti òṣèré.
0: Láti òṣèré.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ tẹ̀síwájú sá.
2: Ẹyin àgbà náà lẹ mọ́ ní ìgbà kan ò tọ́ lọ bí òréré.
0: Àwọn àgbà.
2: Ayé kan ò tọ́ lọ bí ọ̀pá ọ̀gbọ́n.
0: Àwọn àgbà.
2: Gbogbo tẹ́lẹ̀ bá ti láyé fún ìgbà kan ìtúgbà.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
2: Ó dábọ̀.
0: Ẹ ṣe gan, ẹ ṣe gan.

0: Hello.
1: Hello.
0: Orúkọ yín àti ibi tẹ́ ti pè sá.
1: Ọlásùnkan mi ni láti Ọfà.
0: Láti Ọfà.
1: Mo fẹ́ kọ́pì mẹ́rin tẹ sọ lónìí yẹn, sáà lè rí kọ́pì ẹ̀, ó wà mẹ́sẹ̀jì yẹn wà fẹ́ rí lágbára inú mi dùn náà, ó yẹ ká ní rékọ́dì ẹ̀ ká lè mọ̀.
0: Ẹ lọ sórí Facebook Diamond. Ẹ lọ sórí Facebook Bólùdé Túndé. Ẹ máa rí mẹ́ ẹ rí ní status yẹn.
1: Kò yẹ ká máa gbàdúrà, ọkọ yẹn yẹ kó máa lọ bẹ́ẹ̀ ká máa rí gbọ́ ni kì í ṣe pé kó lọ bá ń
0: lọ. Ọ̀dà sà, méjì lẹ máa rí mẹ́ Túndé Bólùdé, Bólùdé Túndé on FM.
1: Tọ
0: on FM yẹn ò létí ìrẹ́dì lénìí, àmọ́ Túndé Bólùdé yẹn lórí Facebook gangan, ó ti wà mẹ́ báyìí.
1: Mẹ́sẹ̀jì yẹn gùn jù kí wọ́n yẹ ká máa rí gbọ́.
0: Ẹ ṣeun sá.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: impacting the world.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o. Akinyin akinyin àlùyìn lọ́gbọ́nú. Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7.

bẹ́ẹ̀ni o ọkọ lólórí aya àṣedànù ni tàlẹ́ jẹ́ ìgbín kaka ẹ̀bìtì kaka ẹ̀bìtì tí ògbójú ò lè pàgbẹ́ tani òṣàìmọ̀ wípé pátákó ẹ̀fọn tatata bẹ́ẹ̀ni ṣàjálẹ́nu ẹ̀kúlé torí pé ẹkúlé báyìí láàkárá ilé ẹrì wàhálà kérú ọ̀nà bàbá rẹ ni lọ́jọ́ méjì mẹ́ta ẹkú àti làákìrẹ ni kò tó wọ́n yí ìjẹ́jọ́ àdúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba ọba àṣẹ̀dá ayé ọba àṣẹ̀dá ọ̀run akíọ o ọlọ́run o akíọ. mo mú ìkíni wa lórúkọ elédùmarè ọba ọba tó láyé àmú ìkíni wá lórúkọ elédùmarè ọba ọba tó lọ́rùn ọba ńlá tí fọba jẹ àtọ́ bọ bí orí àdàgbà àmọ́pàrọ̀ yìí parípátá ọlápọ̀rọ̀gọdọ̀ olódù ọmọ rẹ̀ ọba lánàá ọba lónìí ọba títí ayé àìní pẹ̀kan àtọ́ bọ bí orí alábẹ́nu àsásí elédùmarè ọba tó nìkàwó gbogbo lọ́dọ̀ gbẹ̀ngbẹ̀lẹ̀kú tí dáǹbì ó wù ú alugafa abaluku dúùsì omini potent omini sáyẹ́ǹsì àyà àjẹ́ ẹjọ́ kọ́ yìí tàjọ́ ń dágbére fúnra wa lórí ètò yìí àníbọ́bá wù ọlọ́run ọba tó bá tún dáa sí àwà dúpẹ́ torí wípé àfẹ́ yabara mo rí jẹ ló jẹ́ amọ́pẹ́ wa o àmọ́pẹ́ wá fọ́lọ́run ọba ọba lè wí lè ṣe ọba lè ṣe lè wí elédùmarè ọba tó ni mímí lọ́dọ̀ elédùmarè ọba tó ni wíwá máa wá máa wà lọ́dọ̀ àkíọ o lẹ́yìn ìgbà tá a ti kí ọlọ́run àtúnkí wa lórúkọ olùdásílẹ̀ kànní wa tí í ṣe chairman wa lórúkọ jẹ́rá mànìjà lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà tó di ìkànnì yìí mú ẹjọ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́wọ́ bọ́tìnì wa fún sàtà wà yìí ṣèyíje kọ̀bàkọ́ bí lórúkọ gbogbo àwọn ẹnjìníà tá a jọ ṣe ọpẹ́ pàtàkì lọ́wọ́ dayo kí ló tọ́mọ bàbá abẹ ẹ̀yẹ ń kọrin one ọmọlóòkú ẹjọ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ samuel ọmọ ogundele tí gbogbo èèyàn mọ̀ sí ọba sáàmù bẹ́ẹ̀ bá rọ́ba sáàmù ó ti yé mi àwọn tí òye ni òye àkókò tó ń bọ̀ báyìí ní ọ̀rọ̀ ọba sáàmù nígbà kan ẹ̀yìn ó rí mi nígbà kan ẹ̀yìn ò ní rí mi nígbà tẹ́ ò rí mi ìyẹn mọ́ sọ́rọ̀ ajé lọ nìyẹn o èmi ọmọ yín ọ̀rẹ́ yìí pásítọ̀ ṣánkó alájì ló ń kí a pé ẹ̀ka àsán bóyá kí n máa béèrè pé níbo lè tó ika yín máa fún tọ̀sán tòníṣílẹ̀ lẹ́wà tẹ́tí ń gbádùn wa ọ́fíìsì lẹ́wà tẹ́tí ń gbádùn ètò yìí ẹ̀yìn wà nínú mọ́tò tẹ́tí ń jẹ mùkúndùn ètò bóyá ẹ̀yìn kan tiẹ̀ wà níbi tẹ́tí ń tà tẹ́tí ń rà níbi iṣẹ́ ọwọ́ yín lẹ́yìn jókòó sí tẹ́tí ń gbádùn wa lágbára ọlọ́run ọba irinṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọ̀ ní ìdíṣẹ́ ẹ̀yìn tẹ́ wà lọ́fíìsì ọkọ̀ ọba àdọ́bọ̀ ọmọ ní ṣáyín lẹ́sẹ̀ láṣẹ ìdùmàrè ẹ̀yìn tẹ́ wà nínú mọ́tò ọkọ̀ òrè fún àtẹ̀mí àti yín náà láàjọ jìrì lórílẹ̀‐èdè nàìjíríà báyìí bá ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò yìí ni ètò kan pàtàkì tá a ti máa ń yẹjú kókókókókókó àwọn kókó tó jẹ jáde nínú ojú ewé èrò ìròyìn wa fún gbogbo àárín ọ̀sẹ̀ tá a lò àwọn ìròyìn tẹ́ ti kà nínú inú pépà àwọn èyí tẹ́ ti kà nínú ẹ̀rọ ìléwọ́ yín àwọn èyí tẹ́ ti wò nínú móhùnmáwòrán àtàwọn èyí tẹ́ ti gbọ́ ìyẹn nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo ibẹ̀ láti mú bíi kókó méjì mẹ́ta àwà pẹ́ kẹ́lò kéékùkù ṣèròyìn mọ́ àdìbò lọ́sùn àdìbò lọ́sùn ìbò ọ̀sùn ti lọ gbogbo ọjọ́ sátidé tó fi mọ́ ọjọ́ sunday ìbò ọ̀sùn kọ́ mọ́sùnmọ́sùn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá a bá dá èèyàn orílẹ̀‐èdè nàìjíríà sí ọ̀nà mẹ́wàá
mo le so igbe ida mejo ninu awon omo orilede Nigeria ni osun nitori pe won fe mo bi ti o fori so adupe o fori so nkan be eyan ba sa nfa be te eyan meji ba nfa be dada ni eyan kan ni oja mo lowo ke soro yin mo wi pe ademola adeleke jackson tegbe oselu akodu lo jawe olubori Swaggy ni kan to je aditu to mu ki eru Olorun oba nire o. A fe dibo, a dibo ibo ti lo, ibo ti wa ibo ti lo. Bo wa le mi awon eyan to lo ko to di pe ibo de. A ti a wa sa awon emi awon eyan ti won padanu ebi won to padanu ara won nitori pa dibo. Ni fayo se ba gbon soke e mo osoko osoko mole olo mo pe egbelegbe billion o ni egbelegbe billion owo ti o deni billion to po regede Omi Adeleke lo to fi sofo latare wipe o sa fe je gomina ipinle Osun lawon kan ba tako pe baba kini teyin na wi se fe so yi pe egbe APC no gbowo bode ko e mo ye so wo mi joba papo ba gbe igbese alagbara kan o Won ni ba won se nsanwo ilewe awon omo. Ta won si fun won lawon owo kekeke kan ma fi jeun. Boya ki n bere lowo Samuel Omogun dele pe se owo na oja nfani re. Mi joba papo ba ke si awon ajo amuni moda. EFCC, ICPC. Won ni e lo se siro gbogbo owo te ko jo patapata. Gbogbo awon owo te gba lowo awon eyan tan ko orilede Nigeria je to fi mo gbogbo awon account to ti wo dormant abi se dormant won pe ni gbogbo awon account to dabi igba puwo ti wa nbe to je pe won lo mo e sa gbogbo ejo mo ra won I love you ko won to wa lowo yin ke bere si ma tun sanwo awon omo ile iwe lo o ndun ma won gan ijoba apapo lo so be

0: àwọn àjọ tí ọ̀rọ̀ gbọ̀kún lè jọba ìyẹn tí í ṣe àjọ elétò ìdìbò INEC wọ́n ní lábẹ́ òfin tó rọ̀ mọ́ òfin ètò ìdìbò ìlànà ètò ìdìbò wọ́n ti pìyà mọ gbogbo owó tí gbogbo àwọn tó máa gbégbá ààrẹ tí wọ́n ná ìyẹn fún ètò ìdìbò ẹ̀yà 2027 iye owó tí wọ́n gbọ́rọ̀ ná lábẹ́ òfin ètò ìdìbò ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n bá ní kíni àwọn tún ti pìyà mọ owó gbèdéke owó táwọn gómìnà gómìnà gbogbo àwọn tó ń gbégbá iye owó tó ń gbọ́rọ̀ ná yálà láti fi campaign ni láti fi ṣe wá sẹ́yìn ni wọ́n bá tún dákọ iye owó wọ́n dákọ rẹ̀ o wọ́n dákọ tàwọn tó jẹ́ àwọn aṣòfin tó fi mọ́ àwọn aṣojú ṣòfin làwọn èèyàn bá ní àhá pé ẹlẹ́sẹ̀ fẹ́ ṣe ṣe ẹ sì lérò pé gbogbo ń tẹ́ wí ṣe lè mọ nítọ̀ rẹ̀ ṣe lè mọ̀ síro owó ẹ jẹ́ kí n polo ọjà nígbà tí n bá dé àtẹ ìwájú kẹ́ni diamond fm 88.7 ni o àdélébárẹ̀ pẹ̀lú ṣánkó alájẹ.
1: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
2: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
3: Uncle, it's the new VitaFoam Pillow Top range.
2: Pillow Top? You mean the pillow is part of the mattress?
3: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
2: Yeah, if they carry this mattress to my village, no one will wake up again, no?
4: Experience elevated comfort with VitaFoam's Pillow Top Range, featuring VitaLux and VitaHelix. Thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
5: VitaFoam,
4: the fine art of living.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérè

0: ọ̀nàwó la gbégbà ìjà tí ẹ̀ lè dìbò lórílẹ̀-èdè nàìjíríà láì tí ẹ̀ lówó rọ̀gùnrọ̀gùn ṣó ṣeéṣe ká gbé ètò ìdìbò kalẹ̀ láì tàbò láì ràbò lórílẹ̀-èdè nàìjíríà bí bí àbá wá fẹ́ mọ tàbò tí a fẹ́ mọ ràbò ojúwò lẹ́yìn fi wo ìgbésẹ̀ tí àjọ inec gbé ṣé ìbò lè wáyé lórílẹ̀-èdè nàìjíríà láì mọ tàbò láì ràbò bí ojú lẹ́yìn fi wo ìgbésẹ̀ tí àjọ inec gbé ìta dà sí lọ́jọ́ tòní nìyẹn 091 36 556 952 ǹjẹ́ a lè ṣe é kádìbò lórílẹ̀-èdè nàìjíríà láì tàbò láì ràbò ìgbésẹ̀ tí àjọ inec gbé láti fi òtéléye tí yàn lè ná ojú wo lẹ fi wò àlàáfíà fẹ́yìn náà o.
1: Hello.
0: Ẹ ṣáàwó bàbá à ń bọ̀.
1: Ó ṣeé ṣe. Tí ọba bá wa ní ìjánu, tí ọba yí ọkọ̀ wa padà pé ní ta ìwà níra ìbò, fẹ́mi lè kó nǹkan ló máa fẹ́ dìbò bẹ́ẹ̀ mo fẹ́. Ó ṣeé ṣe. Pẹ̀lú fi kò sẹ́ nǹkan tó dùn ní wa, àwọn látùn ara wa. Ó ṣeé ṣe. Tí ọba ti dú, ká ronú pọ̀ àjàgà. Ó ṣeé ṣe o. Kò sí ìwọ́n tí ò ṣeé ṣe láyé yìí.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣe. 091 36 556 952 ṣó ṣeé ṣe kí ètò ìdìbò wáyé láì ràbò láì tàbò ẹ lọ́hún.
2: Ẹ kú ètò.
0: Adúpẹ́ sá.
2: Olóòmọ̀ kọ́ àmọ́ ṣe o.
0: Àmì sá, orúkọ yín o.
2: Olóòmọ̀ àdójọ àná lórí Adépọ̀jù Sunday látàjẹ́ ìpínlẹ̀ Ẹ̀mẹ́sẹ̀ Ògbẹ́sìn ló ká gbọmọ lórúkọ mi.
0: Ẹ ṣeun sá.
2: Èrò tèmi yàtọ̀ sí ohun tí bàbá yẹn sọ. Kò sí ti ẹ̀mẹ́jà tarọ́ tara wa. Níbi tí a ti gba dẹ̀mọ́ tó ń pé sí yí ìjà wa wọn náwó níbẹ̀. Bẹ́yẹn bá fẹ́ máa wọkọ̀ sí ìwọkọ̀ sàn owó ló máa ná. Ṣùgbọ́n ọ̀nà tá à ń gbà náà ti wa ló burú jù. Àwọn tó ń dìbò ìṣòro kan nìyẹn. Àwọn tí alámọ̀jọ́ lóṣèlú fúnra àwọn gáńtàbò ara wọn. Wọ́n ń ta ìbò. Nígbà tí ẹgbẹ́ kan bá fẹ́ di tí wọ́n fẹ́ dìbò tó yẹ pé ẹgbẹ́ gbà yẹn lọ dìbò fún ẹni tó sọ̀rọ̀ yẹn tó gbà ló mọ̀. Tó owó ni a ti ń tó èdè ẹ̀lẹ́sà ní Nàìjíríà nílẹ̀ aláwọ̀ dúdú. Tó ọlọ́run ni tó gbà wá. Tá a bá wá débẹ̀ tán ká wá nífẹ̀ẹ́ mẹ̀kúnù lọ́rọ́ lọ́kàn nífẹ̀ẹ́ mẹ̀kúnù. Bẹ́ẹ̀ bí fún ọlọ́fẹ́ ikú wó dáwò ni wọ́n dáwò. Bẹ́ẹ̀ bí fún pẹ̀lú owó ohun tí wọ́n ṣe ni wọ́n ṣe. Ọlọ́run ká bá bẹ́ẹ̀ ọlọ́run ká bẹ́ẹ̀. Ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣeun 091 36 556 952 wọ́n ní kò ṣeé ṣe tẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ gan fi ń tàbò fúnra ara wọn. Wọ́n fi ìlànà tí àjọ elétò ìdìbò gbé wá láti fòtí léye tí ààrẹ ẹni ọba gbégbà ààrẹ ọ̀nà tí gómìnà ọ̀nà tí alága àjọba àbílẹ̀ ọ̀nà àtàwọn sẹ́nítọ̀ gbogbo ṣó ṣeéṣe kádìbò lórílẹ̀-èdè nàìjíríà láì ràbò láì tàbò. Nígbà àmọ́ gbọ́ yẹn wọ́n ń tàbò tán ràbò yẹn nípínlẹ̀ ọ̀sùn ẹ̀rú ọlọ́run bà mí. Ẹ̀lọ́ ẹ̀kúrò ọ̀lẹ́ sà. Àríwá orúkọ yín o.
3: Àtúrò látò ṣe jọ ọ̀gánlá orí àkọ́bí.
0: Ẹ jẹun sá.
3: Bẹ́ẹ̀ ni kọ́lọ̀ kọ́sà ní wa Nàìjíríà. Ẹgbẹ́ ẹjọ́ bá dirun pé ìyàbá ń dìbò. Nígbà tí pé àwọn adá ń dìbò gan gbowó láti gbẹ̀. Bẹ́ẹ̀ ni pé à ń dàbò àràbò wọ́n ò rí ṣe. Àwọn gangan ni a ń dàgbẹ̀ lẹ̀. Àtòkè náà ni ajẹ́kẹ̀lẹ̀ yẹn ju ẹ̀ lókè náà ni a ń ṣe iṣẹ́ burúkú yìí. Yá lórí táwọn ọ̀wọ́ táwọn ìsàlẹ̀ táà ní ṣe. Tó káyọ̀ kọ́lọ̀ wọ́n tà ní wa ní kẹ́lẹ́ bàbá tó sọ̀rọ̀ láìpẹ́ sọ̀rọ̀. Ọlọ́run lè dá sáàrin dé.
0: Ẹ ṣeun. Alhaji Bashiru ọ̀rẹ́ Àkọ́bí tí ọ̀tọ́jú Àkọ́bí 091 36 556 952 ṣó ṣeéṣe kádìbò lórílẹ̀-èdè Nàìjíríà láì ràbò láì tàbò. A ti ojú òpólẹ̀ nígbà tí n bá ṣetán mo fẹ́ tó polówó ọjà nígbà tí n bá dé àti iwájú. Ẹ má gbé kó bẹ̀rẹ̀ kìnrin Diamond FM 88.7 ni o. Adélébáre pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣánkó Alhaji.

0: dúpẹ́ lọ́wọ́ Àkọ́bí. Láwọn ti ṣílẹ̀. Ká máa tẹ àwọn bọ́tùnì láàyè tó lápẹrẹ. Hello.
1: Ẹ
0: mà káàsán bàbá.
1: Bàbá oníkókó rìn láti gbọdọ̀ fún yín.
0: Ẹ ṣe o.
1: Ṣé rí o ṣe é ṣe? Onírú àwa báyìí, irú èmi báyìí láti ọjọ́ mi kò ń dìbò ní ọ̀sàbò mi ní tí mo lè jẹ́rìí, táwọn èèyàn lè jẹ́rìí rẹ̀. A máa ṣe àríbi tó ti wá lè wọ́ọ̀kì mi péjọba tí ń bá ń ṣèjọba lọ́wọ́ kárí pé kò náwó kẹta. Tí ọba ti náwó kẹta sí pé ọdún mi wá dìbò fún wa o, bàbá yìí, bàbá yìí. Ẹ rí pé àwọn míì tí èsì táwọn ẹ̀ ń ṣèjọba lọ́wọ́ ẹ̀yìn ọmọ àkọọ́lẹ̀ láti náà. Àmọ́ tí a bá fi lè rí ìdí rúùlù dúlówó táwọn arẹgbẹ́ wọn jẹ́ sọ pé dápò àwa lọ dìbò fún lọ́tọ́lá o. Gbàyè báyìí gbàrẹ́ sí kí ní ìtumọ̀ láìsí jẹ́ máa ń pé lásìkò wí pé ẹlẹ́sẹ̀ máa súnmá. Kí ní ìtumọ̀ ṣẹ̀mújẹ́ máa ń pé ẹlẹ́sẹ̀ máa súnmá. Kí gọ́ọ̀mẹ̀ntì ṣe máa rúùlù lọ́wọ́ bá fi lè káńsù rẹ̀. Ẹni pé wà láì òṣèṣe ó rọrùn gidi gan. Àmọ́ owó ẹbí tó ti lè rọrùn sínú gọ́ọ̀mẹ̀ntì ti ń darí wa lọ́wọ́lọ́wọ́. Tọ́ba ti lè káńsù ẹ̀gbọ́n ọ̀bọ̀ rí kẹ́nìkan kan pín kankan. Owó ọ̀bọ̀ rí kẹ́nìkan kan fún yẹn ní kankan. Ẹni bá ti fún yẹn ní kankan máa fi gbófin. Ẹni táwọn tí ò tí ì máa rú orí wọn lọ orí wọn nálé wà nínáwó kankan. Ó ṣeé ṣe dáadáa. Gbọ́ oníkókó rẹ láti gbọdọ̀ fún mi.
0: Ẹ ṣe àdúpẹ́ sá 0913655692. Àwọn àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti gbé wọ́n ti fi òtẹ́lẹ̀ iye owó tí ẹni tó bá máa gbé gbà rẹ̀ yọ̀nà ìyẹn láti fi kàmpéènì wọ́n ní 10 billion. Àwọn gómìnà wọn àgbọ̀rọ̀ ná kọjá 3 billion. Bákan náà wọ́n ní àwọn sẹ́nétọ̀ 1 billion. Àwọn house of representatives 500 million òun ni tiwọn. Má ṣe kà á lọ bẹ́ẹ̀ lọ nìyẹn. Àwọn state house of representatives 200 million àti bẹ́ẹ̀ lọ. Sọ ṣe ṣe ká wá dìbò láì ràbò tàbò bí. Hello. Adúpẹ́ sẹ́ bá ń gbóhùn sókè orúkọ yín sà.
2: Orúkọ mi jẹ́ Lílẹ̀ Adémọ́lá láti
0: Gẹ̀rẹ́wú. Ẹ ṣeun sà, gbogbo Gẹ̀rẹ́wú ń gbọ́. Ọ̀rọ̀ rí sà.
2: Ó ṣe ṣe. Ẹ̀yin náà wò ó. Ṣé ẹ rí pé ìjọba Nàìjíríà wọ́n ti yọ owó táǹkà pátápátá kúrò ní àdúgbò Nàìjíríà? Ta ló tó bẹ́ẹ̀ nú àwọn táǹkà tí ó ti gbàgbé owó kalẹ̀ sí ló wà fún? Ẹ wá ní owó sí dáadáa, ọ̀nà wá dá. Ẹ wá dúró sí yẹn fi ń wá ipò. Ẹ wá dúró sí yẹn fi ń wá ipò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dákun ẹ̀yin atọ́pọ̀ ètò ṣé bó ṣe rí káàkiri gbogbo àgbáyé nù? A dúró owó eléyìí tó láti fi pa lọ́dún fún àwọn wákò. Ìkíni abẹ́ ṣe ta bá wá débẹ̀. Ta wá ní owó sì dandan fún wa? Ẹyin láti jẹ́ sì máa pín òun táwọn bẹ̀. Àwọn náà ni wọ́n tó ti ti ti òsì làwọn gọ́ọ̀mẹ̀ntì dà lù lójú torí bẹ́ẹ̀. Ó bá tó ń wálù fún adìyẹ tó rí mu tó ní náà sórí náà ṣiṣẹ́ rẹ̀ tí ó dáa ni. Láìpẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ti jẹ́ ní gbogbo fẹ́dà ọ̀dún pátá ni. Ẹ wọ orí kò yí. Kò tí bá fẹ́ kébọ̀ sí pé epo wá. Gbogbo ẹ wá lẹ̀kún fún àgbà náà yíyẹ wá wá dà sí ètò òun náà pé ẹgbẹ́ máa fún wọn lóhùn gan. Káwá máa gbádùn. Ṣé kò wá nílò wá lọ́rùn ni? Ọlọ́kadà gan fẹ́ fi àfẹ́rí mọ́sìnì gan gùn mọ́. Àbí èyí gbogbo àwọn ọlọ́kadà gbogbo ìbàlẹ́kọ sọ́mọ ń dì tí wọ́n máa dẹ̀gbẹ́ mọ́sìnì. Ọlọ́mọ ọjà sáyé wá ọlọ́mọ fún Nàìjíríà sí ni o.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣeun bàbá. Ẹ ṣe àdúpẹ́ sá. Súnmọ́ lórí nǹkan tí a ní ká dá sí ẹ̀jọ̀ máa fẹ́ ká máa lọ ṣàn sí kókó ọ̀rọ̀ yìí. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà láti fòtó lé pàápàá jùlọ láti lè pinwọ́ ìnákúnà ìfowósòfò láti lè dínkù lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ òfin tó rọ̀ mọ́ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Lábà lọ wú wóde wọ́n ní ọ̀dà tó bá jẹ́ pé ìnákúnà ni ó pọ̀ wọ́n tọ́ bá jẹ́ tọ́fẹ́ gbé igbá ààrẹ owó tó gbọ́dọ̀ fi kàmpéyìn kan gbọ́dọ̀ ju 10 billion lọ. Gómìnà wọ́n fẹ́ ṣe ọ̀gbọ́dọ̀ náà ju 3 billion lọ. Àwa nítò lórí ìlànà yìí o ṣó ṣe é ṣe ká dìbò láì ràbò láì tàbò lórílẹ̀‐èdè Nàìjíríà bí. Hello. Ẹ mọ̀ kúrọ̀ lẹ̀ 0913655692.

0: ta reti pe to nse wele wele lo dayo ki lo gbemo o se se abi
1: o se se
0: ona wo lo le gba se se
1: ti aralu ba je nkanu ti se won da ti o sinu wi pe 5 naira aba golo rice meji tan fe fun mi wo mi loju ti mo mo pe
0: aralu ba je nkanu
1: be ni ehn mo ri pe emi na emi to fe fun rice agolo meji mo ni ki oda kan le temi na fe je
0: eni ofe to fe fun rice agolo meji to si ti ni ki oda kan eni ofe gbe kongo kan to nti lapo ro iresi
1: to lapo re si nle so kini yen o ni jo loju eni ti won fe fun ni 5000 naira ngba to na loko o se re lede o ti mu 10000 wale
0: ada
1: so kini yen o rorun o le di owo re mo pe e fe owo re o
0: loju ti e o se se abi
1: loju ti ni
0: o da e je ndodo samuel omo gudele samuel pe a kin ti e bere lowo ti e se iwo ro yi pe o rorun sa wi pe ki awon ajo inec kan ma to pinpin bi iye owo to nka lu ko e campaign so bo na se fe to pinpin re so lo se lu le so o le se ko mo koja yi re bi
2: loju ti mi ko se se sa beni nitori wi pe koda owo ti won le kalele wi pe kan awon mi o ni na tu awon mi ade tun na ju be lo emi o wa mo bo se le regulate e to because mi mo le lo ma ba won media houses wi pe bawo ni eni yi se wa se eto yi or something like that
0: adi ka ma bere iwo tan fi se billboard
2: exactly
0: sir na fi se poster tan fi se shirt
2: ko se se won kan so be wi pe to gbogbo awon tan so pe awon loselu wa nana kuna ki gbogbo wa le moju ko nbe pe won nana kuna
0: adogma gbo pe ki awon eyan le ba moju ko nbe ipo loselu nana kuna okan ni 0913655692 o de number dayo ibi ti Samuel to soro dehun ona wo ni iwo wo pe yo gba rorun ti won ma fi monitor abi ta ma fi regulate boda oya what not 3 billion dani ona wo lo fe gbigba gomina oya mo na wo mo
1: nti oba sam so
0: eh
1: o nira fun inec lati moju to so da won ti won fe moju to Maradona ni won
0: àwọn ọmọ ẹmọjútó
1: Maradona ni wọn àtiwájú àtẹyìn ló yàwó lóṣèlú ìgbà tó ní plan A lẹ̀ lọ fẹ́ lò fún lóṣèlú olóṣèlú ti ní plan B and C bàbá ẹ bá ní a máa náwó ntàna ń bẹ́lẹ̀ ọ̀rẹ́dì
2: tẹ́lómi ti bọ́jẹ̀tì
1: tó ti wà lẹ̀ so indirect tẹ́ bá ní ìní fún yín káàsì wọn a sì kún ní nǹkan míì tí ò ní jẹ tó wú so ìgbà tẹ́ ẹ̀ fún mi ní ráìsì mọ́ tẹ́ẹ̀sì fún mi ń fóònù ìgbà tẹ́ ẹ̀ fún mi ní mọ́tò mọ́ tẹ́ ẹ̀ fún mi ní jerusalem sí mi ti gbà kán
0: ọ̀gá sì tún nù.
1: so wọ́n ti ẹ bá ti mú olóṣèlú ní plan A ó ti ní B sílẹ̀ tó wù náà lò yóò nira inec láti lè mójútó.
0: ẹ ṣe ìkànnì diamond fm 8.7 ni o ẹ já wa wo torí àkókò ti ń kó à ń papá mọ́ra ṣùgbọ́n bá a ṣe ń gbìyànjú tí ojú òpó yẹn tó ń dí gádígádí ẹ̀jẹ̀ àṣebà ọ̀pọ̀lọpọ̀ yín èèyàn wa báyìí náà ni ohun tẹ fẹ́ fi ránṣẹ́ tàbí ẹni nǹkan kankan tí ẹ fẹ́ ká fi kún ẹ láǹfààní láti pè mí ìyẹn lẹ́yìn ètò ohun tẹ bá fi ṣọwọ́ sí wa àádùn lò yẹn ní ọjọ́ mẹ́jọ ẹ pè sí orí nọ́mbà 08144884422 08144884422 ọpọlọpọ yín èèyàn tí ẹ ti pè àdúpẹ́ pàtàkì lọ́wọ́ yẹn ẹ̀ ní bínú àwa náà lásunkún yẹn tí yẹn bú wa o a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba torí pé a níkẹ́ polówó ọjà ìpolówó ọjà ó bò wá wìtì wìtì àkànṣe ètò ta ni yóò jẹ́ ká dọ́gbọ́n rọra fún ẹnu àpò yẹn dán ní ọjọ́ tó ní ṣùgbọ́n má gbàgbé ní aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀rọ̀ lẹ́ ètò yín ètò wa àgbẹ́ lérè ìyọmọ tẹ̀wájú ẹ má gbàgbé tá à ń dára wa lẹ́kọ̀ọ́ bí ìyẹn ṣe lè sin òrùmọ díẹ̀ á tẹ̀wájú ń parẹ́ ajẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ dayo kí ló tọmọ tàjọṣe ọba sáàmù samuel ọmọ ogundélé àjọṣe lọ́jọ́ tó ní ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ṣèyí jacob àkọ́bí mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ henry náà henry ó kọ́ ọ̀rẹ́ kejì mo bá fi pamọ́ ó ti yé wọn náà wá òun náà isa ń lọ ń bọ̀ náà ni kí ẹ lè bá mọ rí agbá àti gbogbo àwọn engineer yòókù tàtijọ́ ń ṣíbọ̀ lọ́jọ́ tó ní 08144 88 4422 ne number te fi pe mi leyin eto fe polowo oja gba ni niyanju kini ka fi kun eto kini ka yokun be papa julo lati da si oro ti amuwa 081-448-84422 ojo mejo la ko pade o sanjima kachivu uruva bye for now.

0: teachers all over the world for your contributions to us children. God bless you. Amen.
1: Láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé ilé ẹ̀kọ́ gíga. Ẹ̀kọ́ ní sọ ní dọ̀gá. Ẹ̀kọ́ ní sọ ní di ògbóǹtagì láwùjọ. Ó di president, ó di gómìnà, ó gbégbá òṣèlú, ó di dókítà, ó di adájọ́. Ẹ̀kọ́ ní sọ ní dọ̀gá o. Ẹ̀kọ́ ní mú àlárere, mo fẹ́ dagbá, mo fẹ́ di àwòṣẹ́ o. Ẹ̀kọ́ kìí kówó sí ni lápò. Àmọ́ ẹ̀kọ́ ní fúnni ní ìmọ̀ tá a fi pawó nírọ̀rùn. Ẹ kú kalẹ̀ gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Bọ̀dá aláròóbọ̀ yẹn tún dé o. Ohun tí ó ṣe gbogbo òlú láǹfààní ni mo tún mú wa. Ẹ wá nǹkan fìdílé ká ẹjẹ́ àjọ gbádùn eléyìí. Gbogbo ẹ̀yìn tẹ́ ti kàwé girama. Ẹ tẹ́ àwọn ọmọ wa ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ilé. Ẹgbẹ́ rẹ̀ ti lọ sùkú, ó ti dé, wọ́n wá ń fi ṣakọ. Tó bá ti di táwọn irọ́ rẹ̀ ń bọ̀ báyìí yóò mọ̀ sápamọ́ ni, torí òrí bì kan gbà. Èmi ó mọ̀wé bíi kà sí nǹkan, àmọ́ nítorí wípé kò sówó náà ni. Ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ kan rèé o. Fún àwọn ọmọ tó mọ̀wé tí wọn ò rí bí lọ, mo lálejò pàtàkì yàrá àgbóhùnsáfẹ́fẹ́. Alàgbà yìí. Wọ́n jẹ́ aṣojú First Wise College of Education. Ìtòsí Wambi náà ló wà ìlú Ìlọrin ni wọ́n kalẹ̀ sí olú ìlú ìpínlẹ̀ Kwara. Ẹ mọ̀ kú ìrọ̀lẹ́ sá o.
2: Ẹ kú ìrọ̀lẹ́ o.
1: Yes sir. Ẹ bá ń dá akọyín fún gbogbo ọmọ Nàìjíríà lẹ́kùnrẹ́rẹ́.
2: Ọlábísí Gafar ni orúkọ ti tèmi.
1: Alàgbà Ọlábísí rèé tí wọ́n ń ṣojú First the Wise College of Education.
2: Bẹ́ẹ̀ni.
1: N tó kọ́kọ́ mú mi tọ́kàn mi fà mọ́ yín ni pé ẹní ètò ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ ń bẹ fáwọn èèyàn tí wọ́n mọ̀wé ṣùgbọ́n tí wọn ò rí bí yà sí.
2: Lágbára Ọlọ́run.
1: Ó ti parí secondary school.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó ní kí ni àwọn qualification ti yàn gbọ́dọ̀ ni.
2: Ó ní WAEC. Ó ní NECO. Ṣùgbọ́n àwọn òbí àwọn kan ti rán ọmọ wọn lọ sí university. Àwọn kan rán ọmọ wọn lọ sí polytechnic. Ṣùgbọ́n torí ìdí kan àbí kejì èmi ò tiẹ̀ wá rí ibì kan tiẹ̀ wá rán ọmọ tèmi lọ.
1: Ọlọ́run.
2: So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ táwọn míì bá wá ń bọ̀ láti university.
1: Àìlówó lọ́wọ́ wá sọ alágbára dọ̀lẹ́.
2: Ó wá sọ wọ́n dọ̀lẹ́. So ìròyìn ayọ̀ la mú wá fún wọn ní alẹ́ ìní.
1: Ìròyìn ayọ̀ la mú dé nírọ̀lẹ́ òní o. First the Wise College of Education. Kí lẹ rò gan tẹ fi ní ẹ máa fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àti pé wo ni wọ́n pirigidé fún irú ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí.
2: Ẹ máa ṣe gan.
1: Yes sir.
2: Ṣé rí kò kí ń ṣàwá gangan là ń fún àwọn èèyàn ní ẹ̀kọ́ ọ̀fẹ́.
1: All right.
2: Ilé ìwé wa ilé ìwé aládàáni ni.
1: Ok.
2: Àwọn kì í fún yàn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. Àwọn kan ni wọ́n darapọ̀ mọ́ wa.
1: Ok.
2: Tí wọ́n wo ilé ìwé wa sùnsùn. Tí wọ́n rí pé ok tẹ bá gbọ́ the wise tẹ́lẹ̀tẹ́lẹ̀ IJMB làwọn èèyàn mọ̀ wọ́n sí.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n nígbà tí wọ́n ṣe IJMB yẹn tí wọ́n yege. Ó ní ìjọba ló fún wọn ní òǹtẹ̀ láti ṣe NCE program. So nígbà yẹn wá ni àwọn rí sponsorship láti ọ̀dọ̀ àwọn kan. Tí wọ́n ronú jinlẹ̀ pé ok àwọn fẹ́ sponsor 700 students.
1: Sí
2: bẹ́ẹ̀ni láti ka NCE program ní First the Wise College of Education tó wà ní ìlú Ìlọrin.
1: Àwọn ẹlẹ́yinjú àánú kan ni wọ́n dìde ìrànlọ́wọ́ pé àwọn fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́
2: kí
1: wọ́n abalẹ̀ ìwé yìí fọwọ́sowọ́pọ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó dà báwo ni ọmọ ṣe lè qualify. Àwọn òbí ń gbọ́ wa ráì. Àwọn tí wọ́n kàwé náà tí wọ́n ti parí secondary wọ́n ń gbọ́ wa.
2: Ṣé rí tí kọ́mọ tó lè qualify. Ó ní láti jẹ́ ọmọ tó ti parí secondary school.
1: One.
2: Tó dẹ̀ ti ṣe either WAEC ni o. Àbí NECO ni. Àbí NAPTEP. Tí ọmọ yẹn bá ti
1: ṣe tán credit mélòó la gbúdọ̀ mú.
2: 5 credit náà ni gbogbo
1: higher institution. 5 compulsory credit.
2: Bẹ́ẹ̀ni. English àti mathematics.
1: Ok.
2: Àti other 3 subjects tó bá ní ṣe pẹ̀lú course tó bá fẹ́ ṣe. So tí ọmọ yẹn bá ti wá ṣe tán. Ó yẹ kó ra fọ́ọ̀mù ni.
1: Ok.
2: Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣètò yẹn wọ́n ti fi fọ́ọ̀mù náà kalẹ̀ ní ọ̀fẹ́ fún wọn.
1: Kò tún ní sanwó fọ́ọ̀mù.
2: Kò tún ní sanwó fọ́ọ̀mù.
1: Ní tẹ̀sán yìí sì dá yín lójú. Ẹ fi nọ́mbà yín lẹ̀ o. Ẹ júwe ibi tí skul yín wà o.
2: Orí afẹ́fẹ́ la ti ń sọ̀rọ̀ yìí. So ẹ̀rí máa jẹ́ mi sóní.
1: Ok.
2: Then ṣẹ́wárí tó bá ti wá gba fọ́ọ̀mù yẹn náà ni free.
1: Ok.
2: Now agbodo test se omo yen njo ti e mo we abi ko mo we tori pe awon kan lo sanwo ilewe won
1: be ni
2: se ka wa lo gbe omo to se pe won gan tan ba fun ni igo ko fi idi re ko zero ko ni le ko
1: eh omo ti o le bidi igo ko be ni so le wa se ru ilewe yi o
2: be ni ani lati test capability won so won wa se idanwo ase ranpe ase wole ranpe kekere kan
1: idanwo igbaniwole wa lati wo ile eko the Wise College of Education
2: be ni
1: odun melo ni e fi se program ti College of Education yin
2: seri normal NC program is 3 years
1: be ni
2: sugbon seri ijoba apapo orilede wa o ti gbe to eko ise oluko
1: okay
2: o ti gbe larugensin
1: gidi gan
2: so aruge ton gbe won ni pe won ti allow College of Education lati ma award degree
1: great
2: to yen tumo si pe se mo pe tele tele ton won ba se NC to ko odun meta to pari
1: eh
2: iwo mo be to ba fe lo to na ba fe lo graduate ko lo sab a se lo cross the university ni awa bere ni 200
1: level
2: bye bye ijoba ti fun awon NC College of Education ni kini kan ton pe ni dual mandate se dual mandate yen o fun won ni anfani lati award both NC and degree so it was pe ti omo ba pari NC 1 NC 2 and NC 3 kakako wa lo cross university
1: ko su sese tun bere bere
2: ni iwe na abosi 400 level 500 level a de pari a lo serve o di graduate ni e
1: awon ile eko ti yin na si gbaru mandate ba
2: o se wari mi mandate yen a gbodo ni onte meji
1: okay
2: onte akoko ni pe ma ni onte NCCE ni un la wati ni
1: olorun seun oya e di an pada si tori ngba ti mo wa ri eko ofeun ti o je pe won sanwo form won ni sanwo form rara nkan tun wa nbe tin je partial
2: scholarship ibi ti mo wa nbo gangan
1: o ni bo da pasi ase je
2: se ri awon ti an ba se screening wa ti won gba 70% ninu screening program wa awon yen a ma fun ni full scholarship but awon to ba gba less than
1: 70 abi 75
2: 70 at e ti wa gbe kale si 70 bayi
1: ti mo ba gba 70/100
2: be ni
1: e tun fun leko ofe ni
2: fun leko ofe o ma je fun so you to ba wa gba from let's say 69 lati 50 to 69 awon yen partial scholarship now ki wa la npe ni partial scholarship yen
1: seri
2: original owo ile iwe wa gangan
1: yes sir
2: is 96,000 ni semester kan 96,000 ni original owo ile iwe wa
1: ko si gbo na
2: se wa 96,000 yen owo kan wa nbe ti won pe ni examination fee, I mean course registration fee.
1: Okay.
2: Course registration fee 21,000 ni.
1: Okay.
2: Se te ba your 21,000 ye, kuro no 96,000, o ma ku bi 71,000 naira. So 71,000 ye tuition fee ni.
1: Okay.
2: Ye gangan ni owo ilewe.
1: Okay.
2: Se wa ri 71,000 ye, omo to ba gba partial scholarship won ti san.
1: Ah ah. O na o tun ni san ni.
2: Eyi tumo si pe course registration fee 21,000 pere.
1: Ati examination fee.
2: Ko te ni sanwo exam.
1: Ah ah. So se yo sanwo form nti e o ni partial
2: form
1: o na ni sanwo form
2: gbo won nu ni sanwo form
1: awon eleyin ju anu yen ti sanwo form
2: so yi to wa gba partial ninu won o ma san 21,000 naira owo course registration to ba ti resume si le iwe
1: anfani si wa nle ba se nsoro
2: yi o wa fun 700 students
1: 700
2: o de ba ko se boya tele semester abi tele ya meya abi
1: igba won ni won ma se eto ikeko wole yen screening te so pe won ma se yen
2: ijonwo exam wa alakoko ma waye ni Saturday to nbo yi
1: okay otun lai
2: 22nd of this month wo lo ma waye
1: Saturday otun lai
2: ni gbo ba se so lowo yi form wa ti wa kakakiri gbogbo ilu Ilorin Ofa kakakiri Kwara Eko
1: gbogbo awon ti won lanfani ati ma gbo wa lori radio bayi ofe ni won gba
2: ben awon eyan ti gba awon eyan ti gba gan to ti po repete
1: okay
2: ninu awon to ba se ngbo wa ni igba koko because a kan wa sori radio ni a ni awon partners ti won ba wa pin form wa kakakiri gbogbo Ilorin
1: ati
2: Ofa
1: ati
2: gbogbo all over the
1: won ri pe o de awon ipinle yuku na ti won bo wa si device
2: ni Ogun ni o ati kakakiri bayin so a kan wa fi program yi tori pe e mo Diamond FM o je
1: kari aye ni
2: afi candy ni
1: ope ni follow
2: so won gbo mi bayi awon to ba ti gba form e ma mu form ni bo wa si ona meji ni ilu Ilorin to ba se pe ilu Ilorin le wa
1: okay
2: government day secondary school Karuma to wa ni Akeribiata abi CAC secondary school to wa ni Yidi Road ta wa yi ona meji yen oni screening exam ti ma wa yi
1: lojo Saturday
2: ni ojo Saturday to nbo yi to ba se pe yin close mo ilu Ofa ni Mustafa Standard College to wa ni ilu Ofa
1: o
2: la ti ma se screening e ma mu form yen bo eni ti o ba wa ni form lowo eh ti eni yen na ko kan wa si each of the centers mo pe to ba ti close mo yin ju e kan wa si be e ma gba form lojo yen e de ma se screening exam yin lojo yen then after trebi ko to di ojo keji mo ti process result yin gbogbo mo to ba ti yege either on full or on partial ma ti send message si ni
1: e ma ba se se daada si ni o so boya full scholarship lo gba boya partial scholarship ah nte so yi o dun mo mi pupo mo si fe kan ti anti e ngbo wa lori radio janfani e ba npe number ti won le pe yin si leyin eto yi
2: okay e pe wa so ni 080 68 05 5024
1: e ba ntun pe
2: 080 68 05 5024 aipe mi to joyo kan lo lori phone
1: le kan soso
2: bo ke ba je 100 te ba send message wa lori WhatsApp a ma da yin lo
1: number te pe yi wa lori WhatsApp
2: be ni
1: o da gbogbo eyin te ngbo wa dapun e call e te sori phone yi o 080 68 055 024 080 68 055 024 number ti e fi pe First the Wise College of Education to kale si ilu Ilorin niyan won ti so awon bi ti screen o ti waye o ni bi ti won ti se idanwo awon omo yin ti won wa ni ipinle Ogun ipinle Eko ipinle Oyo ipinle Ondo Atikiti ana le di anfani yi o number yen re 080 68 055 024 o da sa e ba mi daruko awon bi ti exam yen ti ma waye le kan si
2: ibi ako ni ilu Ilorin o ma waye ni Karuma secondary school to wa ni Akeribiata
1: okay
2: o si ma waye ni CAC secondary school to wa ni Yidi gbogbo eyin te ba ti gba form wa e ma bo lojo Saturday ni ago mewa aro eyin te ba se ti igba na te se n gbo wa for the first time e ma bo wa si center yen kan mobile ati pencil yin ati two passport photograph e wa pade wa ko ofe le ma se exam ofe le ma gba form sugbon e kan prepare dada ki Olorun je ka se aseyori
1: ami o ore ofe re o ore ofe re fun gbogbo eyan ti o yayi eko sugbon ti won o ti lanfani si ore ofe nla kan re First the Wise College of Education won ni o wa je sara o n pe ojo wonu mama je ki anfani yo fu oru number won re o emi kole pe leyin eto awon ile ise first the ile eko First the Wise College of Education to kale si lu Ilorin lori 080 68 055 024 eba juwe bi ti ile eko yin wa
2: ile eko wa wa ni Asa Dam
1: okay
2: behind Federal Housing Estate Aliara ni Asa Dam in fact te ba ti de junction ko kakula ni Asa Dam ye te ba ti gbe bike eni pe First the Wise College of Education ni en lo
1: adupe
2: wa a kin se amofoloko
1: adupe o e seun o di gba kan na

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ìgbésẹ̀ láti ṣe ìwádìí lórí àwọn ìbọn kéékèèké tó wà lóde lọ́nà tí ò bófin mu. Ìjọba ìpínlẹ̀ Kánò ti ti àwọn ilé-ìwòsàn aládàáni 37 pa kó ní pé wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin ìjọba. Okorocha ti pe INEC ẹgbẹ́ òṣèlú APC ń sọ̀ di mọ̀lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ọmọye láti ṣojú àwọn èèyàn ẹkùn dìbò ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Imo nílẹ̀gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí. Ní ìlòkèrè àwọn agbèfọ́ba ló ń bèrè fún ẹ̀wọ̀n 15 fún Mr. Tẹ́lẹ̀rí nílẹ̀ olómìnira Congo lórí ẹ̀sùn ìwà jẹbanu. Ní ìdárayá àjọ NFF ó ti finá mọ́ àtọwọ́ ìjọba àpapọ̀ lẹ́yìn lórí ibi ikọ̀ Super Eagles Falcons kò sí lọ fún ìdíje àgbáyé. Ẹ̀kúrọ̀lẹ̀ akíwà pé àkù ìṣòní ìròyìn àgbáyé rè láti kàn ní Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹwọ wá YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kọ́ yìí ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.
1: Amen Olorun kiko re opportunity by ma ex nu Japan
2: o le shidi kuro nile Nigeria tan patapata gba be o ko ni shine ni awon ebi ore atolo fe re lori ile na o le Japan nitori ti o fe lati se be sugbon simi riran mu mo gege bi ona bayo kan si awon isoro to n koju orile ede yi lapapo koda bi o ba ti le ko gbogbo nti se tire kuro nile sibe ile eni ni ile eni ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo
3: imoran yin lo n dese ti igboyin lati ikani Diamond 88.7 ilorin
0: eka bo pada iroyin na re ni ekun re ijoba apapo ile aye ti bere igbese lati se iwadi lori awon iban lewo kekeke ti o bofin mu to wa lode leyin kan bi odun mewa tan se iru iwadi be ijoba fun lede nibi ipade olojo kan to waye ni ilu Abuja tí ń ṣe àgbéyẹ̀wò lórí àbọ̀wádìí ọ̀hún tó gbé kalẹ̀ láti ọwọ́ àjọ ìjọba lẹ́yìn tó mójú tó àwọn ìbọn ìléwọ́ kéékèèké. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò nílẹ̀ yìí ní Yorùbádù ti adarí lórí ọ̀rọ̀ òde fún Solomon Fẹ̀yìntọ́lá aṣojú fún ṣàlàyé pé àwọn ìbọn ìléwọ́ kéékèèké ọ̀hún ó ní ó ń fa ìpèníjì ètò ààbò nílẹ̀ yìí torí pé wọ́n jẹ́ nǹkan tí ò bófin mu gẹ́gẹ́ bó ṣe wí oní òní wọ́n ń lò fún ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ẹkùn dìbò ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí ìfàǹfà tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran ní ẹkùn dìbò agbègbè àríwá àti àwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ tó jẹ́ àgbésùmọ̀mí ní ẹkùn dìbò ìlà oòrùn àríwá ìjọba ṣetán láti gbé ìgbésẹ̀ akin pàápàá jùlọ láti dẹ́kun ìpèníjì ètò ààbò nípa lílo àkọsílẹ̀ tó nítumọ̀. Nínú ìròyìn mìíràn mínísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ owó ìná tuntun mójú tó ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí Taiwo Oyeyele ti tako ìpè ìjọba àpọ̀lẹ̀ yìí oníkókó lédè bí ó ṣe ná owó kan tó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tó gbà nínú owó tó tó $5 billion tí ó fẹ́ ya látọwọ́ First Abu Dhabi Bank. Òjòlè nígbà tó sọ̀rọ̀ níbi ètò kan tó ayé nílùú Àbújá ní àná ọjọ́rú ṣàlàyé pé owó ọ̀hún ó ní àwọn ẹ̀sùn ọkọ̀ tí ó tọ́ lórí rẹ̀ pàápàá jùlọ oní owó náà ó ní ìlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí buwálù ẹ̀rántí ìpẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti gba owó tótó $1.5 billion tó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ nínú owó ọ̀hún tó jẹ́ $5 billion owó ọ̀hún ò ní wọ́n ya àtọwọ́ ilé ìfowópamọ́ sí First Abu Dhabi Bank. Ìjọba àpapọ̀ ilẹ̀ yẹ ti bẹ̀rẹ̀ gbésẹ̀ láti ṣe àwọn wáyà ọ̀rọ̀ ìtọ́lò ní ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ tí ó gùn ní ibùsọ̀ 180,000 bẹ̀rẹ̀ láti inú oṣù kẹwàá. Mínísítà nílẹ̀ yìí fún ìbáraẹnisọ̀rọ̀ àti ọ̀rọ̀ ajé ìgbàlódé pọ̀sùn tó jàlé fún lédè ṣàló sọ̀rọ̀ lórí nílùú Àbújá nígbà tó sọ̀rọ̀ níbi ètò kan gẹ́gẹ́ bí tí ìjánisẹ̀wé ìjọba ní owó tó fẹ́ lò fún ṣàkànṣe ọ̀hún ni ó ti wà nílẹ̀. Láti ìpínlẹ̀ Kánò ajo ijoba ipinle Kano tomogoto awon lewosan aladani titi awon lewosan aladani meta deni ogoji pa laarin kan bi osu meji deni ogon adele adari agba ajo hun ajiye kadija sahid lo fun lede ege bo sewe oni won ti awon ilewosan aladani meri deni ogun ni orun to koja won ti si won ti ti mokan leni ogun laarin osu meji akoko orun ta waye to pon ta sagere so fun joba ege bo sewe oni ni ipinle Kano awon lewosan aladani to din die ni egberun kan ati abolo foruko sile lo joba ajo si ni ase lati ti won pa ton ba kuna lati tele ase joba ni ipinle ohun lati ipinle Kano awon osise ajimefun ni egba fasiti asu eka ti ipinle eka ti fasiti ti ipinle Kano kasu ti gbosuba ara bande fun ijoba ipinle Kaduna mo se wa ona bayo se ifanfa ati penija to nkoju ile eko hun alaga egbe awon asu ti fasiti joba hun ti ipinle Kaduna kasu omowe abubakar abdullahi lo fun lede nigba ton soro pelu awon niroyin lori gbedeke ti egbe awon oloko fun ijoba ipinle Kaduna lati wona abayo se oro igbegbadun awon oloko ati ipinija ton koju fasiti ohun abdullahi tan pe egbe ohun ko se tan lati tabuko joba amo on pe akesi ijoba se awon to je ko se lori fasiti na ege bo se wi onijoba lo ngbiyanju lori awon kan ti won bere fun to je awon apenija to nkoju ile eko ohun lati ipinle Imo gomina telere ni ipinle Imo senator Rochas Okorocha ti pe ajo ele to dibule yi INEC lejo lori bo se kede oruko gomina ni ipinle Imo opsodima pe ona ni omoye fun egbe osedun to siwaju APC fun ijoko ni legbomo asofin agba ile yi ale soju awon eyan ekun dibo iwo orun ipinle Imo ninu eto dibo odun to nbo gege bi iwe pejo ohun to pe ni ojo ketala osu kejo odun ta waye iga pele to njoko ninu Abuja Okorocha lo ngoro lejo ko fi die mule boja ajo INEC ko ye ko tele abo tulede atowo awon osise re lori abajade sidibo ko message yo ti won di ni ojo keje deni ogun osu karun to ti wole ege bi osewi oni ofin le ye oni o kan pa fun INEC ko kede oruko re ege bo sewi oni abajade sidibo ko message yo lo takun kan ti won kede kede oruko so ti ma ipinlo bori inu eto idibo ko message yo ohun iroyin agbaye ona ni amuwase ti gboyin lati kainda amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara leyin simi ranpe yi alo sile okre ni lomira Congo ti awon gbogba ti ngbe pe kanra minister ni le on tele yi fun oro dajo ni ewon odun mehedogun fun iwa ajibanu lekan si akin pe eku ikale
4: ni idakun kai lu jarawa idakun ibado re Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM. Diamond FM shining supreme.
0: Eka bo pada iroyin agbaye oni amuwase ti gboyin lati kan entire mode ti 8.7 to wa ni ilorin ni ipinle Kwara iroyin ohun tesiwaju ni ilokere awon agbefoba ni ile olominira Congo ti nbere fun ewon odun medogun pelu ise asekara fun minister teleri fun odajo ni ile ohun Costa Mutamba ati olu ijejo kejire chancha burukola iko won lowo ninu pasepayo jibiti owo ninu owo aposun kan toto milionu lona ogun dola ton gbe kale lati seranwo fa mo ile ohun to lugba disele kan to waye latowo ile Uganda ege bo se npere latowo awon agbefoba won ni owo ohun ona won gbe kale fun awon omo ile Congo ege bi owo gba mabinu latari ipese to de latowo awon omo logun ile Uganda ati awon ti won sakoba fun nigba ton ba ku sale ohun 1998 sodun 2003 ama agbefoba salaye pe owo ohun oni won pin fun awon ileise ati awon eyan to neto ati gbe won na ewe minister ran tele re foro dajo ni bayi lo wa ninu ewon fun odun meta mo so pe o je bi esun sisewo lo mokumoku amo ti tako awon esun ti won fi kan sibe ni ile okere adari egbe oselu alatako ni ile Zambia Bra Modubile isara pe o n lo sile ejo lati pego tako abajade ese debo are ojo ketala osu kejo ti won ti kede pe are Akinde Michelema lo bori fun sa keje gade kan to lede Modubile salaye pe awon ti ni ere lati fide e mule pe mago mago atojo lede lo mo kede ese debo won leyin gba ti eto di mo waye tan oni won ti fide e mule ato alatako ipe ijoba lo dorumu awon alatako ni ile ohun labala iroyin oro kowo awale yi to moju to pako oko baalu fa sese afomo re ipe ohun osetan a ti fi ofinde awon ton wa uba botu ati awon oko tawon yan ma nbere fun ojopo agelo jara ni ko ko oko jo furufu ni Nigeria ega bo se we won ni ijoko to na lowo pelu awon eyan lati se alakale fun eto abo awon ero papa julo papa ko oko jo furufu won sa homo na jade kan to de loni atowo egbimo alase ajo fan ega bi ajo fan se wi o ti de mole pe igbese ti won gbe on lati ri pe won pese eto abo fun awon ero pako oko jo furufu ni abala iroyin awon amoludun ojimi osere kunrin awon egije ko soko ti rawebe si awon alati leyin ati awon ero re bi won se ngbadura fun osere kunrin omo ile ye to se oju lowo Taiwo Azan topolopo won se gogo o tenumo ipe pelu ipo to wa bayi won ti le gbe kuro nile iwosan lati lo gba itoju nibo mi nigba to nsoro ni oruko awon omo ile bi Azan ati awon ero re kosoko kosoko lora webe na ti jade ohun to buwolu ni ojo pe Instagram re ni ana ojoru ege bo se wi o dupe lowo awon eyan ti won gbadura ati ranwo ton fe se ati gba ti gbo nipa ipo oro lera Azan ege bo se wi oni awon eyan ti won fe to edegbeta olu ti sitan a se ranwo lati ri pe won wa ona bayo si aisan ton se ogogo labala iroyin eredaraya ewon igbimo alase ajo NFF won ji fun lede pe ajo ijoba le ye to se daraya NSA tin dorumo won papa julo lori bi awon kawo Nigeria se nfakoyo lakoko ta wa yi nigba tan fun lede won ni laarin wakati 24 won won tin kese alade NFF kan je bana ti ajo hun ko ti fi idi ipkan mule gbese na oluwaye be awon yan se nbu enu atelu ipo tere bolu wa ni Nigeria papa julo be iko Super Eagles kopa nije agbaye odun ta waye si ko Falcons na ko yele kopa nije agbaye ta won bin to waye ni odun to nbo olu ko ni tele re fun iko agba bolu ile Cameroon tojo de won ko ti to odun meta ninu ogun to je iko agbabolu obini Joseph Ndoko oni won ti ni ko lo ro kuna fun ojo aye re latowo ajo ile re bolu ile Cameroon won je fide mule pe owu awon wa ti ko to Ndoko oni won ni o je bi esun orisirisi papa julo pe o sisese ati o gbianju o si wa ajebanu egbese na lo waye be ile bolu ile Cameroon ti be egbese lati de pe akoyawo lo wa ni eka ire bolu ni ile ohun to le kan si awon koko na re ijoba apapo ile ye ti bere igbese lati tan wadi awon bon lowo keke ke ti o bofin mu to wa lode ni ipinle Kano akaafun yin pe ijoba ipinle ohun ti gbe ile iwosan aladani meta dini ogoji tipa ipin ta sagere sofin ijoba aduka fun yin pe okorota ti pe ajo INEC APC so di manager lori oro moye fun egbeselu APC ati lo si legbemo asofin agba aka fun yin pe agoba oni won tin gbere fun ewon odun 15 fun minister teleri ni ile olominira Congo fun esun iwa ajebanu la ko tan ja pele ye oni o ti nke si ajo NFF lori bi iko Super Eagles Falcons ko se lo si idije agbaye 2015 oni igbakeji alaga apapo tere ri fun egbe oselu ala brother PDP oloye olabode george fi esun kan gomina tele ri ni ipinle ko baba tun fashela pe o nawo lu ni nakuna pelu bo se lo owo toto million lona mejide ni 80 naira a se itakun kan to eyi ni opin iroyin ohun nedu okore ni olotu iroyin taiwo adeyemi lotu toka se ti gboyin ko la fun agbaye wa ni kan damore 3.7 to wa yin lorin ni ipinle kwara o daro

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kan.

Àgbẹ̀ lérè, ẹ gbọ́ kí lèrè àgbẹ̀, àjọ jẹ́ lèrè àgbẹ̀ jọ. Báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀? Kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa? Báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa? Ẹ má dààmú jìnà, a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò. Ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì ẹyin tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin Àgbẹ̀ lérè. Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́. Okun inú la fi ń gbé títa. Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe. Ẹ má mí sí ẹ̀.

0: bo ti je lati le ise oloba shinajia limited ni e ma gbagbe olu ise won wa ni john anesta shopping complex ni agbegbe amoyo nigbati e ka le ise won kan wa ni adojuko vision college esi ma gbagbe e ka le ise won to wa ni asadam ni adojuko nut secretariat gbogbo bi kibi to ba sumo yin lati ra oniruru awon je kan sin ibe ni ke ti kan si won e pe won sori number 0035816613 gaga bi le ri mi pe alejo wa won ti wa nile agbara pelu mi eyin eyan baba aladi e te nbere fun e bere fun olodun to le bere fun ani dun ta bo le so mi pe won tun ti wa nile agbara pelu baba e ma kuro lesa o
1: e kuro lesa
0: e ku jo meta o
1: lesa
0: gbogbo le nko o
1: alafia ji o
0: ino wa do lati gbo yin sa o
1: ino me gan na don lati gbo yin
0: mo le so fun pe ogoro awon omo pinle Kwara papa julo awon agbe to nsin adie ojo gbogbo apata na tin pe fun bawo latun se tun yin gbe wa fun idanileko to lorin iru ite fun wa ni bi odun bi meta seyin fun de ya dupe pataki lowo ile ise yin e ma tesi waju sa
1: Amisa.
0: E ba n daruko yin lekun rere o.
1: Oruko mi ni Oloyede Elijah Olusola.
0: Oloyede Elijah Olusola.
1: Be ni sa.
0: Nibi adun bi melo kan seyin apekelu. E si mo pe e je nti akoko bere bayi pe se akoko ati ma gba oru mo die ade ojo sa. Akoko re ti to bayi abi ke tun ti to ni. Papa ju re ni o ba fe ade.
1: Asiko re gangan na lati wa bayi
0: eni o ba fe sa die december di odun new year abi
1: be ni conversation fodun
0: sinya fe sin fodun
1: be ni
0: inje organite neru akoko yi se ko ni ipa ti o ma ku lara awon oromo die tinya ba gba ru akoko yi bo tutu se mu lenu jo meta se o ni akoba kankan ti o se fun wa
1: ko ni akoba teyan ba ti mo to to lati se
0: ko ni akoba tiyan ba ti mo to to lati se
1: be ni lati se
0: oda ka pe eyan ti e wa fe gba oromo die sa kini igbesi akoko fun eni to je pe adi ojo lo fe sin fun ara re kini igbesi akoko to ye kiyan akoko gbe sa
1: iye yan ba fe gba die omo ojo bayi on gangan koko godo ni ipenu pe ohun fe se nkan bayi tori de yan ba ni ipenu fun oni o le waye fun
0: eni koko nu eni gan ti e da para kan ji oni oni mi ya ba fe gboro mo die ojo kiru fe ni be ogba petu ohun fe ko ni lokan pon fe toju omo tuntun tori pe ko ni sun se n to to ni sa
1: be ni bo se ri nu to ra wa ta nsin nkan osin bi igba to je wi pe ta ba ti gba die ojo ba awa na ti gba pe a bi omo ti to si lenu kada mo fin da para laarin ara wa pe eku owo lomi
0: lori pe iyan gba di ojo awon eyan to a ma gira won pe eku owo lo mi o
1: be ni
0: gege bi ibere mi te si tin fi down si igbese akoko ni pe kiyan ni lokan ko si ti gba lero pe ohun fe
1: ohun
0: fe si nkan bayi leyin yen kini igbese elekeji sa
1: igbese elekeji o ni wi pe yo toju owo niwon ba lati fi se
0: owo niwon ba se bi 200,000 ti 300,000
1: be ni ti eyan ba ni lowo oni ni o gbe igbese nkan ti o ba fe se le lori
0: owo ti eyan ba ni lo ni odaye lori to iye ti ona oda eja koko ti emu fun apere pe ka pe ni isin o adie oromo die pali kan ebi adota lo anbe abi 50
1: ateyo kan
0: ah okay 51
1: be ni ama kon ma fi kan le ni
0: ka pe ni isin oromo die 50 ni mo fe sin wo se merin bawo ni ma ti se sa awon kini palemo ti ma ni awon abo ni won fi si ati be be lo sa
1: ti e ba ti ne lokan pe abi e pa nikan ohun le fe si on ta koko to tun ye ba won nigba te ti ne lokan te ti rowo re ba won aye te ko won si ohun le lo seto
0: iyan gboro seto aye ti o ko won si
1: bẹ́ẹ̀ni
0: irú ayé wo ni yóò ṣètò rẹ̀ ṣe ẹ̀yìn ọkàn bẹ́ẹ̀dì fún ni yóò tẹ́ ní fún ni.
1: ọ̀rọ̀ wa kọ́dà ó fi ti tẹ́ ní lọ.
0: ojú pé yóò tẹ́ ní lọ. ẹ jẹ́ gbọ́ bàbá ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe ẹ dákun ẹ jẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni.
1: sọgbà adìẹ 50 tí ẹ fẹ kó síbẹ o lẹyìn ìgbà náà ẹ gbà tí ó mọ tí ò ní ní ìdọtí kankan
0: inú yàrá tá a fẹ kó sí
1: ẹ wà lọ wá kíní wúsẹfì ìyún ní ìbojú ojú pákó
0: ìrẹjú ojú
1: pákó
0: ṣe mọ pópó rímsì méjì àwọn kan bẹ tí máa káko àwọn kan lúbúlúbú gí gaari èwo gangan nínú rẹ.
1: èyí tí ọ máa fẹ ń tí èsè tí máa ń kákò àti èsè tí máa ń kún náà nítorí ètò bá kún náà wọn máa ṣàjẹ.
0: èyí tí máa kákò tí máa fẹ pẹlẹbẹ pẹlẹbẹ tí máa ká wúni wúni wúni
1: wúni. pẹlẹbẹ o òun lálọ wá èyí ò ní bẹẹdì tí wà bá wọn bẹẹ tẹ fún.
0: ngbà yẹn bá kọkọ gbábẹ tán yọ wá lọ wá ìrẹjú gí yọ wá yóò fi tẹ bẹẹdì fún wa.
1: wọ́n ṣe fìtẹ́ dà lẹ́bàá dọ́ọ̀sì torí èèyàn làwọn adìẹ ó dúró lé lórí tako wọn lé lẹ́yìn ìgbà náà láwà wáyè láti fún wọn ní oúnjẹ àtomi báwọn.
0: èèyàn wáyè láti fún wọn lóúnjẹ àtomi.
1: bẹ́ẹ̀ ni sẹ́yìn bá àtẹ́bẹ́ẹ̀dì fún wọn báyìí nìkan àbá
0: àtẹ́bẹ́ẹ̀dì. ẹ wá mọ gbọ́dọ̀ sọ ẹni a wá yí omi àti oúnjẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Irú abọ́ wo ládìẹ máa fi jẹun irú kọ́ọ̀bù wo náà máa fi mọ ọmọ pàápàá jùlọ àwọn òròmọdìẹ.
1: báwa ìyẹn ti ní abọ́ tá a fi jẹun nínú ilé.
0: bẹ́ẹ̀ni.
1: àti kọ́ọ̀bù bomi táwọn máa fi mọ ọmọ.
0: bẹ́ẹ̀ni.
1: bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn adìẹ náà ní ìtawọn náà fi ń jẹun náà sì máa fi mọ ọmọ. kíré pẹlẹbẹ tọjọ oníke. òun là á máa ń lò fún wọn.
0: irú tí lè pẹlẹbẹ yẹn sà ibo nìyẹn ti lè ṣe gbogbo tí lè pẹlẹbẹ inú ilé nìyẹn ni àbí níbi wọn bá ti ń ta ohun èròjà oúnjẹ adìẹ nìyẹn ó ti rírú rẹ àbí irú tí lè pẹlẹbẹ wo gan.
1: bẹẹni kéṣe kí lè tà fi ń kiri ọyẹ
0: ẹ. ẹjọ yàwọn èèyàn.
1: kéṣe tà fi ń kiri ata ṣùgbọn èyí tẹ́ẹ̀ bá dé ọ̀dọ̀ àwọn tí ń ta nǹkan adìẹ ẹ̀ lè rí. àwọn tó mojú lè já rẹ lẹtọ lọ láti rí déédéé nǹkan tí wọn lè lò síbẹ. ìdí ni pé tá a bá tẹ kíré tó bá ti wà ń bẹ ó lè gba adìẹ mẹwàá ogún lẹẹkan náà.
0: tí wọn máa mú mi ń bẹ lẹẹkan náà.
1: wọn máa jẹun níbẹ.
0: òkè tí rí oúnjẹ lẹ ń kọkọ sọ. wọn
1: máa fi mú mi rọ́bà ni òun nígbèrí. tá a bá ti dorí tá a bá ti bu omi sí i a fi rọ́bà ń de tabati fideri de adori rẹ kodo a gbe sibẹ alafo ti wa laarin alafo laarin ike yẹn.
0: ti o ma se omi da si ete ti.
1: tori ese ti alafo oni eti ọba lalafo omi oni jade rara awọn adi oku.
0: kájà àgbà yìí pé àti kí oúnjẹ àti kí omi a gbọ́rọ̀ lọ rà á níbi wọ́n ti mojú náà ti mojú lè já ibi wọ́n ti ń ta oúnjẹ.
1: bẹ́ẹ̀ni lè já nǹkan ọ̀sìn ibẹ̀ láti rí àwọn nǹkan yẹn rà.
0: lẹ́yìn ìgbésẹ̀ omi àti ike kí wá ní ìgbésẹ̀ tuntun wá kan àti pé irúfẹ́ oúnjẹ wo ni wọ́n jẹ àbí ṣé bàbá ti gbé omi ilẹ̀ tá a gbé oúnjẹ lẹ̀ àbùṣebùṣe.
1: kèéṣe pórí kèéṣe pa àkàlẹ bu oúnjẹ tí ó wù wá síbẹ kèéṣe bá bu ẹbà àbí gàrí síbẹ o ọyàtọ oúnjẹ adìyẹ èyí tí ọmọ òjọ lè gbé kẹgbọ́n mi dáadáa oúnjẹ adìyẹ èyí tí ọmọ òjọ lè jẹ.
0: ó tún ní oúnjẹ kan tí àwọn ọmọ adìẹ òjò ò lè gbé ni.
1: bẹẹni.
0: So
1: ti wọn ba ri eleyi won dodo awon to mo oju le ja yan taun je adiye awon kan o ti adiye ina ti le ri mo so nje to ori ti onje lo si to wa wa nbe awon ni ki won be re onje to da bo je to ti adiye ba je laarin ose kan won ma kan sara fa ni to ni to to taun je fun won so nitori die yi onje ti adiye me gbe ohun la npe mi starter
0: loruko onje ti yan ma fi bo adiye ojo titi do lose merin abi starter
1: ni won fi bere fun won
0: esun
1: ori ti company ni wa npe ti onje adiye njabe
0: e ma da ko won
1: so ba ro won lorun ti onje won dagba ti akosemose ba fowo soya fun won ti to lo da lati lo oni kun wo lo
0: e ma deja esun leyin pa ti a ba ti gbe onje ta si fun wa lomi sa se a ba pa window di ko si toju mi ma fa won adie titi ti won ipose merin bi
1: iro ibi ti mo fi so wi pe a ma toju won bi omo ojo oni wi pe a ma da ina si ile won tori asiko ta wa asiko ogbenente asiko titu
0: o tumọ si pe awon ade ojo na won inu ile won gboro ma mooru
1: be ni yo mooru ni won ba
0: bo wa ni o ti se sa
1: ta ba wa won alabi amo je ba bi manu ile o da na ko poti won si san lanta lanta jo inu ile won mooru die die be gele la se se lodo awon alaji e na to ba ti jo mo ojo e wa adogan e ko edu fere fe si e da ina si e wa rora gbe okuta to ga die lebe ke do gbe adogan ye le abi block pelebe e ma si mi gbo idi ti mo fi so ba ni wi pe ti adogan yen ba kan le ti o mo pa won die o ti gbon won le ko sinu
0: won le kodun re tabi kama fara kan lo ma fara ma do gan kan ma fara jo
1: na owo ta fi pe lo won ko yo ko sona baun idinu
0: ta gboro pe si ori okuta
1: a gbe sori okuta ti oga pupo
0: so wa
1: ibe ru pe tin ba mu oru ko le jina le yo ma kan le
0: esun ikani diamond fm 8.7 itoyin eto agbe lere ni pelu emi omo yan re yin pastor shanko alaji alejo wa ti a si jo n foro ju mi turu oro mo ti en je ko yi awon eyan ni ti a jo n foro ju mi turu awon ni baba wa alagba adesoye abi oruko yin ni mo nso hun hello sir
1: yes sir mo gbo yin
0: ti a jo n fi oro ju mi turu oro ani baba wa ati oga wa oni mimo nipa osin adie ojo nka si n pẹkẹ lo ni pe ba se le sin awon adie ojo ti o fi pe olose merin tori akoko re lawa sa ibere kan wa re o board yen se wa fe mo bina ba poju abi bina ba kere ina ta da sinu adogan ti yo fi ni tu ha
1: e se o lotu teri ta ba ti da ina yen ta wa gan ba ti wo be ti oru yen ba ti jo wa lara awa go ti mo pe ina yen ti poju igba mi be to si je wi pe ku ba wa o le mo de isale lo je pe oke lasan ni lo ru o wa awon adie ta ko be won ni ni igbadun oru ta fe
0: bọ́ọ̀dì yẹn ẹdúrósà ẹ má bínú àwọn adìẹ ní sáyìn tán máa fún yẹn ó ní àwọn àpẹẹrẹ tán máa fún yẹn bí iná bá pọ̀jù lé wọn tí iná bá kéré inú lé wọn sọ ó ní nǹkan máa fọyà ẹja máa rú àwọn àpẹẹrẹ nǹkan yẹn gbọ́ nílé.
1: àpẹẹrẹ tí wọ́n kọ̀kọ́ rí tí iná tí wọ́n bá dá síbẹ̀ kò bá tó tí ọba dọdọ àwọn adìẹ ó ní wípé wọn kóra wọn jọ sójú kan náà
0: wọn ó sùjọ sùgùdù sójú kan náà
1: wọn mọ sùn lé ra wọn lórí
0: Hmm. Yeah, you know, apare. You know, to no.
1: Apare no.
0: Aha.
1: Subati ina dada. Taba diri pe orora ode sale.
0: Hmm.
1: To mi ode sale die die.
0: Hmm.
1: Era wa die wa mo du ni oko kan.
0: Hmm. Baba ti o. Baba ti. Eh, ya ni pe ina yin o poju. Bi na ba wa poju nko sa.
1: O si ba won dara mu.
0: Ti na ba wa poju nko sa.
1: Ti ina ba wa poju.
0: Hmm.
1: Oju kan na ni wa ro si. Wa fe sa fun oru na.
0: Hmm, wa lo suju gudu soju kan na.
1: Wa lo tu soju kan na. Awọn tin benta ni oru na yan mo awọn to wa ninu awọn mo je gbadun die die ṣugbọn awọn tin be ninu nkan
0: eh
1: awọn no tun ni lalafia
0: nitori
1: wi pe ero to be lori won o ti ju agbara won lo
0: ese ese won eto ye to agbe lere ni pele mi omo yin ore yin shanko alaji e sari a le ma pari idanilekun tori opolopo awon eyan tin gbogbe ati bere bere e ikeka kankan be ti ma ya mi lenu won mo ni e awon ade ojo oni ya bere tan gba se gbogbo awon ade oto to na le mo fa bere se ndidi abi bo la je abi awon ade keke se won ma ga won ma fa awon ade la bere
1: ni lo to ni awon na ma ba bere
0: Tuba
1: o ye kan ti mo fe ka we yan ni o ni pe ta ba ti mo jo gaga bi eyan wo fun la bere ojo ta ma ba pa se kan je je wo fun la bere opolopo abere ta n fa won omo wa e ri pe inu enu na tin fun won ju ke se ta n go
0: oda
1: ni
0: ese eh shari
1: mo ti wi pe awon die wa ta n fun tori pe won kiri body won o ti gbe lati da abere yen si ara won
0: okay
1: awon a fi tin won mi
0: okay inu omi ati inu eh Eshun. Eh Shari akoko tin ko an papa mara so mo ri pe baba be ni ibere eyo kan to fe bere lowo yin baba be ki ibere re to fe bere lowo
2: Shanku Alaji ibere tin mo fe bere lowo baba ni pe eni to gba die pali kan iru space wo lo le gba die pali kan
0: egba won le ni o gba die pali kan dede won yara wo o ni e ko ru ade en si se pa lo nla ni abi jugudu
1: Kese pali e, adi e ni to ga di e pali kan, kese yara la kan. O ne, yo po won si yo. Toba wa kese kwek wane yara ne ma.
0: To
1: je kwek pali e, yara e okane lan lo ne. Yo da yara si yo na meri.
0: E si. Yo da so na meri.
1: Yo wa lu e yo kane no.
0: Ne no re, e si yo. E, Samuel. Akoko tin ko an papa mara e ja polo oja boya nla ma fi dagbe baba pe njo mejo se bi e yoju se abi
1: ko si yo lo
0: oda e ja polo oja ko tun ti pa ma dagbere e se adupe mo nbo

0: to what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM. Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Ọ̀rọ̀ Ọlọ́run yìí ò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ń ti ìfọwọ́kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run alààyè Olùṣọ́ àgùntàn Moses Adémọlá Pópó Ọlábá ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí, ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun, ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹ̀dọ̀jọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday, ní dédé aago mọ́.

sì ni agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ń ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ìránṣẹ́ ọlọ́run alààyè olùṣọ́ àgùntàn Moses Adémọlá Popo Ọlá bá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Diamond FM.
1: Lórí ètò
0: ìbáyé gbádùn ló jẹ wá lógún.
1: Àṣírí yín ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM. Olohun lo le lo dibo nbo wa dele ko de si ile awon family yi titi e odo oko re jo ni nbe lo de si odo oko jo ni lo de si won lo ko tohun ti wa nfura o si tin se bere won fi mu finle pe bo lo de si o si ti pe fi le won awon eyan ni ko te sodo awon o wa nfe mo lowo awon abalaba pe nbo lo de si awon wa ni pe awon mo pe lo odo oko ọ̀rẹ́ ẹjọ́ ò ní ìlú dé sí kò dé sagbolé ọkọ sì ti ń bi àwọn léèrè ṣé káwọn jẹ́wọ́ fún pé ìyàwó rẹ ò dé ilé wọn o ilé àwọn ọkọ rẹ ẹjọ́ ò ní bàbá ọmọ rẹ ibẹ̀ ló dé sí àbí káwọn ṣe bẹ́ẹ̀ ni kán fi rírí ṣaláìrí kílẹ̀ káwọn ṣe ẹ̀lú ẹ̀kálẹ̀ ti wọlé o ẹ ṣeun láwọlé sùn lẹ́yìn àdúpẹ́ ọlọ́run ò ní jẹ́ kọ́ ilé
2: yáà limọ̀ látà lórí
1: ẹ̀ ṣeun yáà limọ̀
2: ẹ kú ètò
1: ẹ ṣeun gani
2: tẹ́rí tí mo fẹ́ dá sí kí obìnrin tó ní tọ́lọ ọ̀dọ́kùnrin kan lọ ọ̀dọ́kùnrin tó fi kú kọ́kọ́ fi kalẹ̀ kọ́dà pọ̀ mọ́ ọlọ́run
1: kọ́dà
2: tẹ̀sí jọ ó fi kalẹ̀ kọ́dà pọ̀ mọ́ ọlọ́run
1: kọ́dà ẹ ṣeun
2: àmì
1: àdúgbò ẹ ṣeun yàrá àdúgbò ẹ ṣeun ẹyẹ ń tún tara bẹ́ẹ̀ kí n rán wa létí mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹ̀yìn alákọ̀ọ́kọ́ ni arákùnrin tó pé nílé ibi tí wọn arábìnrin tó kọ́kọ́ sọ tí wọ́n síta tí wọ́n ní pé arákùnrin tó pé ilé ìyá àwọn tí ń gbé àwọn a máa san wọlé wọ́n sì sọ iye wọlé ó ṣùgbọ́n gbogbo tílé bá ti wá ti nǹkan yọ pé àwọn láńlọ́ọ̀dù ó pé àwọn làwọn ó túnṣe wọ́n ní lóòótọ́ wọn láwọn láńlọ́ọ̀dù ikọ́ ni wọ́n kọ́lé o wọ́n láwọn náà jogún ẹ̀ ni o wọ́n nílé tí wọ́n jogún ni o wọ́n pa àwọn làwọn ó túnṣe pé ní ìsìn ojú tó rànjú òun ọba lé jẹ́ àwọn apá àwọn làwọn ó túnṣe ìsìn ìjẹ́ àwọn làwọn ó túnṣe ká dàkún ká gbà wọ́n mọ̀ràn ṣáwọn ló yẹ káwọn ó túnṣe abẹ́ni tó ní ló yẹ kó tún lè ṣe ọ̀kanu ẹlẹ́ǹkejì tó dàbẹ́ arákùnrin tí wọ́n pé nọ́ọ̀sì làwọn kọ́ àwọn sì ti parí ilé ìwé táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí látọdún 2021 láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn làwọn ti wà láwọn sì ń ṣiṣẹ́ yìí ó ṣùgbọ́n àwọn wá wò pé ó yẹ káwọn ó dá dúró gbogbo ìgbà táwọn bá ti fẹ́ gbígbèsè àti dádúró bẹ́ẹ̀ la àwọn ọmọ játẹ́rù ọmọ bà wọ́n pé sáwọn sì lè dádúró ṣá ọ̀kanu wọ́n ní kejì ibẹ̀ ni pé àwọn máa ń bo ní lúbo làwọn ti fẹ́ lọ dádúró sí ibo làwọn fẹ́ tẹ̀dó sí nbo ní káwọn ó ti bẹ̀rẹ̀ kádàkún ká gbà wọ́n mọ̀ràn kí làwọn lè ṣe táwọn ó fi bọ́ lọ́wọ́ ẹrù táwọn ó fi lè dádúró táwọn ó sì ní ààyè tàwọn táwọn ó sì mọ̀ lóbi tó yẹ káwọn lọ ọjọ́ bá àwọn béèyàn ti jẹ́ lápá abẹ́ wọn ẹlẹ́ẹ̀kẹta tó dà bẹ́ẹ̀ arábìnrin tí wọ́n pé àwọn ti bímọ méjì bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn sì bí fún pé ó wá dàbí ẹni pé táwọn bá ti fẹ́ àwọn ọkùnrin wọn ò nífẹ́ àwọn tó bá dá àárín kan wọn ìfẹ́ yọkàn sọnù ni wọn kàn ní gbé kọ́ọ̀lù àwọn ọmọ ni yọkàn dàbí ẹni pé àwọn ọmọ ṣe mọ́ ni wọ́n wá ní kádàkùn ká gba àwọn mọ̀ràn kí làwọn fẹ́ ṣe báyìí bàbá méjì ọmọ méjì àwọn èèyàn sì ti ń kà á kádàkùn ká gba àwọn mọ̀ràn kí ni káwọn ò ṣe 0916 159 1011 lójú òpó òkútọ̀ bí tẹ́yìn náà lè bá ń gbà wọ́n mọ̀ràn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ ṣeun ẹ̀lú ẹ̀kálẹ́
3: ẹ̀lú ẹ̀kálẹ́ o
1: ẹ ṣeun láwọlé sùn rèé o
3: dókítà lè tó
1: àdúpẹ́
3: ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ńbẹ́ méjì ni
1: ẹ ṣeun
3: ọ̀rọ̀ àkọ́kọ́ ẹni tó gba ilé èèyàn mọ agreement tó wà láàrin wọn ó ṣẹlẹ̀ sí mi náà ni o ẹni tó gbélé fún mi ìlú èkó náà ń gbé ilé tán dẹ̀ gbé fún mi sanwó ilé ṣùgbọ́n wọ́n sọ pé nìkan wọ́n ní dá méjì tẹ̀kan bá ti bàjẹ́ máa tún ṣe bí kọ́kọ́rọ́ bá bàjẹ́ máa rà láti tán ṣe sínú ilé yẹn sun òkú dáadáa ẹ̀yìn kúnlé ọ̀dọ̀ mi gbogbo a lè fọ́jú ogójì èbè lọ bẹ́ẹ̀ wọ́n ní mi ò gbúdọ̀ fi ọkọ̀ pé torí kẹ́míkà wọnú kànga wọ́n àgbo ní kẹ́míkà ti fẹ́ wọnú kànga ṣe bí ìgboro náà làwa sáwà a lè fi ló wọ ebi kànga tá a tún lò bọ́ ò tá a ń lò gbà tó bàjẹ́ 27,000 ni mo ná sí igi tí mo fi sátẹnu tó bá mi ṣe ẹ̀mí sanwó ẹ̀ ẹ̀ǹpẹ́ mi ti fara mọ́ wípé
1: ẹ̀hún
3: ò lẹ́bi tèmi bẹ́ẹ̀ náà wá ń rìgbẹ́ẹ̀tì nǹkan tèmi náà ṣe táwọn náà bá lè ṣàlàyé tí àgbẹ̀mẹ̀tì bá wà
1: láàrin rẹ̀ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀
3: àádọ́
1: ọ̀dà
3: sẹ́rí tẹ́lẹ̀ kejì olóbè mi tó ní pé òun lọ́kọ méjì bàbá mi ayé a mọ̀ pàlè léèyàn kọ́lọ́ mọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín tí ò lè lò ewé ni ṣé kí n sọ.
1: ẹyin sólẹ àwọn kan tó tara bẹẹ pọgbọn náà gẹgẹ bí ọnà àbáyọ ewé kílẹ pé.
3: mo gbé àkókò
1: tán
3: pèlè bí aládé kan ja onídùnwọ̀n ọkọ̀ sínú kóòtù kan kan sí kó fi máa wẹ̀ ọmọdé lè lo àgbà lè lo.
1: ẹ ṣeun fàdé ilé ìtẹ́ tó mú wá lálẹ́ yìí àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóyè ó ti mọ̀nà àbáyọ tí wọ́n sì ti máa mú lò bẹ́ẹ̀ ẹ ṣe ojú onítẹ̀yìn bàbá àgbà ọ̀pẹ̀ lórílẹ̀ o àgbà òní tán lórílẹ̀ kẹ́mọ̀ ju yín ṣe ẹ ṣeun ẹ̀lú ẹ̀ káàlẹ́. ẹ káàlẹ́ sá o. adúpẹ́.
4: ṣe
1: ètò
4: sí ọ̀rọ̀ tá a máa wọ́n tá a máa ṣe kò ní bíi ìdíwá láti ọ̀nà wọ́n ní bíi wá pé bàṣírù látòṣèré jọ ọ̀gá orí àkọ́bí àti mọ́mí ṣùkúrà mo sì fi kọ́ra láti òkè
1: níta
4: rásírì ló pèrè ni kọ́kọ́rọ́ àti aláàdì létà sẹ́rí àti àdàmúlá láti ṣàlẹ́báwà sẹ́rí kọ́lọ̀ owó tànù wá sẹ́rí obìnrin sẹ́rí obìnrin ọ̀tọ̀ tán lẹ́yìn tí ó dájọ́ mùsùlùmí náà kí ní àwọn ọmọ mùsùlùmí ni kẹrin àwọn àfọkẹ́ńtì àdúrà kẹgbà àdúrà tó ìṣèlú títẹ̀ kẹrin àwọn pásọ̀ kó kẹrin kọ́lọ̀ fọ́jà àwọn àwọn ayé máa ń fi nǹkan sí yẹn lába
1: lóye
4: àmì àtọ́bà náà ti máa wà lọ́wọ́ ẹ̀lómìn náà kó gbogbo ẹ̀gbìn ojú rẹ náà kéèyàn kéè sára kọjọ́ tó lọ kéèyàn kéè sára kọjọ́ tó lọ wọn nǹkan mẹ́wàá tí yorùbá tẹ̀ kéè lórí adigun yín tágbọ̀ ní kábọ̀rọ̀
1: bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀
4: sóye sẹ́ni ó ti kéè sára kọ́jọ́ tó lọ ìdíbà ń lọ
1: ẹ̀mọ̀
4: ìbẹ́tò bọ̀
1: ẹ̀ṣẹ̀ ìwé kálẹ̀ o
5: ọ̀lẹ́ kálẹ̀
1: ẹ̀ṣẹ̀ o chief
5: bàbá onílé bá tẹ̀sán
1: fún adúpẹ́
5: sọrí ọní onílé lánàdú
1: bẹ́ẹ̀ ni
5: ẹwà ti ságímẹ́ǹtì
1: dáhìn
5: òun náà lálọ́ọ̀dù rẹ ni asáyà pẹ́ẹ́bẹ̀ rí àṣàkùjẹ́ ìmìnì lálọ́ọ̀dù
1: mi
5: òun náà ni a máa tú ọ ní ìrìn ní a máa tú bí a ṣe lálọ́ọ̀dù omi sanwó fún náà láti lè ṣe èjì àmì àmì kàn níbẹ̀
1: èmi
5: láyà bá tú lè ṣe ni olókàmì olóńgbà ìṣẹ́ tọ́mí já kọ́mí ìfowó ní lọ́lẹ́ òun kẹ́ máa tú bí a ṣe o
1: ẹgbà
5: tí sáàgìmẹ́ǹtì pé àjọṣọ́ pé kú ní bábàjẹ́ pé
4: kàlẹ́ o
1: ẹ ṣeun láwọlé sùn rẹ o
4: ọlọ́yẹ wa
1: adúgbò ẹ ṣeun bàbá
4: kọjọ́ mẹ́ta
1: ẹ ṣeun bàbá
4: ọmọ bá ní látẹ̀ta òkè
1: ẹ ṣeun ó tọ́jọ́ pẹ́ta bàbá
4: ẹ pẹ̀lú
1: yẹsà
4: nípa ẹbí méjìlá mo fẹ́ adásí ń
1: bẹ̀ ó yá
4: kíìpù kan látẹ̀ta òkè tó pè ní ẹ̀ka pé ẹnìkan bímọ
1: bẹ́ẹ̀
4: lórí olú amẹ́ nìkan wá sílé láti wá dìbò ìyẹn lọ sùn lọ ilé ọkọ̀ tuntun fẹ́ sáfẹ́ ìtẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ẹgbà bó ṣe rí nù.
4: ṣe rí àgbọ̀ burúkú lẹ́rọ abọ́ rẹ̀ ní ìmìdí kan tó kọ́kọ́ rẹ̀ ìyẹn pé báyìí ni ìyàwó ẹ̀ káwọn náà tún bẹ́ẹ̀ ṣe
6: to ba lo di pe o lo so fun oko eyan te le a oko to fe e won lo so pe oko lo amana adugo ko
1: oko lo beere ni kan da kun kan ba oko lo beere oko ti won jo ngbe le awu le awu sa lo beere pe se ile lo sun abi mo lo sun mo lo wa
6: a ke ko ni di ka to fun won pe mo ni lati to fun oko to gba la le awu yen pe ebi to tun ni
1: oda
6: oye
1: agboye
6: advice temi ni pe
1: en to mona
6: la n tele to to mo to ba di pe obirin oro obirin oro omo
1: be
6: ala lo ma n ga sile
1: ododo
6: oro mo ni lati to fun opo yen
1: pe
6: n ko bye bye lo sele
1: oda oda
6: alo ara wa lowo
1: ami o
6: den ni en to en to ko ko te no e ite no ito n ko pe o se ni e meji lati ta te tabili o ba je pe ọ̀nà ọ̀tọ̀ ló ní sátidéètì náà ti dání kókó ṣe láti fara mọ́ dókítà kan láàrin ìlú tó bá nù pé ó ń wà.
1: wọ́n láwọn ti ń ṣiṣẹ́ yìí náà láti ní ìfìtì yẹn yìí wọ́n láwọn ti ń ṣiṣẹ́ yìí láwọn ti ṣe káàkiri àwọn hospitals.
6: tó bá ti ní òkò kó wà bold kó dẹ̀ fọkàn sí ọlọ́run pé kìíní tó fẹ́ ṣe yìí kò ní wù ú lọ́wọ́ tó dẹ̀ ní sátidéètì ẹ̀ ó fọkàn tán lọrùn kódà ìgbàdúrà sí ó bẹ̀rẹ̀ iṣẹ́
1: ìrẹni
6: tó lè bá sọ pé ló bá bàjá
1: so
6: ọkọ iyèméjì tó ń ṣe yẹn ó mú kúrò lọ́dọ̀ ìlú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sí irú wa náà ní nígbà
1: kan. iyèméjì nǹkan ni wọ́n ń béèrè fún pé báwo làwọn ṣe fẹ́ ṣe tọ́ka táwọn ní máa bẹ̀rù mọ́ àti
6: pé ní ìlú làwọn máa bẹ̀rù sí ó náà sọ pé àdúgbò bá bàdúrà
1: ẹ̀sìn kò fi
6: àdúgbò àrùn àìlọ́wọ́ nígbà tó tàbí pé ìdẹ́gbẹ́ kó fi èsì tàbí pé ìdí náà ṣe.
1: ọ̀dà ọ̀dà.
6: so ọlọ́run ràn wá lọ́wọ́
1: o. àmì o ẹ̀sìn bàbá.
6: ẹ̀jẹ̀ kí a lọ́yẹ.
1: àdúgbò ẹ̀sìn.
6: ẹ̀jẹ̀ màá tún dáhùn sí mi.
1: ọ̀dà
6: ẹ̀jẹ̀ màá padà sí.
1: inú wọ́n dùn inú wọ́n dùn. ẹ̀jẹ̀ àtàrà bẹ́ẹ̀ ká lọ ṣẹ́ mi mu ká pọ̀ lówó ọjà. ẹ máa ń gbé gbogbo tẹ́ ń tàbọ̀ lórí ìkànnì Diamond FM kábà ìfẹ̀mọ̀ ajé pa kẹta kẹfì gbogbo adaṣájẹ bíi ti ṣẹṣẹ yẹ fún. ẹ máa gbé bọ̀ ń bí ẹ̀yin náà orí pọ̀mẹ́ta ní kọ́kọ́ tàkọ́ mẹ́ran kò mí ọ̀tọ́ tàti ẹjẹ́ lọ ká pọ̀ lówó tàbá pọ̀ lówó dé ká mú mi ká ṣẹ́ mi mu ètò ó tún máa tẹ̀wájú. ẹ má tí ì sùn o ọ̀run burúkú ò ní kùn wá mọ́ ń bọ̀.
7: Diamond 88.7 FM fún àwọn ètò ọgbọ́n ìmọ̀ àti òye tó yè kooro.
8: ìdákọ́lẹ̀ níbo ẹgbẹ́ eléje babadúró dédé ti dé ààrẹ ìdákọ́lẹ̀.
9: mákúndédé wòye orogbo ara lé èmi náà ní tiyín tó tọ́hún ni babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ babadúró dédé gbogbo ilẹ̀ tí mọ̀ pé àìsè nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágbolé ìfẹ́ lágbolé olólùfẹ́ babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ tí obìnrin bá ti sọ fún òun ọkùnrin wípé what man can do woman can do it better àbùkù bọ̀ díẹ̀ díẹ̀ nù tètè máa bọ̀ wádọ̀ babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọlọ́mọ ọkùnrin tó bá kù díẹ̀ káàtó tètè wá kẹ̀kọ́ agbára rẹ lọ́dọ̀ babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ mo ti wà ní roundabout gèrè alimi ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ wá sí ìlú ìlọrin nípínlẹ̀ kwara gèrè alimi roundabout ẹ bèrè rachel motor ibi wọn ti wọ ọkọ ìkó ohun ibẹ gangan náà la wà lọfíìsì wọn gangan la wà. babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ yẹn béèrè fún dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ yẹn béèrè fún. a wà nílùú ìlọrin tàbí nọmba ọ̀nà kẹfì bá mi sọ̀rọ̀ lórí wásaapù òun náà ni nọmba wásaapù mi ẹ pè mí síbẹ̀. ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí nítorí tiyín ni babadúró dédé mo ti ṣe àwọn egbòogi lọ́tùnlọ́tùn egbòogi pẹ́ lórí ẹ̀tẹ́ ìgbọ́ ti wà ńlẹ̀ lówó pọ́kú pọ́kú tó da púpọ̀ fọkùnrin ṣẹ̀kan sùn lọ. máwùlẹ̀ máa gbéwò ìròyìn máa máa sọ sítórì lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ máa máa bọ̀ wádọ̀ babadúró dédé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀. ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí wá gbé gbòógì àtẹ̀kanlẹ̀ àti ṣe ní tìgbàlódé ẹ wá gbà lówó pọ́kú lọ́dọ̀ babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ tóbi ló fi máa sọ pé wọn lówó orí mi ọ̀kárí àbùkù ní kọ̀ tí ó máa ṣàdúrà fọ pé sẹ́wọ́ rẹ̀ ò ní bàjẹ́ ìtẹ̀jú wá gbà ní ìṣinṣin. bákan náà egbòogi tẹ́ ẹ máa béèrè fún tá a mọ̀ sí egbòogi the champion tí mú tọkùnrin tó obìnrin jáfáfá lágbolé ìfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà ẹ máa bọ̀ wádọ̀ babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ àṣejẹ babadúró dédé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún wọn ọlọ́mọkùnrin tí ọkọ tó fi roku lọ́dọ̀ ìyàwó rẹ tó kéré sọ́jọ́ orí rẹ máa bọ̀ wádọ̀ babadúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ wá jẹ́ àṣejẹ lówó pọ́kú. bákan náà àṣejẹ babadúró dédé ti wà fún ìyàwó rere tó fẹ́ jèrè ìgbéyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ àṣejẹ babadúró dédé ti ń bẹ́ńlẹ̀ fún ọlọ́mọbìnrin bákan náà Olohun ni pete lagan. Bo lo ma ba pomo wa lo ri ti e pe. Amo ma fi osan re dola tete ma bo wa do baba duro dede. Mo wa ni landa about gire ali mi bye bye. Ma bo. Awon nkan to le fa da kole tabi arera. Tabi awon nkan to le fa nkan tan pe la robirin ku abi arokunrin ku. Arera ni nkan ti ma damu okunrin lasiko to ye ko roko yawo re daada gba ni wa dole. Arobirin ku okunrin ni ma da laamu. Asika to ba robirin ni o mo bi. Igba la la ya ro mo ja pati pati pati ma bo wa do. Baba duro dede are da kole. Aisan ti gbogbo Olorun ni bi se o. Ko ni bi se ni ko kan. Ba kan na arokunrin ku awon obirin ni ma da laamu. Ngba to ba ri okunrin to ro lolufe re. La ro mo wa kan ni damu mo wa ba. La isi bon jadi tele be la re na mo ja pati pati be en to se nkan ti o da. Be si ni ko se nkan ti o da. Awon nkan buku ti wa nu ara ni nda wa la le. Olorun ni ja rogun afi se o. Olorun ni fi ste so si wo okunrin ko ni fi si wo obirin. Ola ti tobi anabi wa Muhammad sallallahu ta'ala wa alayhi wa salam. Olorun ba o ni ja ara fi si. Awon nkan ti ma wa fa isan ta hun yi sinu ara o ni bi isan gbajuma. Awon isan gbajuma olojo pipe. Ti ma sa ko ba fe ni ti ma fi melo mi ni se to awon apere to si ma ri ni pe teyan fe se yo ko ma lagun keyan fe si eyo ko ma ta ni ko ma ro ni go keyan fe si eyo ko si ma fe yo ni loju keyan o se yo tan ko tun da bi pa to ku ti tun da sinu ara fun ra re keyan fe se yo ko ma ma te lomi o ti da sara ti o tun ni ma bakana elomi debi to ti se yo o tun so wa lese nlo wakati ara awon apere nkan buruku yinu o ko ato si aisan gbajumo yi o je nkan to lagbaju to be ile peju ninu ara olohun mo je alu roba igbalode fi seyo omo tete dide to ba ti ra awon apere won yi ma bo wa do baba duro dede are da kole a wa ni round about be reali mi e bere ra sha moto ibi o tin wo pe ku alalu bari kan be ni baba duro dede wa bayi be mo fi kale si ana olohun mo ba yin tabi ke ma pe mi sori number yi 070-570-65491 bákan náà náà ni nọmba whatsapp gbogbo ọrọ tó bá fẹ bá mi sọ pé mi ṣe rí whatsapp mi èmi náà lọ bá ń bẹ bàbá dúró dédé ààrẹ ìdákọlẹ bàbá wà ń bẹ bàbá olórógbó mẹsàn fọkùnrin méje ní fún obìnrin ọ̀fẹ́ la fi ń ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa kálu orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ bàbá dúró dédé ààrẹ ìdákọlẹ ṣe tí ó gbóògùn kò ní sọ kò ní ṣe mara ẹ dádì mọ́mì ààrẹ ìdákọlẹ ni ẹ béèrè fún mọ́mì dádì a ní fàìsàn ló gbà àmì.
10: Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ń kì yín o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè. Gbogbo ẹ̀yin jẹ́ ti dàgbà darúgbó. Jẹ́ ẹ̀rẹ́ yí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Bàbá tá a tìmìnì. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti dẹ̀rà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yí eyín nígbà tá ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti dẹ̀rà, eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ni kẹ́ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n pè ní ságó wọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu wọn máa rùn. Kò sí ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro. Lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onípàṣà kòkòrò 30 minutes.
11: Akúndéré wòye ara lé. Orúkọ tèmi náà ni ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Ní iléeṣẹ́ wa àìsàn kan míì ju tó ní ṣe pẹ̀lú àìsàn ẹnu àbí àìsàn tí ń kó bá ẹyin ọmọ ẹ̀dá ènìyàn. Tí ẹ bá ti dé roundabout gèrè alimi, ẹ béèrè ọ́fíìsì Rachel Motor, ibẹ̀ náà la wà tí a ti ń ṣe ìrànlọ́wọ́ ìtọ́jú nípa kòkòrò fún àwọn ẹ̀dá ènìyàn. Bákan náà nọ́mbà tí ẹ lè máa pè mí sí, òun náà ni 08057466077. Akòkòrò tí àwọn olóyìnbó ń pè ní toothache, òun náà ni àìsàn bí kí eyín máa ru ẹ̀dá ènìyàn, kí eyín máa ṣe ẹ̀jẹ̀ nígbà tí ẹlòmíràn ń fọnu, kí eyín máa ṣe ètútú tàbí kí eyín àbí èrìjì ènìyàn tí wọ́n ń pè ní jọ̀ bí kó máa ní ìṣòro bíi pé nǹkan ń jẹ tí wọ́n á ti ń jẹ́ wọnú téyín ẹlòmíràn fi ń yọ bọ́ sílẹ̀ àbí pàápàá jùlọ àwọn tí ẹnu wọn ti bá máa ń ní òórùn tí à ń pè ní mouth odor. Àwọn àìsàn kòkòrò yìí a máa fà á. Kí ẹnu kí ó máa ṣe egbò àbí ahọ́n tá à ń pè ní tongue tí wọ́n máa ń pè ní mọ́jàta fún àwọn ọmọ kéékèèké a máa jẹ́ bí egbò ní ẹnu fún àwọn àgbàlagbà láwọn àsìkò mìíràn tí èèyàn bá ti ní àìsàn yìí nínú ara. Ẹnu ríro, orí fífọ́, látara ríro yìí àkòkòrò máa dá wàhálà tó pọ̀ sílẹ̀. Tí ó bá ti jẹ́ pé kiní yìí bá ti ran tí à ń pè ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀dá ènìyàn a máa ṣe àkóbá fún eyín tó wà ní inú ẹnu ẹ̀dá ènìyàn láti mọ́ lè fi jẹ nǹkan kan mọ́. Gbogbo eyín ni ọmọ dàmú ẹni náà torí tí nǹkan ìyẹn téèyàn bá ti jẹ nǹkan sọ́ọ̀tún sósì nínú ẹnu ni máa jẹ́ kí kòkòrò yóò tètè ràn sí ọ̀tún yóò sì ràn sí òsì. Gbogbo yín ni àwa máa wá tọ́jú nílé bàbá onípàṣà kòkòrò nílé iṣẹ́ wa ọmọọba ewé dọ́là. A wà ní roundabout gèrè alimi nílùú ìlọrin ẹbìrẹ Rachel Motor ibẹ̀ la fi kalẹ̀ sí. Tí akòkòrò yìí bá ti wà chronic tí à ń pè ní toothache ó lè fa kéèyàn má le jẹ ata lásìkò tó yẹ kó jẹ ata. o si le mu elomiran nigba to ba n omi tutu iyan ma wa ro de pe lo ma fo lori kora te lomi o ni rorun so akokoro ta sin so yi o pe orisirisi ilana toju won si wa lototo nile ise ti baba oni pasan akokoro omo be $2 aisan akokoro ta lo pin si ilana meji ti toju won si yatoto awon afi owo fa nbe ti ma da akokoro le senu ede niyan ni bi nkan jije abi nkan mi ti iyan mu elekeji oni ti won ma pe ni aje ti o ba ti wa nu eje elomi ti ba fi bi ti won pe ni inheritance ipe aisan akokoro yi ni enu fun ojo to pe ti eyan ba ite mojuto amo tun wa da wahala mi le sinu enu bi ki enu ma wu abi bi ki eriji ki o ma wu o si le tibe ko din ti o lead si in ta npe ni tumor of the jaw bakan na o tun le tatara be ko lead si in ta npe ni tumor of the tongue adua temi wa se fun eyan mo ya wa ni wipe olorun oba oni ja rogun jejere enu ti a npe ni cancer ni ile ise omo oba ewe dollar a ma bere se latago mesan aro titi diago marun role ni gbogbo ojo monday titi to fi dijo saturday bakan na ni gbogbo ojo sunday lati ago mewa si ago merin osan la mo fi do lati fi se itoju fun awon omo ede niyan yiyo eyin ko ni iwosan opolopo ti yo eyin won yo to tun won yo to si o yo to ki o ti yo ti sale ti kini si tun da lamu pataki be julo ni pe ke wa ki eyin o fu awon nkan tin je kokoro yi ko jade kokoro je nje yi ti won pe ni sango worm lede eleyibo bacteria ni mo fa sinu enu eda eniyan to ba wa pe lai ti ri itoju o ma lead si awon aisan kan ninu enu ta n pe ni mouth disease ilana itoju to ba ti di mouth disease o tun yato feni tin ta tin ru abi tin mu mi tutu ti o gbadun ara re inu awon kan ta wa n pe ni mouth disease yi lawon kan won yi bi mouth odor bi watery of the mouth bi ki enu ko sa mo fonto o ma fa to senu ti tonu mo wa run bi ki ete o ma be abi bi ki enu mo si egbo bi ki eriji ko ma wu abi ko ma so ti o ma wa ta ti o ma yo itutu ti eyin ba ti mi latara wi pe in to ni se pelu in ta n pe ni gum of the teeth to ba ti ni aye ti eyin ba mi amọ tin to je itakun re ta n pe ni root ti o ba ti kan abi ti o ba ti fo lagbara olohun eyin na o duro pada amọ ti eyan ba pe lati se itoju yi ni asiko o le se akoba debi pe funra re yin le yin o ma bole ti kokore ba ti je iriji ta n pe ni jo to ba ti je yo fi aye le ni sale bi ti eyin fi se gbongbo yo si yo bole funra re ko to wa ri be e ma bo won de mi omo ba we dollar papa oni pasa kokoro baba 30 minutes gbogbo omo dating kan wa ba wa nda laamu segede le n pe ni o eni gbogbo ruko to ba le je to ba ti jo pe laarin isoro idamu lori enu ni abi eyin abi eriji abi ahan e ma bo adu emi omo ba iwe dollar baba oni pasa kokoro baba 30 minutes nibi ki a ma fi eyin si nkan to ba le to lagbara bi minerals abi bi koki ti a ba tin fe yin si ile rawon lera won o le ko ba eyin ati nkan miran be lo ki eniyan ma fi eyin je nkan to le bi egungun to le abi ki eniyan ma je nkan to ni egun to be le gun yen leyin bi eja ti o ba moju to aye o le gba laye ti nkan ma store si be tawon kan kan ma wonu be to ba wa tin di joke eta yo di nkan tin form kokoro tan wi ti eyan ba fi eyin je nkan to le abi o fi si nkan to le o le create o abi ki eyin e ko san ti nkan ma wa store si be kokoro tan soro nipa re yi o je nkan to buru o dabi terrorist of the teeth ni tori pe already lati yo gbogbo nkan tin je yin ede niyan lati mo si nkan kan be mo awa na mura akokoro yi kale gege bi ko je nkan ti etete gbogun ati wa mura re kale togun togun togun togun inu awon ogun ti awa fi seran lo fa awon eyan to je nile ise ti wa o na ni ogun ti egbo ti awon eyan pe ni pasan akokoro ati wa ti tun si ogun kan ta npe ni anti toothache to je pe o mo gbiyanju fun awon ede niyan nipa pe gbogbo tin je yin yo si di ohun gbagbe lagbara olohun esi ma ri wa lati aaro ni ago mesan si ago marun abo irole amo ni ojo sunday tin je ojo simi laarin ago mewa si ago merin osan le ri wa bakan na ni ile ise wa ati ni awon ero igbalode lori sirisi en to ni se pelu complete tooth equipment and tools o ti wa ni ile ise awa omo ba iwe dollar ultrasonic scaler machine o ti wa nle lati se itoju enu feyan omo ya wa lowo poku check retractors o ti wa nle na feyan omo ya wa telefista fi se itoju yin fun yin lowo poku check retractor yi ona lawon mi npe ni lips retractors be lawon mi ran si npe ni mouth retractor ni ile ise babo ni pasan akokoro omo be we dollar bakan na dental lead teeth whitening lamp machine o ti wa nle na ni agbara tolohun lowo poku la fi se osan fun yin eyin oni gbongbo oni egun ninu be na lo si ni awon san kekeke ti npe ni vessels ti o mo gbeje rin ti nkan ba ti se a mo sakoba fun eda eniyan be na si ni eyin o ni ade ta npe ni crown ohun le de eniyan te ri yen to be fi le fon think nkan ba wa nkan bi egun to wa ni sale abere yo ma mu ni rawa kan si emi babo ni pasan akokoro bákan náà yín tẹrí yẹn ó ní gọ́ọ̀mù tiẹ̀ tó lẹ ìrìgì papọ̀ mọ eyín tó bá ti ní ìṣòro a máa mú eyín mì kàn sí mi bàbá onípa sora kòkòrò. Bákan náà ó ní tí a ń pè ní root ìtàkùn rẹ̀ tó fi gbé amú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ní ìṣòro kíní kejì ó lè máa ferí fífọ́ ara ríro ara títa kàn sí mi bàbá onípàsán akòkòrò ní gèrè alimi round about ọmọ bíi $1 bàbá 30 minutes. Eyín tẹ́ ẹ sì rí yìí tí ìdààmú bá ń bá èyí tá ń pè ní upper teeth ó ní ìtọ́jú tá a sì fún èyí tá ń pè ní lower teeth ìtọ́jú ẹ wà lọ́tọ̀. Bákan náà front teeth ó ní ìtọ́jú tá a fi ṣe ìtọ́jú ẹ yàtọ̀ sáwọn èyí tó wà nínú tí ẹ̀dá ò lè fojú rí fúnra rẹ̀ àfi tá a bá fẹ́ bá a ṣètọ́jú ẹ̀. Ọlọ́run ọba kò ní fi àìsàn tí ògbógun fi ṣẹ̀dá ẹnì kọ̀ọ̀kan o. Ẹ kàn sí èmi ọmọ bíi $1 bàbá 30 minutes ní gèrè alimi round about ẹ bèrè ráṣà ọmọ tọ̀tẹ́ bá ti dé gèrè alimi round about ẹyẹ méje jásá ọmọ bíi $1 bàbá onípàsán kòkòrò nọ́mbà mi náà ni tún pè fún ilẹ̀kàn yìí 08057466077 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08057466077 bàbá onípàsán kòkòrò ọmọ bíi $1 àìsàn tí ògbógun ní sọ́kù ní sí ìran rẹ o àmì.
0: Diamond FM ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé ago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm.

0: lára léyìí àwọn onílé ó sọ pé àwọn làwọn ó tún ṣe wọn ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí òjò ba lé jẹ́ wọn ló sì sọ pé àwọn ni káwọn ya lọ wá bá wọn ó ti tún ṣe o ó wá ti di pé wọn ti fẹ́ sọ dojú ọwọ́ pa àwọn làwọn ọmọ tuntun tó bá bàjẹ́ nínú ilé ṣe wọn wá ń bi ẹ̀yìn ọlọ́gbọ́n onímọ̀ olóye àgbàlagbà tẹ́yìn náà wà nípò tọ̀tọ̀ pé ṣé bí wọ́n ti ṣe rèé àbí ṣe sí pé nǹkan míì làwọn ń ṣe kádàkùn ká gbà wọ́n mọ́ran ìkẹta tó dà bẹ́ẹ̀ lárákùnrin tó pé nọ́ọ̀sì làwọn àwọn jọ́ auxiliary nurse kọ́dà àwọn lọ iléèwé àwọn parí lọ́dún 2021 báwọn sì ti ṣiṣẹ́ láwọn oríṣiríṣi hospital káàkiri pọ́dún kẹẹ̀ẹ́dógún táwọn ti ń ṣiṣẹ́ káàkiri rèé ọwọ́ ń sì àwọn bíi káwọn dá dúró láàyè ara àwọn pé ṣùgbọ́n táwọn bá tún ti rò ó ẹ̀rú ọ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ni àwọn sáwọn sì lè dádúró báyìí bó làwọn ti fẹ́ ṣe kí làwọn ó ṣe pé ẹ̀rú ń ba àwọn láti dádúró àti pé àwọn ó tiẹ̀ mọ lúbi táwọn ó tẹ̀dó sí gan àwọn ò tiẹ̀ lè sọ pé lù báyìí làwọn fẹ́ lọ tẹ̀dó sí kádàkùn káwọn ká gbà wọ́n mọ́ran kí làwọn ó ṣe tẹ́rù ò ní bá wọn mọ́ kí làwọn ó ṣe táwọn ó fi mọ̀ pé lù báyìí ló yẹ káwọn ó tẹ̀dó sí tọ́ka àwọn ọbalẹ̀ àwọn tí wọ́n ní ká gbà wọ́n mọ̀ràn lè lórí rèé ẹlẹ́ẹ̀kẹrin tọ́dà bẹ́ẹ̀ ni wọn arábìnrin tí wọ́n pé tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ṣe ìdìbò nípínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ sátidé tó lọ yìí wọ́n ní pé arábìnrin yìí wá látẹ̀yìn odi ó wá dìbò nílé wọ́n ní ṣùgbọ́n kó tó di pọ́ lọ sẹ́yìn odi yìí ọlọ́kọ nílé ó sì bímọ fọkọ yìí ṣùgbọ́n wọn àtọkọ yìí wọ́n ti dàárú oníkálukú ti lọ ń lọ ẹ̀ nílùú ibi tí ń gbé ó ti lọ́kọ lọ́hùn-ún tí wọ́n fẹ́ra wọn tó sì ti bímọ fẹ́lẹ́ yìí náà wọ́n ló sì dágbére fọkọ lọ́hùn-ún pé òun lọlé lọ dìbò ńgbò ó sì délé wọ́n ní fámílì àwọ̀ sí wọn ló yẹ kó dé sí lọ́dọ̀ àwọn ẹbí títí ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kò dé fámílì àwọ̀ sí wọn o kò dé sọ́wọ́n ọ̀dọ̀ àwọn ẹbí títí ẹ̀ o ọ̀dọ̀ ọkọ rẹ̀ jò ní ọkọ àárọ̀ tó bímọ fún wọn níbẹ̀ ló dé sí wọn lọkọ tọ̀hún ti wá fura òun wà ń pe fámílì àwọ̀ sí wọn pé lágbájá só dé sọ́dọ̀ yín àwọn ní tọ̀ àwọn ò rí pé àwọn sì mọ̀ pé ọ̀dọ̀ ọkọ ló dé sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ jò ní wọn láwọn rí o wọn ní ọkọ náà sì ti ń pe àwọn ẹ dákun bàbá ṣé ọ̀dọ̀ yín ilé fámílì àwọ̀ sí lágbájá dé sí àbí yóò ọ̀dọ̀ ọkọ rẹ̀ wọn làwọn mọ̀ àwọn rí wọn lọkọ yìí náà sì dá sóhun èèyàn ló sì bóun náà kọ́mọ́dì pé wọn ò fi nǹkan sára obìnrin tí ó gbé padà lọ bọ́kọ tọ̀hún tọkọ tọ̀hún ó yìí kwana ṣé káwọn ó ṣòótọ́ fún àbí káwọn ó fi rírí ṣaláì rí pé ṣùgbọ́n tán bá jẹ́ pọ́ padà rí bẹ́ẹ̀ lóòótọ́ tí wọ́n padà fi nǹkan sára obìnrin tọkọ tilẹ̀ òkèrè lọ́hùn tó lọ yí kwana ṣáwọn ò ní jẹ̀bi ẹ̀rí ọkàn kí ni káwọn ó ṣe 0916159101 lójú ọ̀pọ̀ ìtọ́wọ́ bí ká gbà ìpè bíi méjì mẹ́ta sí ká tó lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ lórí Facebook tó ráwọn náà ti bá wa dá sí dáadáa àtórí WhatsApp á di gbogbo ẹ̀ papọ̀ ẹ̀lú ẹ̀ká lẹ́wọ̀.
1: Mo fẹ́ dáhùn sí ẹni tí ó lóun gba ilé pé ilé yẹn bàjẹ́ fẹ́dá lánàdù mo ṣe yẹn.
0: Ẹ ṣeun.
1: Ó dá nítòótọ́ pé kí lánàdù kó máa dáhùn sí ẹni tó gba ilé.
0: Ok.
1: Pẹ̀lú àjọṣọ wọn.
0: Agreement.
1: Àdéhùn ni. Ní o ti mọ̀ pé ilé ń jò. Kọ̀sáyìn láti ṣe. Ṣùgbọ́n ó ní àwọn kankan tó jẹ́ pé ó máa ń bàjẹ́ lóyún tó jẹ́ pé ìdí kọ̀sáyìn lánàdù.
0: Ok bí irú àwọn nǹkan wo ni ẹ là wá lọ́yẹ̀
1: wa. Ìjà ó ní ẹ̀tìjà pé lánàdù lọ́gbọ̀dọ̀ wá sí
0: nẹ́ẹ̀tì. Ok.
1: Rárá o nígbà tó bá dáná wá sí nẹ́ẹ̀tì fún tenant nígbà tó wọ tó jẹ́ pé nẹ́ẹ̀tì ẹ̀dẹ̀ da. Tó bá ti lo títí tí nẹ́ẹ̀tì ẹ̀ bá já. Wọ́n lè fi igi yá.
0: Bẹ́ẹ̀
1: wọ́n lè fi nǹkan sí.
0: Òdodo ni.
1: Tenant ló gbọ́dọ̀ sí.
0: Ẹ̀tọ́ ti tenant nu ẹ ṣeun.
1: Jẹ́ni tó bá jẹ́ pé ilé tó ní gíláàsì. Tó lọ fọ́ gíláàsì ilé tó fọ́ gíláàsì ilé tó ní kí wá bá ẹ máa pààrọ̀ ẹ̀. Ibi wọ́n ló fọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó gbogbo ilé ìlọ́jọ́ ni láàrọ̀ ló gbọ́dọ̀ yọ owó ẹ̀ fún nínú ilé ẹ̀ tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ bá ẹ sí.
0: Tójò bá wa balé jẹ́ ńkọ́ torí wọ́n ní òjò lọ́ba ibi tí wọ́n ń sọ yìí jẹ́ báyìí nísìnyí.
1: Òjò. Òjò láàrọ̀ ló gbọ́dọ̀ ṣe tó bá jẹ́ pé òjò ni láàrọ̀ ló gbọ́dọ̀
0: ṣe. Ẹ ṣeun.
1: Ilé ń jò. Gbogbo ẹ̀yẹ láàrọ̀ ló gbọ́dọ̀ ṣe.
0: Inú mi dùn bẹ́ẹ̀ ṣe bá wa là yìí torí ẹ̀ làlọ́ bá a bá là kí iye èèyàn. Arábìnrin tó pé àwọn ọkọ ti fọkọ kìíní ó ti fọkọ kejì ó sì ti bímọ sọ́nà ọ̀nà méjèèjì.
1: Arábìnrin yẹn náà gbọ́dọ̀ dáhùn sí.
0: Kẹ́rin tó
1: bàbá àǹtí yẹn kò tí ì dàgbà láti lọ lọ́dọ̀kọ̀ mi. Ṣùgbọ́n kó dùn kó sì ro nǹkan tí àwọn èèyàn bínú sí ara ẹ̀.
0: Kó ṣe àgbéyẹ̀wò ara rẹ̀ fúnra ara rẹ̀.
1: Bẹ́ẹ̀

0: o ti agbeyewo ara e kini mo
1: bi do evaluation kini bi awon ara bi inu ti won fi nlo
0: eh ko jo ko funra e ko
1: e seun
0: o ti ri o ku o nbe o ti se erin ato yaya ba yan ma lu
1: oda oda
0: lo ati ona o wa ti
1: ami atuko e seun elu e kale
2: e kale nsoloye
1: eh awa wa kola lasoge
2: ah baba omo ti ni won olohun jaje omo ti jale
1: ami e ku rin ojo
2: awon ile ti je to yin o
1: ami olohun ami
2: e je no baba be da si to mo ki gugu agbalagba
1: won si na e seun
2: o ni won le ko la ka ijo ana
1: ami
2: ja won ana ni le are ati
1: e seun
2: baba baba adi ni ta je sokan
1: e seun
2: ta je sokan
1: be ni lati re adupe
2: era ko sere ni mo ko be da si
1: ni
2: business
1: mhm
2: e so loye
1: mhm
2: gbeni to ba soju ko ni joba
1: wallahi
2: gbeni to ba soju owo ni tenu o
1: eh eh eh eh
2: gbeni to ba soju olomo jesu faye
1: hmm
2: o do na ti yan bi nla laye o fun gan
1: hmm
2: o gbe gan
1: hmm
2: nje be eniyan o da won lo je o mo se ji je be ni won ti se
1: 15 years ni won ti nse yi ti won ti nse kaka kiri lodo
2: awon ye pa yo ba ko se pe o je wa ki woro ti won mo o bi lo mo meta
1: mm
2: bo gba me la ju woro gba mo ti
1: da
2: omo ni bi
1: eh
2: ti won so jo fun gan lenu se o ko ni o
1: to
2: ta pe won ni won mo mu ni ati won mo go describe fun ya
1: to
2: ni pe bo to ba ku je ka ti e meje wa ku fun won o
1: e ba
2: e ti pa won fun yo ba ma ẹni tí wọ́n bá fún ọmọ èyí tó wà lè jà wọn kán bẹ wọn mọ ijọ yẹn ni wọn fi da fún ọmọ ayé
1: olùdájọ
2: wọn ọba ijọ yẹn nìkan kó wọn lè mara wọn láì kàná ẹkọ àwọn òní ti bẹ ẹkú náà wà náà àwọn ẹkọ wo bíbí kádàrá àwọn gbé náà náà níjẹ lè dájọ àdìkọ ọmọ ijọ yẹn ẹ bá wá ijọ yẹn o wọn mọ jẹ wọn mọ bẹ ẹ bá wà pẹpẹ kó lo títọ kí wọn wò wọn lò kan wò
1: wọn
2: wò bí ó
1: Oda.
2: Ami.
1: Adupe esun.
2: Ami to lo ku wa si osun e to wa si. Ilu yen to ku wa bigbo. Meji lo re ni o.
1: Esa wo.
2: Awa gbala gba ni le mala mo lu bi ni ya. Ani yen la koko se. Eni ti baba so ko mo le ba ti oko lai lai pe ko so ni.
1: Baba lo oko lo pe won lati se wadi lenu won pe
2: mo mo fun message pada pe ko sun le to ka ti ko fun ni bi to wa nu taro maro fun ni bi to wa ko ni pe baba pe igbe ya isun odo wa ni bo lo sun ko fe da a ti mere a ka di pe leyin le ni pe ko sun obi to ye ko sun o ka fe a gba la ko mu pe eyin le wi fun mi
1: ka be si olorun
2: bó ṣe rí nìyẹn
1: ẹ ṣeun
2: ó ti gbọ́ mẹ́sẹ̀jì tẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ ni
2: àmọ́ bá gbọ́ níbi tí ó ti ní
1: gbogbogbò
2: lọ́wọ́ bá lójú agbára àwọn bàbá náà kú pè ní ilé ọmọbìnrin bó ṣe ń bẹ lọ́kàn ọkọ rẹ̀
1: bẹ́ẹ̀ ni
2: oníṣẹ́ sọ múfúmẹ́ǹtì rẹ̀
1: wọ́n
2: ti lẹ́ni bí àbá ń fẹ́ lẹ́nu yẹn máa ń sọ ìjọba tó wáá fẹ́ mú ìjà sí i ìjọba tó ń fẹ́ sí i kò fẹ́ já nù
1: bẹẹni
2: ìrora lọjọ ìbìrin yẹn ni pé òun là níyẹn rẹ wá kù bọ bá mọ
1: lẹẹsì
2: ni gbogbo ṣe tó bá fẹ ọmọ tó bá fẹ yà ọkọ rẹ bá ń bẹ láyé
1: ìrìn
2: rẹ kù kán ló rà jù
1: tó
2: torí bí wọn ṣe ọmọ lọbẹ lẹẹkọọkan
1: lẹẹkọọkan
2: ẹni jẹbẹ tó ti lọgbà láàrin wọn
1: ọdà
2: ẹdọgbà because complain ti ẹni yìí complain pé àwọn làwọn ọmọ ẹ ti àwọn làwọn ọmọ ẹ ti
1: bẹẹni
2: gbogbo ẹni tó bá wá ju ogun olóòtú lè dé nàìjíríà yìí o owó ni lọ́ba wọn àwọn tó bá pẹ́ tó ní ilé ló ní ilé kò ní gbà kí dúkìá rẹ ọmọ
1: láíláí bẹẹni
2: àbí ni wọn bá dá mọ́tò yẹ̀gùn mi sọ lọ́yẹ lọ́kọ̀ gáígá tí gbogbo ẹ̀mí ọmọ wà lọ
1: ìtẹ̀kùtẹ̀ ni ọmọ tẹ
2: ìjọ ọmọ bá wọn lè gbé oṣù mi ti pé
1: ẹ̀ka
2: ò lè àwọn tí wọn á rò bí ọba ti gbé àwọn ọgbọ òkú kankan yìí fowó kò ní
1: ìgbésẹ ọdún
2: ìbá pọ
1: ọdà
2: bí àwọn náà ti jẹ nìyẹn
1: ọdà àdúgbò ẹsẹ wọn
2: fà ọlọrun gbàdúrà òkú wa
1: àmì
2: àwọn ọdọ ẹ má gbàgbé kójú òkú sọkàn wa o àti àwọn olóṣèlú nàìjíríà
1: bẹẹ
2: bá wà gbégbá ọmọ ẹnìkan kan ní nàìjíríà
1: wàláì
2: láti
1: Amen.
0: Ben,
1: Adupe, oda. Elu e kale?
3: Oh, wa.
1: Eh, Pastor Fasundi e kale sa o.
3: Adara fun yin.
1: Ami Jesu. Ami.
3: E o ni se laso.
1: Ami Christi o. Ami o.
3: En gbe ni o.
1: Ami o.
3: En to ba de ti gbedodo ni ko ka.
1: Be ni.
3: O gbadun fe mi so de ti gbogbo te n gbe ni rere loruko Jesu e o ka o.
1: Ami. Ami.
3: E wa ni moko omo o.
1: Ami Jesu.
3: En moko aya o.
1: Ami Oluwa o.
3: Ami o. Ipono. Ami so de ti e o ni rin o.
1: Ami. Ami.
3: E ni teju le mole o.
1: Ami. Amen.
3: Kokodo aye loruko Jesu ni lu fun yin o.
1: Amen Oluwa. Amen.
3: Ta ye wa ni mo yin o.
1: Amen Oluwa.
3: Ona ni lo yin mole o.
1: Amen. Amen.
3: Lo ni yin lara o.
1: Amen. Amen.
3: Ola laula.
1: Ola ku wata.
3: Ku ata.
1: Illa billahi lazim. Mm.
3: Bo kin ya ku she lu.
1: E seun baba.
3: Ah, e je ki mo leni to lo n be won boyo n pari se nurse abi.
1: Be.
3: Ah eh. Mm. Eni awon emi afi awon emi apokoko eni sofo.
1: Mm.
3: Awon lo n deru ba.
1: Mm.
3: Be so pe a o fun wa ni emi eru.
1: Be ni.
3: Bi ko se emi boya.
1: Mm.
3: So eni ko wonu awe ati adua ko fi awon emi yen bu.
1: Okay.
3: Awon emi le baba ati ya ton fe ko sase yori.
1: Eh.
3: Tori ko ti lo sis ko ti lo ri because to da.
1: Ti pari.
3: So o wa ye ko lo da duro awon emi yen wa ti emi beru wa. So woni agbara ojo so pe oni lewo.
1: Onile ni oni gba fun baba.
3: Oni gba fun o.
1: Je
3: ba o lohun se ni gba fun awu ati adura ko ko no mu agbara e gbogbo e meru e jade faye mi nle. Emi ati yoro ye wole aye mi wa.
1: Eseun.
3: Agba ko ma gba niyan o. Mo ba re ko Jesu a sha se yori.
1: Amen. Amen.
3: E wa re mi to ni okunrin kini ikeji kini kan okun.
1: Hey, long shot.

0: faramọ́ àwọn pé tó bá jẹ́ pé iye ara mi ń kọ́ kọ̀ṣẹ́ fún pé gbogbo wa ó ní bá ṣe máa ń gba ẹlẹ́mọ̀rìn àmúṣọwọ́ ilé mi àdúró tí a fi ń ta gbọ̀dẹ̀ mi ń ṣiṣẹ́ nǹkan tí màá sọ pé nǹkan tó lè tún ṣe ni wọ́n tún ṣe mo dá pé nǹkan tó kó ga ju agbára wọn lọ ní nǹkan jẹ́ tí wọ́n á lọ dùgbọ́ ó jẹ́ màá ti mi o.
1: ẹ ṣeun bàbá ojú òní tẹ̀yìn náà a rí yín bá ní dáadáa tó ọ̀dà lọ́wọ́ ṣe dáadáa fún gbogbo wa kárí 0916-159-1011 lójú òpó òpó ìtọ́wọ́ bí tẹ́yìn náà tó fi lè bá ń gbà wọ́n mẹ́rẹ̀ẹ̀rin yìí ní mọ̀ràn ọkùnrin wà ń bẹ̀ obìnrin wà ń bẹ̀ ẹ bá ń gbà wọ́n mọ̀ràn àgbàlagbà gan wà ń bẹ̀ ló ẹ kálẹ̀ ẹ ṣeun láwọlé sùn rí o láwọlé sùn rí ẹ kálẹ̀ ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun àmì ọlọ́run àmì.
2: Àkọ́kọ́ ẹni tí mo fẹ́ dá sí ni pé ẹni tó ní òun kọ́sẹ̀ nọ́ọ̀sì.
1: Ìbá.
2: Tí ò lè da iṣẹ́ sí. Ẹni tí kò kọ́kọ́ tíráì kó tó di pé yóò dá dúró. Kó wá dókítà kan tó yẹ pé tó lè máa bá ṣiṣẹ́.
1: Ẹ ó lóun ti ṣiṣẹ́ káàkiri àwọn hospital. Ó lọ́dún kẹ̀ẹ́dógún tóun ti ń ṣiṣẹ́ káàkiri gan rẹ̀.
2: Lọ́dọ̀ àwọn èèyàn káàkiri.
1: Lọ́dọ̀ àwọn dókítà káàkiri. Ato ẹ ṣeun.
2: Àdúrà ló ní.
1: Ọ̀dà ọ̀dà.
2: Kọ́lọ́hún ọba kó pẹ̀lú ẹ.
1: Àmì.
2: Kó tí ó di kọjá pé sẹ́yìn ọkọ má jẹsẹ̀ rẹ̀ torí rẹ̀ yàn o.
1: Kábíyèsí Ọlọ́run sótún ṣeé ṣe bẹ́ẹ̀.
2: Ó máa wáyé bẹ́ẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run.
2: Tó bá jẹ́ kí wọ́n sì bá ní kútúrà ẹ̀ tó bá sì nù kan kó máa gbàdúrà.
1: Ọ̀dà
2: ọ̀dà. Ó sì jẹ́ pé kírísítẹ́nì náà ni kó lọ bá àwọn òjì. Àfinimọ̀nà lọ́lọ́run.
1: Bẹ́ẹ̀ni.
2: Arákùnrin tó sọ wípé òun bímọ mí fẹ́nìkan
1: òun
2: bíbí fẹ́nìkan gbogbo ẹ̀ náà kọ́ láyé máa fi ṣe ni
1: o.
2: Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àwa kan máa bẹ̀. Ó lè fojú wo kó kéré pàápàá gbé àṣírí yìí náà ni ọkùnrin ọmọ adé yóò máa dé tà mí. Ó ṣàkíyèsí ara rẹ̀ kó jòkó. Tó bá wá rí i pé ní tó òun ọ̀la lè bù kan torí pé kó ọkùnrin kó tó lè fi obìnrin sílẹ̀ pé n ò fẹ́ mọ́ tó ní. Tó bá fún un ní kọ̀ǹpútà nǹkan tó ń ṣe yóò dùn mí o nǹkan tó ń ṣe yóò dùn mí o tó bá ṣáájú ní tí ò bá gbá. Òun tọ̀ wọ́n wà pé nínú sọ́ra rẹ̀ náà ni a fi ṣe ọmọ pàdé láàyè kan. Ṣé ẹ̀ náà ni?
1: Ọ̀dà ẹ ṣeun bàbá.
2: Ìmọ̀ràn tó ti ṣe
1: bí. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun.
2: Ẹlẹ́ẹ̀kẹta.
1: Ibà.
2: Tó rẹ́ǹtì ilé. Tó ṣe pé láìlọ́ọ̀dù ni kọ́ máa.
1: Kọ́ máa tún lè ṣe.
2: Olójú yìí tó lè tún ṣe. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́.
1: Ẹ ṣeun.
2: Bọ́yá kọ́kọ́rọ́. Ó bàjẹ́ kóra mi. Gíláàsì tí láìlọ́ọ̀dù ṣe síbẹ̀ ó fọ́.
1: Ó fọ́ kóra mi ìdí.
2: Kóra mi.
1: Ibà.
2: Ìpánlé tó ń jò lókè. Ọ̀kan o. Ẹni tí gbowó.
1: Ní kọ́ wá ṣe. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá. A rí yín pẹ́ o. Àmì o àdúpẹ́ ẹ ṣeun o bàbá. Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ káàlẹ́.
3: Ẹlẹ́yẹ wà.
1: Ẹ káàlẹ́ o.
3: Ìyá ṣèjì.
1: Àdúpẹ́ ẹ ṣeun.
3: Ẹ ti ogún ọdún.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta.
3: Gbogbo ìlú ni gbọ́.
1: Àdúpẹ́ ìyá wa.
3: Mo fẹ́ sọ̀rọ̀ ní ọ̀n kọ́rẹ́ǹtì ilé.
1: Bẹ́ẹ̀ni.
3: Tí o rí ilé kó bá wọ̀ fún. Kókó ń bẹ̀.
1: Ẹ̀ tí o bá ti wọ̀ fún kókó ń bẹ̀.
3: Second, àti kó ní ọ̀ṣẹ́ nọ́ọ̀sì for 20 years. Ó wá mọ̀ pé ẹ̀mí ọ̀gbẹ́. Àwọn VIO lè kọ́ gbàdúrà lọ́jọ́ mẹ́ta ìyàwó.
1: Ọ̀dà.
3: So kọ́ fi bá ìṣòwò nínú ayé ń pé kọ́lọ́ ọ̀dẹ́ kọ́ fún ní ìgbóyà.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìyanu Aṣẹ́lẹ̀ nínú ayé.
1: Àmì o, àmì o.
3: Ṣé o rí àti kọ́ wá dìbò? Àti ilẹ̀ Hausa. Aláìní ẹ̀kọ́ ṣe ni sọ́dọ̀ pé kọ́kọ́ ní ti bá ewu ẹ̀sẹ̀ta kọ́ wá kéde ẹ̀ padà sí ilé ọkọ̀ àárọ̀.
1: Ó bá parí.
3: Máa bá iṣẹ́ lọ.
1: Ọ̀dà.
3: Ẹ kú ètò.
1: Adúgbò ẹ̀ṣẹ̀ ìyá sójà. Mo ti mọ̀ pé ìyàwó bínú tán ìyàwó láìkì irú nǹkan bẹ́ẹ̀. Ọ̀dà kò burú. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ làwọlé sùn lẹ́yìn.
3: Ẹ̀kọ́
1: ẹ̀ ṣeun.
3: Mista Ọlọ́yẹ.
1: Ẹ̀ka alẹ́ bàbá.
3: Ọ̀lẹ́yìn á máa la
1: o. Àmì Ọlọ́run o. Àmì o.
3: Ẹ̀kú ṣàṣìṣe.
1: Àmì àmì.
4: ami sakiti o
1: ami ami
4: ami e ni ti ko ko fe se afi ni ti eni ti so pe ile
1: okay
4: Landlord,
1: mm. Okay. Okay. Okay. Okay. Okay.
4: Okay.
1: Okay. Okay.
4: Okay.
1: Okay.
4: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay.
1: Okay.
4: Okay. Okay. Okay. Okay. Okay.
1: Okay. Okay. Okay. Okay.
4: Okay.
1: Okay. Okay. Okay. Okay.
4: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay.
1: Téyàn
4: bá ti fẹ́ nìkan tó ti bímọ ti nìkan ọlọ́run ló lè máa pòyàn yọ tọ́lọ́run máa sọ yàn
1: bẹ́ẹ̀ ni o
4: ẹ̀gbọ́n báyìí nítorí náà ọlọ́run máa sọ àwa ọkùnrin
1: àmì o àmì àmì
4: máa bí tó bọ̀
1: adúpẹ́ ẹ̀ṣẹ̀ nípa
4: ọmọ wo láti ní ìsàlẹ̀ sọ̀rọ̀
1: adúpẹ́ ẹ̀ṣẹ̀ òun bàbá ẹ pẹ̀ fún wa rí yín pẹ́ o ẹ ṣeun ẹ̀lọ́ ẹ kálẹ̀ ẹ ti wọlé ẹ̀lọ́ o ẹ ti wọlé o ọ̀dà tí wọn bá lò látàpá abẹ ẹ̀yẹ ń tọ́dọ̀ àwọn tí ń bẹ lórí facebook tó ráwọn náà ti dúró kò rí bí látàgù mẹ́sàn-án ni wọ́n ti wọlé tí wọ́n ti ń sọmọlúwàbí ń bẹ ẹnjìnìá lukman yunus adúpẹ́ ẹ̀ṣẹ́ àáfáà noa arówólò ọ̀ládélé ẹ̀ṣẹ́ o ọ́ní olúwàfẹ́mi adúpẹ́ ẹ̀ṣẹ́ láúlà olówó lawrence ọ̀làríwájú adépọ̀jù akérèdọ́lù moses adúpẹ́ ẹ̀ṣẹ́ abdulrasaq agbárẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi dáadáa nu adúpẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀kú àdó ti wa akínwálé owólábí ẹ̀ṣẹ́ o ojú òní tìyín afọláyan ṣèyí solat aluminium akindele victor ismail olúṣọlá kamaldeen ọlájídé fàdírẹ bolúwadé adékúnlé mustapha joy dèjì adúpẹ́ ẹ̀ṣẹ́ o rasheed kayode ẹ̀ṣẹ́ o adébísí adéọlá john olúṣọlá olóyèdè oyèlékè ẹ̀ṣẹ́ o olúṣọlá olóyèdè lékè adúpẹ́ ẹ̀ṣẹ́ o ogunlànà taiwo joseph adúpẹ́ ẹ̀kú àdó ti wa olúṣọlá abiola florence fatai oríowó emmanuel j peter fàdìpẹ bàbá tọpẹ abiola bolúwa ti fẹ gbogbo yín pátápátá làkí lórí facebook pé ẹṣẹ wọn jẹ ǹdẹka àpòlò ọjà kí n sáré lọ páàkíndé tí n bá dé kí n darí sọdọ àwọn tí ń bẹ lórí whatsapp ojú òní tìyín ẹ má ì tí ì sun o ọrùn burúkú ò ní kùn wá.

0: padà sórí ètò ọláwọlé sùn lórí ìkànnì diamond fm ẹ jẹ́ ńdọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp ká bẹ̀rẹ̀ sí ní mu látọ̀dọ̀ wọn torí pé àwọn náà ti dá sí wọ́n sì ti fojú òye wọn léde ẹ jẹ́ á máa mu lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ẹ̀jẹ̀ ẹ má yìí tí sùn o oòrùn burúkú ò ní kùn wá mọ̀ ń bọ̀.
1: ẹ kú ètò sà tí wúmà tó kọ́ sọ síta ẹ ni mo fẹ́ dá sí sà tọ́lọ́run ní disappointment ọkùnrin yẹn mo fẹ́ dá sí sà tí wúmà yẹn ní láti kún fún àdúrà gidi gan tó bá jẹ́ pé kristian ni kó kún fún àdúrà kó súnmọ́ pásítọ̀ ẹ̀ kán bá sọ̀rọ̀ ọlọ́run kó kún fún àdúrà gidi kán wáyé pé muslim náà ni kó tó àwọn àáfàá lọ kán ṣàdúrà fún so another person tó bá ti yí yẹn tó tọ́jọ́ fẹ́ra wọn yẹn the first thing kán kọ́ kúra wọn sọ́dọ̀ pastor wáyé pé muslim náà ni kán lọ sọ́dọ̀ àáfàá so kán sì prayer fúnra wọn gan so láti bẹ̀ within 2 or 3 days ó kàn á yí padà sà so wẹ́ pé tó ẹ máa gbé tó bọ̀ yẹn ló ń sà láti jọ́ sàn lé ara.
2: Orúkọ mi ni Samson láti Bezin nílọrin Kwara State níbí. Mo fẹ́ dá títí tí ẹni tó sọ lásìnsìn lórí pé mọ́mí àwọn gbélé ilé bàjẹ́ ṣé tẹ́nẹ̀tì ló yẹ kó máa tún lè ṣe àbí nkankan. Ṣé rí landlord ló yẹ kó tún lè ṣe. Ó ti yẹyìn landlord ni ló lẹ́tọ̀ àti tún lè ṣe. Ṣùgbọ́n mostly àwọn landlord ń sin a máa fẹ́ ń dó lórí right wọn pé tó bá ti lè ṣe so ó máa ń depend lórí bí ìwà landlord tó bá ṣe rí àwọn landlord mìíràn jẹ́ pé ìwà burúkú wà lọ́wọ́ wọn gan-an kódà kẹ́ complain dọ̀la kò ní sí kan tó kan o ohun lè ń dìrú báyìí ó tún bọ̀ nìyẹn ó bọ̀ wá gbowó lé tiẹ̀ nìyẹn ilé ò bá àwo pa everybody kò sí kan tó kan so ìwà oníkálukú ni ó depend lórí ìwà oníkálukú so ìmọ̀ràn tẹ́mi wá gbà wọ́n tọ́lọ́run ò tí ọlọ́run bá ti fún wọn nílé mi láti kó kúrò kán ṣe léyẹn ni o nígbà tẹ́ni ti insist yìí kò ní ṣe náà ló sọ yẹn o so bí bóun ṣe fẹ́ hùwà tiẹ̀ nìyẹn ẹ̀ẹ́dẹ̀rí àwọn landlord mi dẹ̀rí kódà ẹni ti sọ̀kan fún wọn báyìí wọ́n ti sáré wá ṣe but mostly wọn jù a máa fẹ́ claim wọn a máa fẹ́ sọ pé yẹn kò síkà tó kà wọn pé kìnìkan ìwà burúkú yẹn wà nù wọn gan pé onílé gan ló máa ń tún lé ara rẹ̀ ṣe èèyàn tó bá gbélé èèyàn tó bá gbalé fún báyìí gangan ló máa ń tún lé ṣe ń gbà mí èèyàn tó bá jẹ́ tó bá ń gbélé ara ẹ̀ ni òun yóò tún kẹ̀yìn ṣe gbogbo tó kù kò bá wo kò síkà tó kẹ lómìn so bó ṣe so ó depend lórí ìwà àwọn landlord ìwà síra wọn ló máa determine so eléyìí kò ní ṣe ìmọ̀ràn tèmi ni pé kan ṣe ọlọ́run bùn láti ṣe kan ṣe eléyìí ò ní ṣe ló sọ yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi máa bẹ́ tó bọ̀ but landlord ló yẹ kó tún ilé ara rẹ̀ ṣe Samson láti Bezin lẹ́ẹ̀kan sí.
3: ẹ kalẹ̀ ọlọ́yẹ ẹ kú ètò ọlọ́run a máa ràn gbogbo wa lọ́wọ́ a ní sí ètò ìdásí o ẹjọ́ ẹlẹ́jọ́ òde ló dá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run kí bàbá ní ìbàdàn ṣe rí ọ̀rọ̀ ẹni tó gbalé yẹn kò fi gbogbo ara lọ títì ṣe rí ọ̀rọ̀ lé bí àwọn yorùbá níbo nílé bá gbàyàwó àlejò àlejò ló máa jáde bálejò bá gbàyàwó onílé àlejò náà la tún jáde so kò gbàyàwó kò sẹ́ni kankan tó gbàyàwó ṣùgbọ́n tílé ò bá ti tẹyin lọ́rùn kò sí wàhálà ń bẹ́ẹ̀ gba àní fún àní gbà tí ò bá ti síwá tí ò bá ti tẹyin lọ́rùn ẹ kó kúrò bẹ́ẹ̀ kò ní ìdípa ẹsẹ̀ mi fọ̀pàpọ̀ ọ̀pápọ̀ ọ̀lọ̀pọ̀lọ̀ péjọ oríṣiríṣi tẹ landlord la máa bá pàdé oríṣiríṣi tenant náà ló wá tí ò bá ti tẹyin lọ́rùn tẹ bá ti mọ̀ pé ìbágbépọ̀ yín nǹkan tó ń fún yín kò tó ń fún yín ṣe kò tẹyin lọ́rùn ẹ kúrò nílé ẹ ẹ wá lè bọ̀ mí tó máa ọlọ́run àjẹ pẹ̀lú ilé alálùbáríkà ilé tẹ máa gbà tẹ máa kó lọlé ara yín ọlọ́run á pèsè fún ẹ má wulẹ̀ ìfọ̀pápọ̀ lọ́pọ́lọ́ péjọ ọlọ́yẹ ṣe púpọ̀ o àwọn tó ń dá sètò náà mú kí yín o ó dàrọ.
4: ẹ kalẹ̀ mi sọ lọ́yẹ kó ètò bàbá ẹni ìdàlọ́kọ mẹ́ta yìí bẹ́ẹ̀ sẹ́yìn lò lọ́rí tẹ́ẹ̀ tún sọ síta nípa ọ̀rọ̀ tọ́lẹ́sì àtọ́lẹ́sì mi fẹ́ dá sí. ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni pé tí agbára wọn bá ká láti tún ṣe láti ṣe ní tẹ́sítì máa kàn ṣe tágbára wọn ò bá wá ka the best thing ni kán fìdí ẹ̀ lẹ̀ ṣùgbọ́n kán tó fìdí ẹ̀ kan sọ fún landlord kan sọ fún un tọ́ bá dìbò wọn ò bá yíra wọn kára mọ́lẹ́jì ara wọn kán fi dùn tí ba be laarin won kan ra ku nbe mo fi ma dawi to le to la lodo ni ku ton lesi pe je nu ti sister wa tan so sister ni pa pe awon fe okunrin akoko awon fe keje awon fe keda o si nton ni ra ta pe ka kiyan ju o si adua to po ko mo fa adua si le o ko si ma je ti yura ta ba ti yura agba olohun o ri ti won olohun ni da mo le kokan baba e de ata ji wesi e ma be to bo
5: Hello, Mr. Lawyer. A quick two. She dada lewa. Oruko mi ni eni t'Olorun mo. Lati ilu ti Olorun mo. Mo fe da si eto ni o. Mo fe da si ti alakoko tarabirin yen. Seri, oju temi fi wo. Se adura ni o. Alabirin yen o ni lati gbadura gidi. Ko gbadura gidi gbogbo ami korira nu aye re. Ko gbadura k'Olorun ba mu kuro. Ko gbadura to ba de gbadura gidi ogun ya senu aye elekeji ti okunrin to ni pe ohun ti kose ohun ti parise pe eru nba o ki lo nba leru ko gbegbese ni gbogbo emi eru ko mu ku nu aye kolon mu ku nu aye to ba ti gbegbese ko si nkan to mu ti olohun le se den eleketa na ti ma to gbale gege ta yen ti so am agreement to wa lerin tenant ati landlord agreement ba wa pe to ti ka ba je awon ni o tun se de ka to ba je ni le yan o le ko tun se but to ba sa agreement normally na lo le ko ma tun le se turo lo ni le so kan be so ni olorun wa lowo e se
6: e ma e ka le ko to ruko ti mi ni ashid lato kwerin mo ki yin alaji bashir era o seri o ni ba je mo ki yasukura mo ki mr akola laso ki at everybody oloye ku jo meta seri ma to ba momo won so pe mo ma won gba le pe sili kan ja landlord so pa won la won se seri nkan ti mo kan ri ni pe awon tenant yan budo ma ni suru pelu awon landlord nkan ta landlord yan ma se ni pe ti wo pe ton ba ku le awon oriyan ti o tun sanwo ju be lo suru lo gba o suru lo gba to ba si pe nkan ta gbara awon ba ka kan se kan ra se because ko lo shanu wa o mo shanu gbogbo wa e ku eto ko ni baje e se
7: hello olojo wa e ku eto lataro oruko temi ni alagba oluda isi meji mo fe da si ninu awon oro to wa nle ikini ni ti ayalegbe yen to ni onílò fẹ túlẹ ṣe tí ò bá ti sin nínú àdéhùn pọ̀ ló máa túlẹ ṣe dandan onílé ló gbọdọ̀ túlẹ ṣe ṣùgbọ́n tí nǹkan bá bàjẹ́ lọ́wọ́ ẹ̀ nínú ilé òun ló máa túṣe tó bá jẹ́ pé ilé ló jò tàbí pé ògiri ilé bá kan onílé ló máa ṣe ẹ̀ tó bá ti jẹ́ pé bóyá nǹkan tó ní bóyá gíláàsì ilé ló fọ́ lọ́wọ́ ẹ̀ òun ló máa ra tó bá ti jẹ́ pé ọwọ́ ẹ̀ nìkan ti bàjẹ́ òun ní ò rà ó ìkejì ni ti nọ́ọ̀sì yẹn tó ní àti dáṣẹ́lẹ̀ ń bá òun lẹ́rìí ojú tèmi fi wo ni pé tó bá jẹ́ pé iṣẹ́ yẹn ó dá lójú dáadáa tó mọ̀ kò yẹ kó bẹ̀rù iṣẹ́ yẹn bá dá lójú iṣẹ́ yẹn ò bá dá lójú ó máa bá lẹ́rù láti dá iṣẹ́ yẹn sílẹ̀ ṣó ọlọ́run á fọkàn yẹn balẹ̀ o.
8: Mr. Oloye, Ejina Sanfem lo soro lati Ilorin. Mr. Oloye, Sanfem na silo soro lati Ilorin. Mo fe so oro ti mo ti para mo ese gbo oro elekeje clear ni.
9: Era sir. Mo fe omi gboro yen dada lati re so mo fe to dasi number 1 obirin so pe awon ti bimo meji baba meji yeah okay nkan to sele ni first sir bawo ni wa awon se ri emo omi gbona lejo okunrin na ki je pe boya pe na daft emi o ni wa mi tu ba ti dure lo ko ba ti pe even and next won ti debi tun fa ma pe okunrin de any time ko si time no time o le da sita at any time
10: bawo ni wa e se ri eh eh do pe wa e wa okay to mo pe okay number 1 thing ko gboro forun di oko pa ti forun di oko wa la ti sele ta wa je te ni pamora that is number 1 ekeji boya pe awon iwa kan wa to si forun du yan awon iwa kan wa to je pe boya pe awon iwa to je pe ko se ri mo yan eh o bi gbe aga de agidi nu eh eh afoju di gbogbo awon yen na ara e ni de nipa en so pe nipa ile ton na won ko ile abi won gba won gbe ile rada igbe ile yen ile tenant abi kokan ni igbe aba igbo olowo ile te ko sa agreement laarin won kan ku onu ile yen but agreement wa be e tu joko joko e tu agreement se e get owo yen o tu ore ta so kisho make re owo eh eh then nipa mama to so pe uncle se nurse normal wa tin sise e fi adura ti gbogbo nkan lo fi adura yes gbogbo nkan lo fi adura to ba ipo ise e da won loju daada e fi adura ti pelu igbiyanju yin olorun agba fun yin e le lastly nipa eni to je pe o kuro lodo oko o lo so lo le lo vote o wa debe o lo du oro ko mi agreement wa larun ati oko to fi sile tele ti soro ko to di pe kuro lodo oko ile so oko ile ti di mumu niyan o ti di gbe udani normal eh won ni agba agba ma un senu foro looto ni sugbon an ni tori ipalara okunrin yen ah eh eh magun ri o tori ipalara okunrin yen o ni igbese te agbalagba na gbodo gbe tori ipalara okunrin yen eh ma si gbo tori ipalara okunrin yen o ni igbese ti baba yen gbodo gbe tori ipalara okunrin yen magun ri o magun ri o ah magun ri o especially ilu oke ta wa magun ri o
11: en ka le olotu e ku se oro ni olorun wo pe yin lere o wa yin le fi beto yin o e ni ma ni rara gbara olorun mo fe fun ni veda si oro obirin to so pe on bi ma fun baba totun tema iwo kan ti ma cause gbogbo problem yi o ta ye pe I feel ododo ba eni ti eyan ba nfe eyan ba nfe lo na ni ma fa opolopo ti elomi fi ma para jade ti ma lo le bi ma fe lo mi to fi adi pe awon mi na ba ton abe fe ni sawon na ton ko kale koro nu wo ko wo ta lo won ti se lara awon meji to bi ma fun tele because nigba ti eyan ba nfe ran eyan ti eyan wa fe o pelu omo to kokko fe to kokko bi to a bi eyan kan fo na tan to ton bere were to ti se fun eni to fi le tele tele to won fi gba o sowo pe won ma toju re atoma re to won na fi a bi ma fo na se mo iru wa to ti wo fe ni ala okan na lo to wo fe ni keju ri wa si le jura wa lo won ni ko ba ti fe ndi pe gba ta to fe fe won para wa nko le won kan ma ja wale na ni won ma ja wale na ni ko rogbon da si won ni ko ronu wo ko wo ki lohun si si ko fi wa tuba lodo eyan to do olohun e ma bi to bo
12: e ka le o mr oloye ku ojo meta o bawo ni gbogbo so o sade to la nko everybody nko e ba mi ki o to lu lo pe gbogbo eyin te sise ni le se damandi ọmọ bẹ̀rẹ̀ owó every one of you I greet everybody ẹkùṣẹ́ ẹni ṣiṣẹ́ ṣe o eléyìí tí mo fẹ́ dá sí ní ti obìnrin tó ní ohun ti bímọ méjì fún ọkùnrin méjì ẹni kó gbàdúrà o tí obìnrin bá ní ọkọ ọrun nǹkan tó máa ń fa nìyẹn tó bá ń fẹ́ ọkọ sáà wọ́n fẹ́ràn rẹ̀ tó bá ti di pé ọkọ ọ̀run yẹn ń yọ sí wọn yóò mọ dàbí ìgbà tó yẹ pé wọn fi kórira sí obìnrin yẹn lára ni ẹni tí ó bá ti ní ẹgbẹ́ tó ní ọkọ ọ̀run nǹkan tí ó máa ń fa nìyẹn ẹni kó tọ àwọn olílọ kí wọ́n ṣe deliverance fún kí wọ́n dìrò ẹgbẹ́ fún kọ́ sì ṣe péyà láàrin wa ti ọkọ̀ ọ̀run tó ń dààmú ayé rẹ̀ yóò rí ṣẹ́gun lórúkọ yéṣù tẹni kejì tó ní òun gba lé wọn ní tí nǹkan bá ti bàjẹ́ nínú ilé òun ni kò mọ̀ ṣe kì í sóò nìkan ẹ ti ríbi tí èèyàn ti gba ilé tó tún lè ṣetán tí láńlẹ́dì sí nígbà tí ẹni tó gbalé ní 300 nígbà tó rí pẹ́ nìyẹn tó lè ṣetán fẹ̀rẹ̀ ló bá gbòdì 500,000 irú obìnrin bẹ́ẹ̀ irú láńlẹ́dì bẹ́ẹ̀ irú láńlọ́dù bẹ́ẹ̀ kí la fẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ṣé ó ká pé ní ọ̀dájú ni àbí kí nìkan tó lérò nípa pé kí nǹkan bàjẹ́ nínú ilé kí tẹ́nàtì pé ẹni tó nílé pé kò wá ṣe tẹ́bí tó bá dọjọ́ wájú ti ẹni tó ti láńlẹ́dì àbí láńlọ́dù yẹn ló máa jẹ́ ṣé nígbà tí tẹ́nàtì bá fowó rẹ̀ tó lè ṣe nígbà tó bá fẹ́ kó kúrò ṣé kò tó ní bankan yẹn jẹ́ torí mi ò mọ nǹkan tó máa ń ṣe àwọn láńlọ́dù àwọn láńlẹ́dì tó fi máa ń ṣe bẹ́ẹ̀ yẹn bí ìwọ̀dà bí ìkà kì í sì ṣe pé agbára wọn ló kọ àánú ni wọ́n rí gba òbí bẹ́ẹ̀ ni wípé tí kì í bá ṣe pé olúwa bá kọ ilé àwọn tó ń kọ ṣe lásán kọ́lá mọ̀ jẹ́ ká ṣe lásán kí ẹ̀mí ìbẹ̀rù ọlọ́run kó máa wọnú ayé àwọn láńlọ́dù àti láńlẹ́dì pé a fún mi ní orí ọ̀fẹ́ àánú ni kò wáyé kí n fi ní ọmọ ní kejì lára torí náà ẹ sọ fún ọkùnrin náà tó bá jẹ́ pé nǹkan tí agbára rẹ gbé láti ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti ṣe sọ kó ṣe ó bá ti rí pé agbára wọn ò gbé kọ́rọ̀ àfilé wọn lẹ̀ o ọlọ́run ṣe dá lálùbáríkà fún ọ ló dára fún yẹ kó ètò ránkì gbogbo àwọn èèyàn tá ń dá sí o a ní sẹjọ́ dá lórúkọ jésù àmì.
13: Ẹ kalẹ́ ẹ kú sí ẹ kó àtàárọ̀ ẹ ń ti láńlọ́ọ̀dù yẹn mo fẹ́ dá sí. Tí nǹkan tó bá bàjẹ́ níbẹ̀ tó bá jẹ́ máa ń lọ tì síìsì tó jẹ́ pé àwọn náà ń lò bẹ̀ wọ́n lè àfọ́ìdì ẹ̀kan sí wọ́n lè ṣe torí tán bá nìkan tó máa wálé mi ṣé wọ́n tó mọ nǹkan tó máa bá pàdé ní ibi ilé mi ṣé wọ́n lè ṣe. Nọ́ọ̀sì tó ní ẹ̀rù ń bá àwọn àti dá iṣẹ́ sílẹ̀ kó lọ gbàdúrà dáadáa. Kó lọ gbàdúrà kọ́ lọ fún ẹ̀mí ìkìyà kó lọ gbàdúrà kọ́ lọ ń bá mú ẹ̀mí ẹ̀rù kó mu kúrò.
6: Ìkàlẹ́ lẹ́kọ̀ọ́ sí orúkọ tèmi ni Mr. Rashid Látọ̀rẹ́. Ṣé rí ó máa nọ́ọ̀sì tó ń bẹ̀rù yìí? Ó ló mọ nǹkan tó ń bá lẹ́rù láti lọ dádú fún nọ́ọ̀sì kọ́ máa gbà wọ́n ṣẹ́ wọn yẹn ó lágbára o. Ìkọ́ ṣiṣẹ́ wọn yẹn ẹni tí ó tilẹ̀kùn gbẹngbẹn yóò do gbẹngbẹn tó bá mọ̀ pé mi wọn ò bá gbé èmi gbà á mọ́ràn kó sì máa lọ dádó o ṣe rẹ ẹni tó bá dádó pẹ̀lú iṣẹ́ rẹ yẹn ó gbúdọ̀ súnmọ́ lọ gidi gan tó bá sì ṣe wọn lẹ́ni tí ó sì bá kinní kan jẹun pọ̀ ni kinní sí bíi tí ẹ̀gán máa gùn o kìí ṣe eré o sọ ẹ kú ètò ẹ ṣe.
14: Hello Ọlọ́yẹ Kalẹ́. Ọlọ́run wà pẹ̀lú yín o ẹ ní sí ẹjọ́ sí nǹkan yìí tèmi fẹ́ dá sí ni ti ẹni tó ní lálọ́ ní káwọn tún lè ṣe tí agreement bá wà lára láàrin wọn pé gbogbo nǹkan tó bá bàjẹ́ nínú ilé landlord ni ó ṣe landlord wa ṣe bẹ́ẹ̀ tí ò bá sí agreement rárá anything tó bá jọ mọ́ lẹ̀kúnnú ilé ni o net dárúkọ àti other things sínú ilé tenant tó máa ní láti ṣe tó bá pé roof àbí pé nǹkan kan ṣẹlẹ̀ sára fence àbí within the compound tí o bá ṣe gbé bóyá ọ̀rọ̀ nepa ọ̀rọ̀ sọ́kàwé omi bọ́wọ̀ anything ládọ̀ kọ́ ló máa ṣe gbò yẹn àwọn tó ń gbénu ilé ló ní láti ṣe. One second one tí mo tún ní láti dá sí ni pé ẹni tó ní ìyàwó ẹ̀ wá sílé láti wá vote tí ọkọ̀ ẹ̀ tí ò tó sílé ọkọ̀ ẹ̀ kò dẹ̀ dúró sílé àwọn tó yẹ pé ilé x ẹ̀ ló lọ sùn ẹni tó bèrè ọ̀rọ̀ yẹn kò ní láti sọ fọ́kọ̀ ẹ̀ o ó jọ ó jẹ́ obìnrin tó ń ṣerú nǹkan báyẹn bó pẹ́ bóyá àṣírí ẹ̀ padà máa tú sọ́wọ́ ọkọ tí mi bìlíìvì yẹn o nípa ti ẹni tí ó ní òun bímọ méjì síbì kan fún ọkùnrin oríṣi méjì. Àdúrà ló ní láti ṣe, ó dẹ̀ ní láti tọ àwọn àgbàlagbà lọ ní bóyá bí christian àbí muslim. Ó ní láti mọ àwọn tó bá jẹ́ olóòótọ́, kò sólóòótọ́ mọ́ tó pọ̀ ní sinna bẹ̀ta olóòótọ́ yìí wà. Ó dẹ̀ ní láti gbàdúrà gidi gan. Ọlọ́run wà pẹ̀lú wa, Ọlọ́run jẹ́ kí.
15: Ẹ kálẹ̀ Mr. Olóyè, a kú àsìkò yìí o, àti àyàn gba àríbá ṣe ń fẹ́ o. Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yìí wọ́n bá tó kú tọdún 2026 àfi parí. Wọ́n ní wọ́n bá tó fọ́ sẹ́nu náà lé yín lágbára Ọlọ́run. Ọlọ́run aláwòlá wọn náà kò wá ta ìlàbílà àdìyúra azim. Mo fẹ́ èmi ni ẹni tọ́lọ́run mọ̀ nínú ti Ọlọ́run mọ̀.
16: Ẹ̀ka lẹ́lọ́tù, àkú ìtọ́, àsìkò ọjọ́ mẹ́ta. Èmi ni lókè èyí tí mo fẹ́ dá sí ètò láti ọ̀fà ni. Ọ̀kan tí mo fẹ́ dá sí ipa ọ̀rọ̀ tẹ́nàtì tó ní ilé ń jò. Ipe lánàájú òṣìlànà bí àwọn àǹbá yà sí. Àwọn àwọn àgbàlùkọ́ fèmà tí mo fẹ́ fọ́ arákùnrin ni pé tó bá lè ṣe ilé yẹn, kó jẹ́ kí gbogbo nǹkan iye tó ná sí kó wà documented, kó dẹ̀ jẹ́ kó hàn sí landlord. In case tó bá fẹ́ sanwó ilé mi, kí both parties kan agree tó pé tó gbàánà ni mo ra igi báyìí ni mo ra workmanship sílé lè. Bóyá 20,000 ló bá jẹ́ ni, bóyá 50,000 ló bá jẹ́ ni o. Àwọn méjèèjì jọ agree lórí pé iye báyìí ló jẹ́. Wọ́n jọ agree pé tó owó next rent yẹ tó bá fẹ́ san kó yọ owó yẹn kúrò nínú ẹ̀, àbí tó bá ká owó iye tí máa san fún ilé kó fi dì. Ló bá jẹ́ pé tẹ́nàtì wá lọ sí tí ò sọ fún landlord, àbó tí wọ́n landlord yà sí, àbó sí lọ́wọ́ ara ẹ̀ tó landlord yà sí, ó kàn náwó sẹ́mọ̀ ni o. Tó wá rí pé agbára wọn ká láti ṣe lọ́fẹ̀ẹ́ fún landlord, kí arákùnrin kó wá lé mi kó lọ rẹ́ǹtì ni o, torí kó má bàa dípẹ́ tó ojú wa gba gbogbo property tó ṣètò láàgùn tó kójọ sínú ilé yóò wá bàjẹ́ o. Èmi ni lékè ṣètò láti ọ̀fà máa bí tó pọ̀.
17: Ẹ̀ka lẹ́lọ́tù, àkú ìtọ́, àsìkò ọjọ́ mẹ́ta. Èmi ni lókè èyí tí mo fẹ́ dá sí ètò láti ọ̀fà ni. Ọ̀kan tí mo fẹ́ dá sí ipa ọ̀rọ̀ tẹ́nàtì tó ní ilé ń jò. Ipe lánàájú òṣìlànà bí àwọn àǹbá yà sí. Àwọn àgbàlùkọ́ fèmà tí mo fẹ́ fọ́ arákùnrin ni pé tó bá lè ṣe ilé yẹn, kó jẹ́ kí gbogbo nǹkan iye tó ná sí kó wà documented, kó dẹ̀ jẹ́ kó hàn sí landlord. In case tó bá fẹ́ sanwó ilé mi, kí both parties kan agree tó pé tó gbàánà ni mo ra igi báyìí ni mo ra workmanship sílé lè. Bóyá 20,000 ló bá jẹ́ ni, bóyá 50,000 ló bá jẹ́ ni o. Àwọn méjèèjì jọ agree lórí pé iye báyìí ló jẹ́. Wọ́n jọ agree pé tó owó next rent yẹ tó bá fẹ́ san kó yọ owó yẹn kúrò nínú ẹ̀, àbí tó bá ká owó iye tí máa san fún ilé kó fi dì. Ló bá jẹ́ pé tẹ́nàtì wá lọ sí tí ò sọ fún landlord, àbó tí wọ́n landlord yà sí, àbó sí lọ́wọ́ ara ẹ̀ tó landlord yà sí, ó kàn náwó sẹ́mọ̀ ni o. Tó wá rí pé agbára wọn ká láti ṣe lọ́fẹ̀ẹ́ fún landlord, kí arákùnrin kó wá lé mi kó lọ rẹ́ǹtì ni o, torí kó má bàa dípẹ́ tó ojú wa gba gbogbo property tó ṣètò láàgùn tó kójọ sínú ilé yóò wá bàjẹ́ o. Èmi ni lókè ṣètò láti ọ̀fà máa bí tó pọ̀.
18: Ìkálẹ́ sáà Mr. Olóyè, orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú ti Ọlọ́run mọ̀. Ẹ jọ̀ọ́, mo fẹ́ rọ gbogbo ọmọ Nàìjíríà ni láti jọ kí wọ́n ṣàánú mi lórí ọmọ mi kan tó ń jalè.
19: Ẹ̀ka lẹ́ Olóyè, ẹ̀kú ètò náà. Orúkọ mi lẹni tọ́lọ́hun mọ̀ láti òkè ìtùnú ìlàjẹ̀. Nípa tí ọ̀rọ̀ pé bóyá ẹni tó gbalé tó ní láńlọ́ọ̀dù sọ pé òun ní tún lè ṣe or something. Ó depend lórí agreement tán bá jọ ní from one set. Torí àwọn nǹkan kan wà nínú ilé tán máa ń pè ní wear and tear tó jẹ́ pé wọ́n máa ti inject ẹ̀ sínú agreement yẹn wípé tí nǹkan yẹn àwọn nǹkan kéékèèké tó bá bàjẹ́ tán expect tenant láti take care of. Irú pé òkè bóyá WC àbí bóyá tap tán fi tó ń jẹ́ kó mílíọ̀nù toilet tó bá bàjẹ́ wọ́n expect tenant láti ṣe yẹn. Bẹ́ẹ̀ lè tó bá ti ń di pé bóyá òrùlé ń ṣí àbí pé ògiri wó bóyá natural disaster landlord ló yẹ kó fèsì. Ìgbà míì ó lè jẹ́ pé tenant ó máa cooperate pẹ̀lú ẹ pé ó ké bóyá káwọn jọ gbé but àwọn irú wé àǹtí àwọn nǹkan kéékèèké yẹn bíi pé ó ké bóyá lower glasses ló wà nbẹ tó fọ wọn lè expect landlord kó wá ṣe yẹn àwọn ló wà nbẹ ngbà tán tí glass yẹn fọ then pé ó ké bóyá pumping machine tó wà nù kànga tó bá bàjẹ́ wọn lè expect landlord nìkan kó dá yàkọ wọn jọ ń lò ní that is ní case tó bá jẹ́ pé landlord ń bá wọn gbé tí landlord ò bá dẹ̀ bá wọn gbé definitely àwọn ló máa face ẹ̀ so ó jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ gbogbo ṣá lórí agreement ni.
20: Ẹ̀lọ́ ẹ̀kalẹ́ ọlọ́yẹ́ ọpọ́jọ́ mẹ́ta ọ̀ ẹran sá ọgbẹ́sọ síta ni sá ẹjọ́ sá gbogbo mo fẹ́ gbẹ gbogbo.

Ìyẹn tọ́lọ̀ mọ̀ láti tọ́lọ̀ mọ̀ nínú ẹ̀fẹ́ sọ síta ni ẹ̀dẹ́kun ọ̀rọ̀ ìyàwó mi ni ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin pẹ̀lú rẹ̀ látìgbà tí àwọn ọmọ ti láti gòkè àgbà kíní ilé ó ti ìfẹ́ tèmi ti kúrò ní ẹ̀mí rẹ̀ tí ó sì ti kó fẹ́ sí orí àwọn ọmọ tó jẹ́ pé lẹ́yìn tí mo bá lọ bí iṣẹ́ tí mo bá dé so lẹ́yìn kọ́ máa sọ pé kí n láàjẹ o tí mo bá sì wà lọ́wọ́ mi máa fún tọ́ lẹ́yìn yìí kò sí mọ̀nà kankan lórí àwọn ọmọ pé kí ni nǹkan tá a máa ṣe so mo dẹ̀ ti gbọ́rọ̀ yìí lọ sí ọ̀dọ̀ fámìlì rẹ̀ kò ní nǹkan kan ṣe sí mo gbé lọ sọ́dọ̀ fámìlì tèmi náà mo rí kò sí ìyípadà fún so mi dẹ̀ ní iṣẹ́ mi ti o ti di ojú kejì níbi pé mi ní agbára láti ní mi rí iṣẹ́ ṣe ìkọ̀ọ̀kan tí iṣẹ́ bá wá náà ni mo fi ń jẹun tá a fi ń jẹun lé ohun tí mo máa fẹ́ kọ́mọ nàìjíríà gbà mí ni pé mi ní agbára láti fẹ́yàwó mi so àmọ́ ẹni tọ́lọ́ ń bá tó wá rán sí mi tí mo lè gẹ́gẹ́ bí obìnrin

0: tó lè fẹ́ mi lọ́wọ́ ó ṣe gbogbo àṣírí rẹ̀ àbí kò tí mo fẹ́ kí ọmọ nàìjíríà gbà mí mọ́ràn mi kí lè yàrá ṣe sí obìnrin bẹ́ẹ̀ tó jẹ́ pé tí èèyàn bá kò sí ni ẹ̀ẹ̀kan lóṣù ni ó máa ń gbà láti rí pé kí mi tẹ̀ tẹ̀ sún mọ́ra wa so kì í ṣe pé bóyá ẹni tí ó ìpè kíni tán bá dẹ̀ bá sọ̀rọ̀ tó bá lóun máa gbà ní tó bá gbà fún mi ní ẹ̀ẹ̀kan so lẹ́yìn ìgbà yóò tún bọ́ báláǹsì sí bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹ̀ ti sún mi so kò tẹ̀ sí àánú mi lójú rẹ̀ mọ́ àwọn ọmọ ni ṣùgbọ́n ọlọ́run ọba kó ṣàmì ọdún tó kọmọ nàìjíríà kan gbá ní mọ́ra èmi náà jẹ́ ẹni tó máa ń dá sí ètò olóṣìṣẹ́ tí mo máa ń sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ ilẹ̀ ọmọ nàìjíríà ó ṣàmì ọdún náà.
1: ẹ kálẹ̀ mr ọlọ́yẹ ọ àkó àsìkò yìí ọ àtúnyẹ yẹn gba àríbá iṣẹ́ ń fẹ́ ọ ọlọ́run máa fi ṣe ẹ̀ṣọ́ ìwọ̀n bá tó kù tọdún 2026 yà fi parí ni mo bá tó fọ́ sẹ́nu ọ̀nà ilé yìí ò lágbára ọlọ́run ọláláwọ́láwọ́lá kò wá ta ìlàbílà àdíyìrà àzí mo fẹ́ èmi ni ẹni tọ́lọ́run mọ̀ nílùú tí ọlọ́run mọ̀ so mo fẹ́ sọ síta ni kí ni kó tó ṣẹlẹ̀ ní pé ibi tí mo ti ń ṣiṣẹ́ ó ní àwọn iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ tí mo yàn láàyò so mo báyàn kan mọ́jú tó farm ni so but nǹkan kan tó wá ń bẹ ni pé ẹni yẹn jẹ́ pé mi pé òun fún mi sórí probation 1 year 1 year yẹn dẹ̀ níyì ó máa pé ní ọdún tí ń bọ̀ àmọ́ ṣá èmi náà ti gbìyànjú mo ti gẹ́ẹ̀tì ilẹ̀ ti tọ̀dọ̀ ti tèmi ṣùgbọ́n mo wá lérò pé irú ilẹ̀ tọ̀dọ̀ tèmi yẹn nísìnyìí ǹjẹ́ kí n gba èèyàn sórí ilẹ̀ ti tọ̀dọ̀ ti tèmi yẹn kó máa bá mi mánèjẹ̀ di fún bí oṣù mẹ́ta tí máa fi kúrò ní bíbá yìí àbí tó bá ti di ọdún tí ń bọ̀ tí òjò bá ti bẹ̀rẹ̀ pé kí n fi iṣẹ́ ti aládàáni yìí kí n fílẹ̀ kí n lè lọ gbájúmọ́ ti tèmi ní ìlú tí mo ti wá ṣiṣẹ́ ọrọ̀ ajé ní kwara ní bíbá because àárín àwọn haúsá ni mo wà so èmi nìkan mo dẹ̀ fẹ́ jẹ́ yorùbá láàrin wọn so wọ́n gbógun ti mi gan so kọ́lọ́ ọkàn ṣá máa kó mi yọ láàrin wọn ni òmòfin nígbẹ́ kí n fi lọ kí àwọn nàìjíríà kan dákú kán gbà mí nímọ̀ràn ní orí ẹ̀ ẹ ṣeun dúpẹ́ sáà.

0: 0916159111 lójú òpó pẹ̀tọ́wọ́ bí ẹ̀yin náà gbọ́ arákùnrin yìí dáadáa ẹ gbọ́ àwọn méjèèjì tí wọ́n sọ síta yìí dáadáa méjèèjì yìí nìkan ni mo fẹ́ mú lọ́wọ́ tá ìparí ètò fún tàbí ọjọ́ tuntun ní àwọn méjèèjì yìí nìkan 0916159111 lójú òpó pẹ̀ tí ẹ fi wọlé ẹ̀lú ẹ kálẹ̀ o
1: kálẹ̀
0: ẹ ṣeun láwọlé sọrọ
1: yìí
0: adúpẹ́
1: ẹtù ní láwọlé sí
0: adúpẹ́
1: bí ọmọ nàìjíríà mo kọ ẹ pátárọ ẹ dákun mo ti ń tètè pé kò wọlé
0: ẹjọ
1: àwọn ọrọ tí ẹ sọ sẹyìn yẹn ojú kan ojú tí mo fi wo ọrọ yẹn ó yàtọ sí nǹkan tí àwọn yẹn ń sọ nípa obìnrin tí ó lò ní ọmọ méjì fún fẹyàn méjì yẹn kẹtí mo kàn fẹ sọ bẹẹ ni pé ojú tèmi fi wò ni pé obìnrin yẹn ó lè jẹ pé àwọn tí wọn ń kọnu sí pé a kò máa jẹwọ fún wọn pé a kò máa ti di ọmọ méjì fún bàbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bóyá òun ni wọn fi ń finlẹ̀ tí àwọn ọkùnrin míì ìdẹ̀lélẹ̀ tó bá ti gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn wọn máa sá tó nǹkan tí màá kàn tún sọ fún ni pé anybody tó bá kọnu sí kó máa jẹ́ kí ó mọ̀ pé àwọn ti bímọ méjì ò fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ilé tó bá máa dúró adúró kó dẹ̀ máa fàdúrà àtìlẹ́yìn
0: ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ
2: ẹ ṣe
0: ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe
2: ẹ ṣe
0: ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe
2: ẹ ṣe
0: ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe
2: ẹ ṣe ẹ
0: ṣe ẹ ṣe ẹ
2: pẹ̀lú ògbọ́nà ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ rẹ̀
0: ṣe àmì àmì àmì
2: wájúwájú lẹ́ mọ̀ lọ
0: àmì wọ ọlọ́run lẹ́dà
2: ẹ̀ ní tán nínú ayé tọmọtọmọ
0: àmì àmì o àmì.
2: Tọ́ èyí tọkùnrin tí mo fẹ́ dá sí pé ilẹ̀ tó lóun fẹ́ gbé
0: fúnyàn
2: ọmọ gbé fúnyàn o
0: ntọ́
2: torí àsìkò tá ń lò lọ nísìnyí kò sí olódodo mọ́ kò sì sí òtítọ́ nínú ayé mọ́ ọmọ gbélé rẹ̀ fúnyàn o tó bá tásìkò tó fẹ́ lọ kọ́ nǹkan rẹ̀ kọ́ lọ bẹ̀ jẹ́jẹ́
0: kọ́ lọ máa ṣe nǹkan rẹ̀ ńbẹ́
2: kọ́ máa lọ lè ṣe nǹkan rẹ̀ jẹ́jẹ́ torí tó bá lóun gbé fúnyàn nísìnyí kọ́ mọ̀ di wàhálà sí i
0: òdodo ọ̀rọ̀
2: ọ̀rùn
0: òdodo ni.
2: Tọ́ ìyá ẹlẹ́ẹ̀kejì bàbá ẹlẹ́ẹ̀kejì wá ní tí mo tún fẹ́ dá sí i ìbá ní ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ ni tó bá di láàrin òru kò bá pè jókòó lẹ̀ kọ́ wá sọ ẹ̀dùn ọkàn rẹ̀ kọ́ sọ fún ìyàwó rẹ̀ tó bá ti wá sọ fún un tí ọba ti wá gbọ́ òun ni kọ́ wá mọ̀ bí ó ṣe yẹ bá ara rẹ̀ tí ò fi ní dàm lọ mọ̀ bí ó ṣe dọ́gbọ́n sí torí àsìkò tá a lò lọ yìí kọ́ mọ̀ wá di pé àrùn mi ò tún wá ṣẹlẹ̀ sí
0: ó tiẹ̀ ṣeé ṣe kọ́ ṣẹlẹ̀ ó ṣeé ṣe kọ́ ṣẹlẹ̀
2: kọ́ lọ́n jẹ́ kí kẹ́mi ohun ogun
0: àmì o
2: ó sì jèrè àwọn ọmọ rẹ̀
0: àmì o àmì o
2: kọ́ ṣe lè ṣe é nù o
0: ẹ ṣeun ìyá wa
2: àmọ́ tó bá lóun gbélẹ̀ fúnyàn lásìkò tá a lóòbọ̀ yìí
0: wàláì
2: wàláì tàláì kọ́mọ̀dìwò yá ni
0: tó kọ́ lọ́wọ́ ṣàánú àdúgbò
2: ẹ ní ṣètò ṣe o
0: àmì
2: àwa tá à ń dá sí i náà àní sọ̀rọ̀ sọ
0: àmì ọlọ́run àmì o
2: ọláyè
0: tá à
2: ń nẹ́bí
0: mọ́
2: ọmọ tó ti ní mọ́
0: àmì
2: àmì ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrántí àmì àmì ọlọ́run
0: àmì àmì
2: ẹ̀ ní sírìn
0: àmì o
2: àmì
0: àmì àmì
2: àdúgbò ẹ̀ ṣeun
0: àdúgbò ẹ̀ ṣeun ìyá wa ẹ̀ ṣeun o ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ yóò níjọba a rí yín pẹ́ o ẹ̀ ṣeun ẹ̀ ṣeun ẹ̀ lọ́ ẹ̀ ká lẹ́ pastor fatunde ẹ̀ ká lẹ́ sá o
3: nípa tààrọ̀ sá
0: àdúgbò sá
3: ẹ̀ lè ṣe lásán
0: àmì jésù
3: tí bàbá tó ń sọ̀rọ̀ nípa ìyàwó wọn pé tí wọ́n bá ṣe àtìbóyá oúnjẹ náà mọ̀ pé wọ́n ń bọ̀ yẹ káwọn mọ̀ bóyá wọ́n ṣe máa dá sọmọ.
0: Pé wọ́n ní wọ́n ti kó ìfẹ́ ti tà wọ́n kúrò lára wọ́n ti kó sára àwọn ọmọ àwọn ọmọ wọn torí pé àwọn ọmọ sì ti dàgbà wọ́n láwọn yẹn nìkan ló má tà sí wọn àwọn gẹ́gẹ́ bí ọkọ̀ má tà sí wọn mọ́ pé táwọn bá sì ní àwọn mú wálé pé ntá jẹ ntá jẹ ntá jẹ rèé pé wọ́n ti ẹ̀rí nífẹ̀ẹ́ àwọn ọmọ ojú àwọn bóyá àwọn leave àbá àwọn leave àwọn jẹun àwọn jẹun kọ̀ọ̀kan wọn pé wọ́n ti abandon àwọn wọ́n ní àwọn sì ní tó láti lè fẹ́ ìyàwó mi àrárá wọn sọ
3: bẹ́ẹ̀. Ṣèmi bí ọlọgùn rẹ o.
0: Wọ́n láwọn tí wọ́n ní gbà míì tán bá ti bá sọ tó bá ti lóhun ti gbọ́ tí wọ́n ti ṣe wọ́n ní yóò tún ṣe àwọn tó lè nǹkan tó lè jọra wọn fun bi ose meji leyin ile yo tun pada si pe wo fi mi le mo se ti e ke mi na mo se temi
3: eh suru ni o
0: to
3: mo ma so kini kan mi score ti ko si bi to da ko de si bi ti o da
0: to kabisi
3: o ka lu ka bi se lara
0: ni beni beni
3: alora manage ara wa ni
0: wallahi
3: bi ya we yan ba ti sagbere lora ma manage pelu iwa e o ko si bi to da ko si bi ti o da to won wa pe won na ni de wa de ti wa ma fa daran won lowo
0: o da
3: e mo pelu mi ni okan okuta
0: beni
3: Elumide ni okan apata.
0: Ododo.
3: Elumide ni okan ajalele.
0: Mhm.
3: So e wa ma bere fun okan iran atokan to ye ko oro.
0: Oda.
3: Kolon ko bo kan won pade te ba tin ba nsoro kan ma gbo. Suru le ma ni o.
0: Oda.
3: Beji te wa se le lo fe yawo mi.
0: Won ti e lawo yawo mi lo kan o. Won ni ko sowo ta won fi le se ru fe yawo keji.
3: Aha. So o better ke lo ra gba fọlọrun ke wa fi adura ti pe kolon ko ba yin bo okan yawo yin pade kolon ko mu okan ajalele. Okan mi mo nira mo ba wu si mo si le se ra mi eh yo kọna ko mo kuro kọna ko ba yin fọ lọkan to ye koro ati okan eran
0: oda
3: so e ma fada e ma gbadura si adura loku
0: o
3: ko si kan mi suru je tu wa ni suru suru kin poju o afi ti o ba to olorun agba gbogun ile yan ni daru
0: amen
3: so elekeji eni se won no fe tale won ni abi ba wu
0: yi me mo ni pe awon be nikan sise pe eni e de fa won ni probation odun kan won lodun kan yen ko su meta oni awon na ti wa wa ile tawon won fe ma lo tawon ma fi si agbe yi ise agbe ni won si lawon be ni ise won ni sugbon ni famu bi tawon wa ya won awusa lo kun be ba mu pa won nikan lawon je yoruba pe in fact wala ni won ma ba won fa gbogbo gba pe awon na si ti wa fe lo data won kale pa won wa wo pe kawon oni kawon gba yan si ti todo tawon ko mo ba won se lo na tawon ba wa pari probation won ye teni fa won ti o pari ni in the next 3 months pa to ba di gba ti le ni season odun tin bo kawon yeso wa lo join eni tawon gba sori le tawon abi kawon mo gbe anybody si tawon ba ti pari lo eni tawon serve lowo yi kawon lo bere tawon ka gba won moran
3: esgo daddy
0: baba
3: de ka so toro
0: beni
3: bo so gondo lo fe lo nibi to wa
0: yen mm
3: bo ba to gondo yen ba ti pe
0: mm
3: je ko wa bere le
0: ko mo gbe ti e fun yan
3: ko ma gbe fun yan o
0: eseun eseun eseun pupo eseun elu e kale e ti wole e kale o e ti wole e kale o te ba ti wole e ma ba wa gbianju ke soro oke e dakun tori olohun oda elu e kale
3: e ba wole
0: e seun la wole sun re
3: e gbe de
0: adupe
3: e mi yawe
0: ami olohun boda wa anu lati lu bokun
3: oda
0: e seun
3: oko ni je
0: adupe e seun
3: ku inawo ojo
0: eseun baba
3: iya se modo se mi
0: ami o
3: sodun pe baba
0: ami
3: godu ata singa na iburi olorun a je ku wole ase
0: ami ase ami ase
3: esego
0: eseun sa
3: eri ni abala ta koko mo sare fe lo
0: eseun ensun le
3: o berin ye loko ro oke je ku won ni balopo taye kan gbadun re inu nera na ma won wa ni
0: kabisi olohun
3: ṣugbọn ni na olohun won mo gbadun re tangun de ti yan ba ti je to ti su pada fi ru re lo yo mo loju re
0: beni
3: ngba ti mo ba so wi pe awon agba iba yin lale yi o ni ọmọ tó tó kì í ṣe àpá fún àwọn ìyá mi
0: bẹẹni
3: so gbogbo àwọn nǹkan bẹẹ yẹn ọkùnrin gan iṣẹ ìrìnlẹ lọ déédé wípé àwọn tọrun gan wọn fílẹ fún táyé lọdọ gbogbo wọn ní jẹ ó gbádùn
0: kábíyèsí ọlọrun
3: bàbá ti ṣe irú àbápàdé bẹẹ ẹyin àgbà yìí náà ló yẹ ká súnmọ.
0: Èyí tó ẹ̀yin àgbàlagbà
3: wọ́n ń gbà tá a bá lọ bá jésù a lọ bá nà bí a kàn ń gbáyé gbogbo o lè rọrùn
0: bẹ́ẹ̀ ni wà láì
3: ẹ̀dákun apàlẹ́ èkejì yẹn kẹyàn bára ọkọ̀ tuntun ó ti dàbí kẹyàn fúnra rẹ̀ ọjà jù rẹ̀ pé lóhùn bá ti lọ ń bá lórí ilẹ̀ yẹn adókù lọ́dẹ́ bá
0: kábíyèsí ọlọ́run
3: tẹ̀ ń ṣe bí ọjà téèyàn ọba dálẹ èèyàn lèèyàn máa ń tó fi pinlẹ
0: bẹẹ ni
3: ọwọ alẹ kẹlẹ omi ọlọbọ ọkọ
0: ọlọmọ bẹrẹ rẹ náà kai
4: Ah,
0: baba. Opolo yin o ni joba. Imo yin o ni joba la se Olorun ba. Ah, mo really appreciate contribution yin gan ni. Ah, yo si dun mo mi ke ni to loro yi ko gbo asamo te pa yi ko le ye da. Ah, eseun pupo mo dupe gan ni, eseun. Elo e kale
5: sara.
0: Adupe eseun e kale sa.
5: Yes, sir. Comfort of the Nostro Rabin.
0: Ah, comfort of the Nostro Rabin. Aduko e shion. E shion.
5: E kute wuta. E rata. Mwomi se yi
0: To, aduko e?
5: E rata. Ah, bami. Cheri, e jekin zbe, nati bi. Lati o do, babazo sa wipe, yawo mwan ko fia yi sile, fu yi baloko. Cheri, meji.
0: Ok.
5: En kaban se yaya, kama se yaya se.
0: Beni.
5: Nje babayi, njo ti iyawo yi njo fi lokan bale njo mu inu edo wa gba kara wa gba dudu lo kire fi moju
0: yin e won ni se awon olo dede bi ti gba kan mo awon na salaye o
5: okay
0: won se ti tomo da awon mo yi ti dagba iya yi wa fi baba le won wa mo moju ta awon mo pa awon won ko mi ri ako mi ri awon omo nu o
5: daddy
0: baba ni se awon olo dede bi ti tele mo won salaye sa
5: daddy ni bi be eje ki wa mo kan jade se mo pe ti okun ba ti pe 40 years is okay ni bi do e ma ai o ma rise
0: then
5: o to kun to bi ma lo le e ti understand
0: agboye
5: ti o ba fe ki ni e daru ni time yen o mo para ma si ki oko e bo se bi olohun se da wa ni
0: then
5: to kun ma rise ba se ndagba
0: ti
5: to bi wa ma lo le o be gboro fi la kayisi ni age yen to kun ya ma da gbe ko ma boye o tin se le meji tele ara ko ma se ko
0: tanrun beni
5: so time yen gan lo birin ni bi ise lori okorin ani baba tun lo nya ni ko ti abawo se ni ya re tori pe o rise lara baba
0: beni
5: so bo awon iya wa o yin mo kini tan wa ti le tan ni omo mi loko mi o mo po mo loko e o se duro sile baba e ko bi mo ko ko mo ko mo lo le baba ko toko sile no bi mo ko omo e nigba to si wa ni ko ko ma lo ni ma lo le yi e wa dagba tan ma dagba tan wa lo mo loko e no ko ye ko ri be
0: awon ti ya ko ye ko ri be ko ye ko ri be
5: ni pa kini yen yes awon baba yen o lo awon baba yen je iya ni ta maranta o ti ko ju o ti ko ju won ki gba won won gba mo ara ma kanra onlo mi lo ko mi o mo po kan mi ko je ko ri be iya awon na de tun ni di alowo olorun bo won omo ni yes won ni di alowo olorun to yi pe beauty won ni won o se
0: yen
5: o ku se eyin le gba fun ra yin ni eyin te gba se joba ni o wa de be tan onise ti sun e resign wa lo le resign wa resign ko resign tabi ko ma jise lo ikan meji ni
0: ki wa ni ki baba yi o se gege bi ona abayo bayi
5: e sa the next thing lati je ki baba yi se ni pe e mo mi ma ba kan ko pe mama yen lati ba mama soro
0: oda
5: a ma ba mama soro ti mama ba gba fa example ba de ti gba ki baba wa solution
0: e
5: keji pa eni ko ni pati ile o to le uju laye ni oro ile ile ma appreciate ni ki appreciate
0: ben
5: conference here complicate si
0: oda
5: autant
0: oda
5: ile di bi se o ma appreciate ni
0: oda eseun
5: o pe to sir
0: eseun fun da si yin
5: yes sir
0: 0916159101 lojo opo peto wo bi elo e kale o
5: e kale
0: eseun la wole sun re o
5: eh seri ti pa ti baba so pe yawo se ba ko
0: bo
5: ko gogo ni bi omo yen olohun ko sa la wa opo yen ni
0: ami o baba
5: ẹni kan bá ń sọ̀rọ̀ kan fúgbà kan ẹlòmí alùpùpù agbèrè ni
0: ṣe
5: ojúkọ ọgá o ǹjẹ́ gbọ́ bàbá
0: àgbọ́yé
5: ṣé èèyàn bá wà léwe tó bá ń ṣáká sí i àwọn àgbà máa ń kówó kan wá lópin méjì bí ní ẹni
0: tá
5: bá ń gbọ́n ká máa rọ̀ ẹ rí bó ti wù kí ìfẹ́ tó ìyá máa ń di ọkùnrin lọ́jọ́ alẹ́ tó bá múra
0: kábíyèsí ọlọ́run
5: torí gbogbo ọgbọ́n ṣebúkùnrin làwa náà ìyẹ̀dẹ̀ ni wá kò sí ẹnìkan lè bí léèrè alo fẹrẹ afọgbọ fẹrẹ ya ju baba ẹ lọ
0: ododo ni ododo ọrọ ni
5: ọkùnrin gbọdọ mọ sojú sára ẹ tá a wọnà tóun fi máa fi ara pamọ síbi kan tó ní ọjọ alẹ títí kan ra ọmọ obìnrin téèyàn bá ń ṣe wàhálà lé lórí gan àwọn ọmọ ẹ agbára ọwọ ìyá lọ sí máa
4: ma so ro to ma fun baba ni nkan to ma
0: be ni ododo loro yin sa amen ko lohun o saanu wa ni
4: baba yen de ti ni da yo ki gaba
0: be ni owo le ran ko won ran kankan mo ah god
4: ki lo fe se en to ni na abi ko gulo fun fadura ko po si awon arin awon omo e
0: oda
4: to ba po sa arin awon omo e o ya mo ari alebi to ma taanu e
0: da
4: ma ti fun da e pe ku lo ba won ma toju baba won
0: inu mi dun pelu oro te so yi daddy baba n te so inu mi dun si oro yin ko pe awon omo yi ko so fun won pe nkan bayi lo ngo won o eseun eseun
4: ko gbe ni nkan to le se niyan
0: o oda oda eseun
4: ko ni so re lati lesa
0: eseun baba mo dupe pupo eseun
4: oda
0: elo e kale e kale o adupe eseun lawo lesun re o
4: oruko ti ni ma fun ma fa o malade lati go
0: ah eseun afa o tojo meta eseun
4: gege bi baba wa kan ti so si ya wa won o bo gbe awon ma nu wo won ni ko ti ma ri ni o awon baba won mo so fun awon je ojo won pe ni se ko ko la kan wa yen ka ti je le je ko la
0: ka fi ko ka fi ke ko la le yi wa la Amen. Amen. Eseun afa ma fa ojo ni tayin. Amen Olorun, amen o, eseun. Adupe eje ntara be kin bere sin lo soda awon ti nbe lori WhatsApp. Tori pe awon na ti wa nbe kori. Don Make, adupe eseun o. Omo wa kikende, omo wa lekende, adupe eseun Zakaria Abdul Fatah lori Facebook ese DM Make Mark, adupe eseun. Oye laran Busayo Sunday, adupe eseun. Abiola Boluwa ti fe Dairo Olalere lori Facebook uboyin patapata ni mo kipe ese o. Eje ndodo awon ti nbe lori WhatsApp mo mo na.
6: Eko eto Mr. Oloye Baba Eleila lataji be sin lu lori. Olorun ni damu wa. Daddy wa ti won so si ta ni sin mo fe da si oro won. Akoko ni oro ni pe Yoba soro won poe. Kan ni gbogbo ẹ̀dá tó bá ṣe nídìí pẹpẹ ẹgbẹ́ ni kò jẹ́ ẹdì pẹpẹ o ẹ thank god ìyàwó kan lẹ́ni ó sì bímọ fún yín nínú ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sì láwọn ọmọ ti gùn kíagbà action lókùn tẹ lò ó ẹ pé àwọn ọmọ yín ni ṣe pé mo ti dàgbà ẹ sì mẹjọ pé ẹ pè wọ́n èyí tí wọ́n bá máa fún yín láti máa fi tọ́jú yín so ti yẹn báwọn bíkọ́sì ẹ ti sọ pé ẹ ti sọ̀rọ̀ báwọn èèyàn tó yẹ kẹ sọ fún tí wọ́n dá kankan ní sí ẹ má dásà pé fẹ́ yàwó kankan o torí ẹ sọ ní ìsìn pé ẹ lágbára ti fẹ́ yàwó kejì kò sóbìnrin kan tí ọbọ yín tẹ bá pé obìnrin kan tẹ bá ní ọbọ yín pé torí pé ìyàwó yín ṣe bákan ah ìyín tí ń bọ̀ pọ̀ pátá fi kọ́rùn ni èyí tó wọ àwọn ajú pọ̀ ju èyí tí ń bọ̀ lẹ́yìn lọ o kẹ ẹ ṣe sùúrù rárá yín àwọn ọmọ olókùn tẹ lù láṣọ yín lérí gẹ́gẹ́ bí bàbá lé wọn lórí so ọgbọ́n tẹ dá sí nu ṣe wá rí bọ́dà tán sọ síta nípa ilẹ̀ wọn the best ni kan ṣe sùúrù kan fi lu tẹni yẹn tán ká padà sọdọ wọn because wọn bá gbé fún ìyá tó bá tó táìmù yẹn tẹni ò bá gbé kalẹ̀ fún ọkọ wọn tó wọn bẹ̀rẹ̀ wàhálẹ̀ lẹ́ẹ̀kejì àti ilé àtọ̀nà ẹni kọ̀ọ̀kan náà níjọ́ bàjẹ́ ẹ mọ ibi tó wọ.
7: Hello, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere tí Ọlọ́run fún ní ọgbọ́n òye ìmọ̀. Lẹ́yìn tí mo sì mọ̀ pé ọgbọ́n ẹnìkọ̀ọ̀kan yín kò ní dókòó iléeṣẹ́ Adamandi náà yóò máa tẹ̀síwájú gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ iléeṣẹ́ Adamandi ẹ̀ ní sí prógáàmù ṣírò. Àna Ọlọ́run darapọ̀ mọ́ yín. Ẹjọ́ ọ̀rọ̀ kan mo fẹ́ fi tó gbogbo ọmọ Nàìjíríà létí.
8: Ẹ káre sábà ẹ̀rọ̀sà kún fún ọlọ́run ló ń sọ láti ilé ṣàǹbì òkè ikú ètò ọlọ́run tí wọ́n máa ràn yín lọ́wọ́ ẹ̀ ní sọ̀rọ̀ sọ. Ṣé nọmba wọn ǹjẹ́ bàbá yẹn dùn ìyá yẹn inú? Ǹjẹ́ ohun tí ìyá yẹn fẹ́ jẹ́ àbá yẹn ṣe kó tó di pé sọ pé òun náwó sí i? Ipò ìfẹ́ lọ kí ni bàbá yẹn gan ń ṣe pẹ̀lú ìyá yẹn? Ṣé kì í ṣe kí tí ìfẹ́ fi máa kú lọ kẹ́ ìyá ni bàbá ń ṣe? That is it, number one. Number two, bàbá yìí ǹjẹ́ àwọn àti ìyá ẹ̀ ǹjẹ́ wọ́n ní àjọṣọpọ̀ ọ̀rọ̀ tó dán mọ́rán láàrin ara wọn? Ṣé ní àjọṣọpọ̀ ọ̀rọ̀ tó dán mọ́rán láàrin wọn? Ṣé àjọṣọpọ̀ ọ̀rọ̀ tó dán mọ́rán wà tí ò bá sí kọjọ́ kọjọ́ sọ̀rọ̀ tó dán mọ́rán kó bá sọ̀rọ̀ bí ọkọ àti ìyàwó tó ń ṣojúṣe? Tí ọkọ bá ṣojúṣe dáadáa kó pé ìyàwó ẹ̀ ohun tó ń ṣe fún mi yóò dáa. Because ọkùnrin à ń kojú so many things nípa obìnrin this time around but ọlọ́run aṣáánú wa ṣẹ̀gẹ̀ kan bá wọn sọ̀rọ̀ láti bẹ̀ ọlọ́run ràn wọn lọ́wọ́ ilé wọn ní dàrú. Ẹlẹ́ẹ̀kejì nípa bàbá tó sọ wípé àwọn ní ilẹ̀ ibi táwọn dẹ́wà àwọn rent ibẹ̀ náà ní ìsọpọ̀ ọdún kan àwọn á fi fi rent ohun tó léwu jù láyé ní ilẹ̀ láti fi rent. Ó ṣeéṣe kẹra rẹ̀ kẹ́ fi rent. Ẹ má fi rent fún oníṣẹ́ ọwọ́, ẹ má fi ẹ̀tì ẹ̀ fi rent rárá. ẹ má start nǹkan tẹ̀ nílé finish. Ẹ má bẹ̀rẹ̀ nǹkan tẹ̀ nílé parí lóúnjẹ bẹ́ẹ̀. Ẹ má bẹ̀rẹ̀ nǹkan tẹ̀ nílé parí ẹ̀. So ẹ má fi rent tẹ́ bá ti ní ilẹ̀. Ẹ fi blọ́ọ̀kù ẹjọ́ wà ń bẹ̀, ẹ fi gate sí. Ẹ jẹ́ kílẹ̀ wà ń bẹ̀, ilẹ̀ kìí depreciate, ó máa appreciate ni. That is it, ẹ jẹ́ kó wà ń bẹ̀. Ẹ bá dẹ̀ ti parí ń bẹ̀, ẹ pa sí orí ilẹ̀ yìí, mo tẹ́ fi ilẹ̀ yìí dá lára, ẹ lọ fi ilẹ̀ yìí dá lára.
9: Hello, bàbá ọlọ́yẹ, ẹ kú ètò sáà. Orúkọ mi ni Samson láti Basin. Fẹ́ dá sí títí ẹni tí wọ́n sọ síta láàsì lórí ọ̀rọ̀ ìyàwó wọn tí ò fún wọn ní attention mọ́ tó yẹ pé ara ọmọ ni ọmọ ló bá wọn báyìí. Wọ́n á ní sùúrù ni o, wọ́n á ní sùúrù nítorí fámìlì tàbá ní pé kí wọ́n tún lọ pé òun náà ti sọ pé àwọn ti tún àwọn pé wọ́n ti pè é tó bá tó gbọ́ bíi amẹ́ni bẹ́yà bíi amẹ́ni days báyìí atún padà sí ìwà yẹn padà. Wọ́n á ní sùúrù ni dẹ̀ wọ́n máa pè wọ́n again, wọ́n máa pé ìyàwó wọn again. Kí ló ń ṣẹlẹ̀? Kò yẹ kó rí báyìí, kò yẹ kó rí báyìí o, torí bá àtijọ́ bẹ̀rẹ̀ kọ́ ìkáhùn mọ̀ yẹn kó tó dé. So èmi bìlíìfù pé lágbọ́ ọlọ́run ọba wọ́n máa gbọ́. So ti yé yín. So kan fọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ sádùúrà gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi dẹ̀ kan jẹ́ kí ó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ privacy láàrin àwọn méjèèjì. Torí wọn tó rán náà sọ fún fámìlì wọn ní kò gbọ́ náà. So èmi bìlíìfù pé wọ́n ọ̀ wọn ni lọ́gànjọ́ òru dẹ̀ ni kan jilẹ̀ kan ba kan sọ̀rọ̀ fún. Kí ló ń ṣẹlẹ̀? Stage ta dé yìí, stage tó yẹ ká máa fi enjoy ara wa ni ló di pé gbogbo orúkọ báyìí ń ṣẹlẹ̀. So kò yẹ kó rí báyìí torí àjọ bẹ̀rẹ̀ báyìí. Mo bìlíìfù pé ọlọ́run ọba jẹ́ kí wọ́n gbọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi. Torí wọn ò sọ́ọ́sì bóyá pé wọ́n ń ṣàgbèrè tábà ni pé báyìí pé wọ́n bóyá ìfura tí wà nú ọ̀rọ̀ wọn àdẹ̀mọ éjì ìyàwó wọn yìí bóyá ó sì yọ̀ǹk. So a lè mọ báàrin yẹn máa ṣe jẹ́ but gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọlẹ̀ yìí kan tuntun ìpínlẹ̀ kan sí tán bá ti pínlẹ̀ kan sí kan tuntun bá sọ̀rọ̀ ẹ máa bé tó bọ̀. Samson láti Basin lẹ́ẹ̀kan sí.
10: Hello, ọlọ́yẹ kalẹ̀, ẹ kú ètò ọlọ́run wa pẹ̀lú ẹ ní sí ètò sí ọ̀run gbogbo àwọn tàdé ń dásí náà àwa náà ní sí ètò dásí. Ọlọ́run àpàdúrà wa gbogbo everybody tí ń dásí ọlọ́run àpàdúrà wa ilé wọn ní bàjẹ́ o ọ̀nà wọ́n dẹ̀ máa là. Orúkọ mi ni Ṣọlá láti Tankẹ nìlọrin. Mo fẹ́ dá sí ti man to niyawo won da tun pe popo fe ori awon omo lo ko si o ma nsele na ti okunrin ato ko ti okunrin ato obirin ba wa ti o ba ti so mo ife ni the moment ti awon ba ti setting sinu ma relationship yen obirin ma n to ife sori awon omo pen to ka ni ti ma yi ni lati se ni pe ko pe iyawo e ko ba soro won nikan to ba de so to ba pe ko ko to gba ko se nbo to le ba get iyawo ninu lori eto yi eto olorun a se iyawo alaribaka fun won mo ire abi ton wa won mo roye obin ta won fe to wa le ri to ba soro a dogbon soro ara won na ni advise me fun won ni nipa ti eni to lohun da ko pe boya ko fi ilẹ̀ ohun rẹ́yìn tó ń fẹ́ gbé fún yàn kò ní láti gbé fẹ́ ní bọ́dì bó máa tó dẹ̀ ní ẹwà ọ̀rẹ́ àwọn haúsá lòun ti ń dákó ó máa ní láti máa ṣe náà ni ó máa ní kàn máa ní láti pé gbogbo kéṣe gbogbo náà ló máa yìí tẹ̀ gbogbo tó bá máa ṣe láàánú wọn kó máa yìí ṣe kò ní láti bẹ́ ní bọ́dì jà ẹni tó bá dẹ̀ jẹ́ bóyá bí chairman torí kò sí bí wọn ṣe ní association wọ́n ní láti lọ bá ẹni tó bá jẹ́ chairman báwọn esco wọn wọ́n ní láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run wá pẹ̀lú wọn ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣílẹ̀ ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣe òkúta ọlọ́run agbádùrà gbogbo wa gbogbo àtàǹdà sí ọlọ́run wá pẹ̀lú wa ok ó dàrú ọlọ́yẹ lásán.
11: ẹ̀ka lẹ́sà mo fẹ́ dá sí tù ni o diamond oníbàjẹ́ lágbára ọlọ́run ọlọ́run àtẹ̀yìn síwájú ẹ̀ níṣẹ̀ṣẹ̀ tí lágbára ọlọ́run ogunlógún nídìí tíyìn o etí máà tí ó ń ṣiṣẹ́ ní fáàmù yẹn ni mo fẹ́ sọ nípa rẹ̀ mi bá advice wọn kán máa ṣe sùúrù níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn tán ṣàlàyé wọn yẹn kán make sure pé wọ́n ń ṣe sùúrù kán farabalẹ̀ ìwọ̀nba oṣù àbọ́dún tó kù tí wọ́n fẹ́ lò ń bẹ́ rọra lù láì bá ẹni bọ̀dìjà níbẹ̀ ọlọ́run ó sì wà pẹ̀lú wọn àbọ̀ ọlọ́run yóò dájú lórí wọn oko tí wọ́n yẹn gangan ilẹ̀ tán láwọn nìyẹn kán má ṣe mistake gbé fún anybody because èèyàn ṣe finú tán o lásìkò tá a wà yìí kódà ọlọ́run kó jọ kó ṣàánú wa ẹni tó súnmọ́ yàn gan ó ṣòro fọkàn tán ilẹ̀ yẹn náà kó tọ́ di pé wọ́n á lọ sórí ẹ̀ láti lọ ṣe wọ̀tẹ́ bàtán bá fẹ́ ṣe kán mi ṣọ̀kan gbàdúrà dáadáa ọlọ́run gba àkóso kó sì tì wọ́n lẹ́yìn mo gbàdúrà gbogbo tán bá ṣe síbẹ̀ yóò yọrí sí rè mọ́sí ṣe tẹ́ni ẹlẹ́ni dáadáa ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ láti rí tiwọn náà ṣe wọ́n á ṣe àṣeyọrí èrè oko wọn yóò sì dà lágbára ọlọ́run nǹkan tí mo fẹ́ dá sí náà nìyẹn àbọ̀ ọlọ́run dájú lórí gbogbo wa ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀pẹ̀tẹ̀ ní ṣíṣe o gbogbo ayé ò ní borí yín o ìsàdìgún ló ń sọ̀rọ̀ láti ìlọrin.
12: ọlọ́yẹ ìkàlẹ̀ ẹ̀kọ́ ọlọ́run máa fún yín ṣẹlẹ̀ ọpọlọ yín ìjọba lágbo ọlọ́run ẹni tí ọlọ́run mọ̀ láti lè sí ọlọ́run mọ̀ sí bàbá tó complain nípa ìyàwó ẹ̀ pé ó ti divert fẹ́ tòun sórí ọmọ mo fẹ́ dá sí ṣe rí in most cases àwọn obìnrin nígbà tá a bá ṣì wà ní pé a young ní obìnrin tó bá jẹ́ pé òun gangan ló dìde nífẹ̀ẹ́ ọkọ tí ṣe pé vice versa kó bẹ́ẹ̀ ọkọ ló nífẹ̀ẹ́ ìyàwó wọn láti ilẹ̀ tó bá di pé bóyá ṣe ni ìyàwó ó ń fa ọkọ gan pé kó fìfẹ́ yẹn hàn padà sí òun tó di pé ọkọ yorùbá fi hàn padà sí ṣe rí ká má purọ́ tara wa jẹ nígbà tó bá di pé wọ́n bá ń dàgbà tó ti di pé ìyàwó ti ń rí àwọn ọmọ tó ń wò lójú automatically ìfẹ́ tó ní sí ọkọ tẹ́lẹ̀ yẹn a kò sórí àwọn ọmọ mi ìsọkú bàbá ni ò ṣe nǹkan tí ò dá láti lẹ o àmọ́ kí bàbá náà rọ àwọn ìwà tó ti wò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n dàgbà ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá go òfìfẹ́ hàn sí ìyàwó tẹ́lẹ̀ ló fà á tó fi jẹ́ pé ìyàwó náà wá divert fẹ́ sórí àwọn ọmọ nǹkan tó máa ń fà á nìyẹn láti lẹ̀ tó fi jẹ́ pé ó máa ń dà kó jẹ́ pé àti ọ̀tún àtòsí wọn jọ nífẹ̀ẹ́ ara wọn tó sì dọ́gba tara wọn rò ko ba ni fera won to gba tara won ro gba to ba dojo ale ko ni ji pe ro nkan bayin waye rara tori pe an si jo wa lati le to ye pe orisirisi awon kan to n doju ko won jo ma n bara won so won jo ma n finu hanra won suru e ba ti waye lati bere tan ba dagba o ma rorun fun won pe ki fe yen ko ma continue ni ṣugbọn to ba si je pe ko ri be lati le ka ma puro tanra wa a fe ni ra die fun obirin be ko je pe a ni fe okunrin yen tokotoko ti je pe awon mo lo ma da gbogbo ife le lori e ku eto baba olorun ma fun ise.
13: Hello, e kale aku atara aku si ni ara anugba ti bi baba to soro nsi oni soro ta eloro yawe itin so ko ji ni sodun tin sa boya de gbo loya ni nsi gbo won ba kan na ni won e to kan so to don fe fe yawo mi e to fe fe so mo iru ati owu yo mama le je na ni n to ba ti de beda yo gba kamu ni eyin fun ti won gbo obirin ba kan na ni won ti baba to ni on fe gbe ile fun yan ko ma gbe ile fun yan toro sisi ngba ti o be pari ibi to wa ti wa lo won fe lo gba ile n pada inu ni eyan wa o le ma ranti ko la o le ma ranti ibe mo ti o ni ranti mo kun ti enile nbi kan ti ile n ba ti n gbe eni ti o gbe ile fun bó ṣe ọdún mẹ́ta lọ báyìí sì kún bẹ́ẹ̀ gan kó sì lọ bílẹ̀ rẹ̀ kó sì lọ ju kọ́ máa lo nǹkan rẹ̀ fúnra rẹ̀ ìfún bó ṣe ilé kíkọ́ gan kọ́ máa gbé ilẹ̀ yẹn fún yàn bó ṣe jẹ́ nù ẹkún ètò.
14: Ẹ kalẹ̀ Mr. Lọ́yẹ̀, ọ̀pọ̀lọ yín ò ní dọ́bà o, àìkú iṣẹ́ takuntakun. In fact, a mọ̀ rírì yín gan fún ètò yìí torí oríṣiríṣi ilé ni ètò yìí ti tún ṣe ọlọ́run nípa làákà yín. Ẹ ṣeun gan ni. Ní ti bàbá tí ìyàwó wọn ń matreat olè mi fẹ́ dá sísà, ṣe rí irú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ ó ṣẹlẹ̀ sí bàbá tó bí mi lọ́mọ. Ìgbésẹ̀ mẹ́ta ni bàbá mi gbé. Tí bàbá ẹ̀ bá lè gbé kan nu mẹ́tẹ̀ẹ̀ta, a work. Number one, bàbá mi kọ́kọ́ lọ sí church tí ìyá wa ti ń jọ́sìn. Ó sọ níta ní gbogbo iwájú gbogbo òjọ́ wípé ẹjọ́ ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ nínú ìjọ tó ṣe jẹ́ wípé ìyàwó òun ò ní gbà láti jẹ́ kó òun ba lájọṣepọ̀ mọ́. Ẹ̀sìn yẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì, dádì mi pe àwa ọmọ. Ó ní ọmọ tí ó bá fi ojú òun ráre òun ó ta láṣẹ. Ẹ sọ fún ìyá yín, mo lè ṣe gbogbo ẹ̀ ní pátápátá láàfọ́jú kùnàkùnà làádẹ́tẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, ó wá pe àwọn àbúrò mọ́mì wa, ó wá fi ẹjọ́ sùn wọ́n. Sá, nǹkan change. Àwa ọmọ gan àfẹ́ forí gbèpè bá a ṣe ń nawọ́ sí ìyá láà ń nawọ́ sí bàbá. Bóyá jẹ́ ni ẹ̀ sá. Ẹ ṣe sá o.

0: se ki mo tan yin je mo gbadun baba yi lele ti won so gbe yin mo si kogbon lara meteta ti won ni won se gege bi ona abayo won mu ni soki won si salaye ti baba se lona meteta wallahi bi yan ba gbise kan ninu meteta yi aba iru obin be ko gbe nkan mi wallahi yo po won bo 0916-159-1011 lojo opo opo to wobi to aje pe kini yi na ti nbo ke soro ini iru wa ti yawo baba yi wu o ti wa lati ti ko si oda elu e ka le
1: kola ala soke
0: so ko mi
1: nbo ni na
0: esi wa fa
1: o gba adura tan se fun wa wo la bi lo rin se to pe ami
0: amen amen
1: ma me ka la kin ya suko ga
0: esi wa kola esi baba
1: eri e gina like o eni to so last at gugu o ti ka lu ku so amo yen gbese kan no meta e Mr. Lawyer
0: ben
1: igba ti yan ran si gidi se ni o
0: se
1: ba gbe gidi se o gbo osun
0: ko ba
1: ben bi
0: ben se
1: mo ba lu gbese kan no meta e mi ga accept pe o re o da yo
0: ah
1: e o jo mo ta pe bi ase ni baba si lona meta to ene to ba ke gbigba mi gba mi la gba o
0: ben ni
1: en to ba si da ke wo o yen da to ta ko lo lai lai
0: ma
1: ni meta ta yen ni to to lo yen Lola. Ni to lo ni le mo be fi dogo be ta
0: keni ko mo lo keni ko mo lo won be ni kan sise lowo to n ba pari ise pele ni yen to jo ba tin ro won wa lo be lo gba lowo en to n lo
1: mo so lo e ti o ba ni bunya ko mo ya yan o
0: to e seun
1: ti o ba ni bunya ko mo ya yan o won ba ti ya yan won so ko ti lo
0: o ti lo
1: eyi ti o tun alagbara ju la awon omo to ba dojo waju pe baba ko ni le yi baba omo to n ro ni baba yin ko lo ni le yi ya be just story ni odo wa ladugbo kan ni bi ta jo wa ibi lasan lo re gbin o won a bomi si won ajo mo jokun be n ko dojo waju baba yin claim le yen o
0: kabisi olohun
1: bi bi baba yin be laye
0: hey
1: ke lo ni yo wi jade ki lo won fi we si ibi wo gbin o mi yan gbaga wa awon ma da ko mi o
0: kabisi olohun
1: wa le aye yi ki o ya re ni pray awon to ka mo gbagbe ko jo ko so fun wa o ko yi ko bi se ri lo o
0: wala
1: o me ti awa nsi
0: to aduga eseun oda to adupe fo olohun adupe fo olohun atun dupe fo olohun adupe fun gbogbo awon agbalagba ti won ma kun wa lori eto yi eje n tun mo le yi lori whatsapp ko to di pe a mo fe le yi tori pe a ma pale kun de fun tale ojo to ni mo nbo
2: hello lotu e kale oruko mi ni baba oba lati ilu lesa e gbogbo oro meji to wa le yi o ti yanju ara akoko eni to lo ti get ile ko ndi suru gege bi awon yo se so gba me lo sun meta lo lo pe to fi ma bo sori le ta le bere ise titi e olorun fun se odo awon laarin awon sa to wa na o sun meta o lasiko o de ni gba ko di suru pelu wo lo ko wa ba se laarin wo olorun fun se ko di di ko fo enikan ni ile re ko ba baba le rara e je ba wo yo se so ile ko kiyin ko kide o ma wa nbe ni yo si ma bere olorun fun se se wa ri baba ti o soro iyawo e ka ma tan ra wa je ge ba won se nso that is the only problem ojo ale ti okunrin ni o si ati eni to se daada si iyawo e lati bere ni o ati eni ti o se daada lati bere ni o the problem to ko di di lojo ale re bi pe iyawo o ma lo ma ba won ma mo ri eni to je bi pe o lo ba won omo e toju o lo ba won omo e o lo ba won omo e ni lo yi o su mefa lo pe fun lo so fun oko po ba lo meta si mefa odun kerin odun karun fe lodun mefa po se ma ri niyan ka ma kan ba so pe boya obere okunrin kan o ti bayi ni igba kan ife e lo si kini kan na gbogbo almost 85% iwoli olosiye kokorin ma mura ojo ale sile ka ba tara wa je. Now the best solution is pe let him call awon oba koko pe won gbogbo won wa ko de so oro ya awon fun won bi pe ko pe loru ye ko pe ko to lo fi ejo so family kini family titi ati family iyawo te ati pe ka ma tara wa je ati pe obirin yi lai mo ye gba ati pe the next solution re baba kan so ni pe ko pe awon omo si akesi ka awon omo ba ya awon soro. Now ko de je ka awon omo mo wi pe we mo kan lo ye kan to ba dojo waju na awon na bo si ko sogbon awon na bo si position ara titun ti awon ba ti fe je wi pe bi awon se se ohun se ohun yi to ba ti da we o ku won o ko lo so awon omo le pe ya awon kan ba awon soro kan gbere ki lo sele tori o ku ti so wi pe o ti so wi pe awon omo ni okan ehn awon ko ejojo omo na an le ba soro wi pe mama mama wa to ti di yawo wa ki lo de ki lo sele won le ayo re out olo afu baba lo se but imoran mi so gbo awon okunrin ati tori stage ba ni pe ko lika luku ma mura nkan to ma je nkan to ma mu mo se ma gbugbe se aye lojo ale ti o ni si wahala o ba ti wi a o ba lo lo ba awon mo to ba ku won nikan ogbon lohun fe da panu ti fe se olorun fu gbo wa se.
3: Ọlọ́bẹ̀ ṣe òun rè é kó torí pé a mọ̀ pàjú ẹ̀ dé akọ́kọ́ ni ti bàbá tí wọ́n sọ pé ìyàwó àwọn tí gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ lé lórí yìí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ mẹ́ta tí wọ́n ti summarize gbogbo ẹ̀ sí wọ́n ti summarize sọ́nà mẹ́ta ẹgbọ́n tí wọ́n ní bàbá yìí bàbá àwọn ṣe bàbá kan tí wọ́n ṣàlàyé wọ́n ní bàbá àwọn lọ sínú chọ́ọ̀chì ibi tí ìyàwó àwọn ti ń jọ́sìn mo fẹ́ ṣe testimony o wọ́n sì gba microphone wọn bọ́ ọ̀tá wọ́n wá ń bi wọ́n lérè ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ àwọn ìyàwó wa tó sì jẹ́ pé wọ́n wá nígbà tí wọ́n lọ́jọ́ lásìkò tó yẹ ká máa gbádùn ara wa ni wọ́n ń kọ̀ fún wa tí wọn ò jájọ níbàálòpọ̀ mọ́ ìyàwó mi ò jájọ níbàálòpọ̀ mọ́ èyí oúnjẹ nínú ilé kò sì fẹ́ kọ̀ọ̀kan tí ẹ rán mi bóyá mo jẹun àbí wọn ò jẹun gbogbo òjò wà jọ dojúbò wọn ọ̀kanu o. Èkejì tí wọ́n wí bẹ́ẹ̀ ni pé wọ́n ní wọ́n pe àwọn ọmọ ṣẹ́ẹ̀rí ní tíyà yín ṣe tíyà yín ṣe rèé n tí ń fojú mi rí n tí ń fojú mi rí rèé ẹni tó bá wá kọ̀ nínú yín tí ò tọ́jú mi tó ní tèmi báwo n ó fún ní èpè tí ọmọ àsìnà títí lọ́jọ́ ikú rẹ̀ tiẹ̀ náà ni. Wọ́n ní kẹta tí ó ṣe ni pé wọ́n ní wọ́n pa àwọn fámílì ìyàwó wọn wọ́n sì fẹjọ́ sùn wọ́n. Bàbá yìí sọ nínú ọ̀rọ̀ yẹn ni wọ́n bá ba wíjọ́ mélòó kan yóò tún padà wá gbé kan náà àwọn ìgbésẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìgbésẹ̀ tó lọ́rin ni ṣùgbọ́n kele yìí ọmọ jẹ́ bí ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin pátápátá gbogbo tá a bá ń gbé lónìí ẹ̀jẹ̀ a máa rántí bá ti gbé ọjọ́ ọ̀la torí bó ṣe pàtàkì púpọ̀ ẹ̀jẹ̀ a máa rántí pé ṣáwọn tá a fẹ́ yìí bò láti jọ di tó bá dọ̀la àwa tá a láǹfààní àti orí ọ̀fẹ́ àti fẹ́ méjì ẹ̀jẹ̀ a máa wò níyìí ká máa fi rántí bò lọ́la wa ó ti rí tá a bá dọjọ́ ogbó tá a lè mọ́ lè lágbára àti gbé láti sọ mọ́ ẹ̀jẹ̀ a máa fojú wé kalẹ̀ ẹ̀jẹ̀ a sì máa ro mọ́ wọn létí aṣọ díẹ̀ díẹ̀ látàsìkò yìí lọ torí pé ó ṣeé ṣe kó jẹ́ ní tí wọ́n ṣe náà nù lóòótọ́ pánsá òfura pánsá jáná ajá òfura àjá jìn bó nílé ọba fura olè ọ̀pàlẹ̀ rẹ̀ mọ́ kí gbogbo ẹ̀yìn awọ ọkùnrin ká bẹ̀rẹ̀ sí ní fura láti àsìkò yìí lọ àwọn tá a bá sì lóore ọ̀fẹ́ àti fẹ́ méjì tá a fẹ́ mẹ́ta náà ẹ̀jẹ̀ a máa rí dájú pé aṣojúṣe gẹ́gẹ́ bí ọkọ tó fi jẹ́ pé tá a bá padà dàgbà tá a darúgbó wọn ò lè máa súgbà wa lọ́tùn lósì wọn ò lè máa kẹ wa wọn ò ní padà fi wá lè sáàyè ara wa n tá a bá ní lónìí ẹ̀jẹ̀ a fi mọ̀ wọ́n ká sì máa múra ọjọ́ ọ̀la wa lẹ̀ nígbà tá a ní lágbára àtòkùn tọ́pọ̀ mọ́ kéèyàn ò dúró lápá kan báwọn. Tó arákùnrin tí wọ́n pé àwọn bá àyàn ṣiṣẹ́ àwọn nílẹ̀ tàwọn náà àwọn wá ní káwọn ò fẹ́ nìkan máa lóná gbogbo ẹni tó sọ̀rọ̀ lálẹ́ yìí lẹ̀ gbọ̀dọ̀ dàn wò wọ́n ní ẹ̀fílẹ̀ ẹyin bẹ̀ kọ́ máa wú gbẹ́gi kọ́ máa wú kóókó kọ́ máa wú gi ń tọ́ bá wù kó wù nígbà tẹ́ ẹ bá tó parí níbi tẹ́ ẹ wà yìí tẹ́ wọ́n ní gbogbo tẹ́ ẹ ní wọ́n ti bá kan tiẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ẹ ń gbà ń bẹ ẹ̀ máa réjọ tẹ́yìn náà bá ti wá parí lẹ́yìn oṣù mẹ́ta tó pé wọ́n ní kọ́dà kọjọ́ ọdún mẹ́ta ìgbà yìí ni kẹ́ ẹ máa lọ sórí ilẹ̀ yín kẹ́yìn náà lọ bẹ̀rẹ̀ tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ wọ́n ní ẹ mọ́ fẹ́ nìkan ṣọ́bẹ̀ o bàbá kan wá sọ̀rọ̀ kan lẹ́gbọ̀n wa kan ti ń bẹ nílùú Ìbùkún wọ́n ní pé béèyàn bá fẹ́ dá ọjà èlèyàn lèyàn mọ tí fi pinlẹ̀ rẹ̀ ẹ̀yin wá fẹ́ pinlẹ̀ ọjà tí ẹ fẹ́ kẹ́nìkan lọ́ba yín pinlẹ̀ rẹ̀ oro yi ki o si lokun nu pupo ibe ni mo si fe ke gba ke wo pe e ma je ke nikan ba yin pin le oja te fe ma na o eyin ni ke lo pin le re fun ara yin adua to ba wu yin le se si ibere to ba wu yin le fi le bere re be ni le ni ba ba yin bere re bo le ti fe di ona to si jina nlo olohun pupo adebute owo a ni subu danu la se olohun opo pataki lo gbugbu awon to do ti wa lori Facebook oshe edupe gbugbu eyin te ba pade lori WhatsApp adupe iseun ah ya dua e mo binu pe a le so nti e fe so ta ya le play re mo tori pe ojo ti lo o si ti bo sasiko ti a le gbaru awon kan yen be yen mo nta n gba lasiko ti mo fe play le nkan ni awon to ba mu maran wa ka lo ti wa elia saju ni a ti mu wa ka awon yen ba wa dasi ka le sele yi ni meta e mo binu e ba lanfani ati mu fun wa lojo mejo inu wo dun a si ba yen fi sita fa awon yen lati bo e dakun e dariji wa pe a le play re gbogbo eyin te pe wole adupe eyin te lanfani ati pe wole e mo binu gbogbo eyin te ba wa se toto ni mo dupe o olohun si ba n dupe fun yin gbogbo eyin te mu moran wa patapata olohun san yin lesan daada gbogbo eyin te foro le ti won gba yin moran e gbiyanju ke mu lo lara igbanran yi eyin na o si pada lenu ope arakunrin ti won la won fe da ko yi won te ti n fi appreciation le ba won yen se n so ni won dupe ba won yen se n so ni won dupe won ni ka dupe lowo gbogbo eyin te gba won moran pe se won oju oni teyin na ati bayin dupe ati bayin jise yin bayin ni omo lori eto loni a tun pade lojo mejo pelu ani oto godo lodo lohun oba baba tunde aziz oloye wa nuru ko ti temi mc coded atun ba coded omo to penta bi street light omo to penta bi opo na ma tani mi ti won bi ta to tun tun ra bi omo o se paro ni mi emi lo ma san loni oro le ta dogun oro de asese gbo oro tin ko girigiri bi ojo ti pade emi ati lori iru eto yi o di lojo mejo pelu anu ti agbododo ologun wa won ni fe lo mi se yin o won si ni fe lo mi se mi na ba ti n wole lo sun a ni lalare egun a ni lalari were oko kan laji orun ayo lasun ase ologun o daro
4: ah la wole sun la bala so sita
5: elo e kale o oruko mi ne ni tolo mo mo fe so sita ni o
4: se eni to ba dake tara re ba dake ni
6: ba ya nkan to su ni iku o se ku fun mi pe ko iku o mo fun mi ati ni kin bi kan je
7: mi o ma boju ogun laye o ba ma di mura sile
4: ma dake ma fi ronu para re
8: ejo kini eje wa n ste bi wi pe awon ma to bi fun mi gan iku ira ti n wa
4: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede La wole sun pelu abala aso sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo Isegun Tuesday ati ojo bo Thursday
9: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
4: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba ifonju tada wa ninu itojuko la wole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magboni